0: àwọn tó mẹ́rin lórí ètò àgùláàjì wọ́n ti mọ̀ wípé abala méjì mẹ́ta náà là ń bá rìn bẹ́ẹ̀.
1: jó sí wájú jó sẹ́yìn.
2: malọ́malọ́ jó bí ológun. malọ́malọ́ ilẹ̀ bẹ̀ bí ọlọ́sàn.
0: ó ń gó viral.
2: malọ́malọ́ jó bí ológun. malọ́malọ́ ilẹ̀ bẹ̀ bí ọlọ́sàn. ìjọyọ̀ ó jẹ́ ká jọjú.
0: sọ̀rọ̀ sókè.

0: máa sún síwájú jọ.
1: Ẹ bá ń jà wọ́n sí, ẹ̀rẹ́ wọ́n sí, ẹ já wọ́n sí, ẹ̀rẹ́ wọ́n sí.
0: Bẹ́ẹ̀ ṣe ń gbádùn wa, àwa náà ń gbádùn yín torí pé ẹ kúrò ní kànì ọmọlúàbí Splash 105.5 FM.
1: Jẹ́ kí wọ́n rí ká nínú pépà, kí wọ́n rí ìwò lórí tẹ́lẹ̀, jẹ́ kí wọ́n rí gbọ́ lórí rédíò.
0: Bá a ṣe ń gbà sí lára tó ń gbá yágiyági yìí, Dixon ọmọ alájà ló jẹ́ orí bẹ́ẹ̀.

0: Fáyọmi.
1: Láti ọjọ́ kìíní títí dé ọgbọ̀njọ́ inú oṣù kẹfà. Oh my God. Àwọn tó bí ń bẹ̀, they are great people. Mo mọ̀ pé ẹ̀ ní bá mi jiyàn rẹ̀ torí èyí mọ̀ náà mọ̀ pé bó ṣe rí nìyẹn.

0: lọ́yà tó ń bọ̀ lọ́yà lẹ́wọ̀ ọtún bá ní.
1: Evidence náà ọmọ June ni.
0: Ẹyẹ ni lọ́yà tó ń bọ̀ lọ́yà ni nǹkan jẹ́ jẹ́bú ìlẹ̀ṣẹ̀ nílé.
1: A pọ̀ ń bẹ̀ wa pọ̀ gan-an ni.

0: dàbí mi.
1: Ṣé mọ̀ kí nǹkan ṣe hàn kó dàbí ìgbà tó fẹ́ gbẹ̀mí lẹ́nu èèyàn.
0: Open the money, ojú ló wúrọ̀ kan. I will come bring that money, ojú ló wúrọ̀ kan.
1: Kọ́lọ́ wa sọ pé no, no, no, no, kò lè gbẹ̀mí ẹ̀ o wa tattoo.

0: ìyẹn kó lọ dúró lórí ìtọ́jú ọ̀bí tèmi léyìí tó kò lé ní ẹ̀ṣẹ̀ mọ̀ wípé ó ti já sọpẹ́ báhun ó ti já sáyọ̀ ó ti já sí ìdùnnú ẹ̀bẹ̀ tá à ń bi ọlọ́run ni wípé ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé láàyè àti ní ààyè ìdẹ̀ra ẹ̀bẹ̀ náà látún bẹ ọlọ́run o pé kó jọ̀wọ́ ohun téèyàn fi máa ń ṣe ọjọ́ òbí tí fi máa ń dùn tí gbọ́gbọ́ fi máa ń kan sí tó jẹ́ pé nígbà tí ó bá tún fi di ọdún míì báyìí someone will have cause to glorify the holy name of almighty God kọ́ ọlọ́run kó ṣe fún wa ẹ jáyà àbárá ká lọ sí abala ongo viral miriam bó o ni kí ló ń go viral báyìí a fẹ́ gbọ́ a fẹ́ mọ̀ let's go there.
1: Ẹyin tèmi báwo ni o ṣe wà lẹ̀lẹ̀lẹ̀lẹ̀lẹ̀lẹ̀ ṣe wà ẹkùjọ́ méjì ẹkùjọ́ mẹ́ta gbogbo ẹyin tèmi mo mọ̀ pé ó ti tó bí ọjọ́ mélòó ọ̀sẹ̀ bíi mélòó díẹ̀ sẹ́yìn tẹ́ ti gbọ́ àgbẹ̀yìn ṣùgbọ́n kó lè bàa dáná là ń bá káàkiri ó ń go viral tọ̀sẹ̀ yìí ṣe rí nípa àwọn akẹ́kọ̀ọ́ tán ṣẹ̀ ṣe èsì ìdánwò àṣekágbá ìkẹyìn ìwé mẹ́wàá wọn ìyẹn ti secondary school òun ni o tí wọ́n máa eléyìí tán máa ń ṣe tán máa ń waṣọ funfun tán máa ń kọ nǹkan sí wọn lára yẹn tá a mọ̀ sí sign out tí wọ́n ṣe gbàṣe ní ọ̀nà àrà ọ̀tọ̀ lóríṣiríṣi lọ́nà tí ò tọ́ pàápàá jùlọ lọ́nà tí ò tọ́ náà fi ṣe ayẹyẹ sign out wọn yẹn tí a bá fẹ́ ṣe sign out gẹ́gẹ́ bí ọmọ ilé-ẹ̀kọ́ ìwé mẹ́wàá kéèyàn wà ní school rẹ̀ kéèyàn ṣe nǹkan téèyàn ṣe àwọn akẹ́kọ̀ọ́ lẹ́yìn rẹ̀ kán kọ nǹkan sí lára kán ṣe kán dẹ̀ kán kálukú dẹ̀ máa lọlé ṣùgbọ́n táwọn tọ̀tẹ̀ yìí àwọn ò ṣe tiwọn bẹ́ẹ̀ o ìṣe náà múra wọn tó ń kóra wọn lọ sí ilé ìtura ilé ìgbafẹ́ àtọkùnrin àtobìnrin tán bẹ̀rẹ̀ sí lọ ṣe oríṣiríṣi nǹkan kò tọ́ níbẹ̀ tán lọ ṣe oríṣiríṣi kò tọ́ nílé ìtura nílé ìgbafẹ́ ọmọ tó ṣe parí ìwé mẹ́wàá kò yẹ kó máa rí bẹ́ẹ̀ ṣe rí kí n tẹ ọkọ sọ nípa fọ́nrán kan tí mo rí jẹ́ pé àwọn ọmọ eléyìí àwọn lọ dìídì gba ilé ìtura yẹn wípé àwọn ò fẹ́ rẹ́nì kankan ńbẹ wọ́n lọ gbà fúnra lára wọn ìbéèrè mi àkọ́kọ́ tiẹ̀ ni pé ibo làwọn ọmọ yìí ti ń rówó ibo náà ti ń rówó tán fi lè lọ gba yàrá ìtura completely ipa àwọn ò fẹ́ rí yàn kan ńbẹ vvip láti máa ṣe oríṣiríṣi nǹkan tí ò da kán mọ ọmọ tí kán mọ ṣe gbogbo ẹ̀ kò bójúmu tó fún ọmọ tó ṣe ẹ̀ jáde ìwé mẹ́wàá kò bójúmu tó mo tún rí fọ́nrán míì náà àwọn obìnrin tiẹ̀ làwọn ilé tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe exchanging of gift ká mọ fúnra wa ní ẹ̀bùn àwọn ẹ̀bùn tí èṣẹ́ ẹ̀bùn kékeré ẹ̀bùn olówó ńlá òun ni o kí ọmọ ilé ẹ̀kọ́ tó ṣe ẹ̀ jáde ìwé mẹ́wàá kó mọ fúnyàn ní leather box tán fi máa ń kẹ́rù tán fi máa ń di aṣọ kí iṣẹ́ kí náà ń ṣe wọ́n ń ha fúnra wọn as exchanging of gift wọ́n ra blender àwọn míì náà tún di oríṣiríṣi nǹkan sínú báàgì ó ti pọ̀ jù ọmọ yóò ṣàgbàfọ̀ ń kaṣọ wálé ẹrójú olè ẹ̀ mú ẹ̀yìn àwọn òbí wa ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ wa dáadáa ẹ jẹ́ ká mójútó wọn kò sí yẹ kí ọmọ tó ṣẹ̀ jáde ìwé mẹ́wàá kó ti máa ṣe gbogbo irú àwọn nǹkan wọ̀nyí kò tí ì lẹ́tọ̀ọ́ rárá tó bá wá wọlé ẹ̀kọ́ gíga ńkọ kí náà fẹ́ dá lára kò lẹ́tọ̀ọ́ rárá ọmọ tó bá sì ti léere jáde kò ní wùwà bẹ́ẹ̀ yẹn wọ́n nílé láti kẹ́ṣọ́ ròde tọmọ tó bá ní ẹ̀kọ́ ní àti lé wọn jáde kò ní mọ wu àwọn oríṣiríṣi ìwà ìdọ̀tí bẹ́ẹ̀ yẹn rárá kò ní wu irúwà bẹ́ẹ̀ yẹn ẹ̀yin òbí wa ẹ̀yin náà ni màá ní láti bá sọ̀rọ̀ ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa ká kọ́ wọn lẹ́kọ̀ọ́ inú ilé ẹ̀kọ́ ọ̀ta ẹ̀kọ́ àwùjọ níbikíbi tán bá ti bára wọn kán máa wùwà ọmọlúàbí kán máa wùwà ọmọ tí ò lẹ́kọ̀ọ́ tí kò rẹ́ni tọ́ tóbi náà bá tún kọ́ mọ́ ọmọ náà tuntun rẹ̀ ẹ̀kọ́ ni àtàwọn tíṣà wa náà ẹ jẹ́ ká máa gba àwọn akẹ́kọ̀ọ́ wa nímọ̀ràn ká mọ gbà wọ́n láyànjú kéṣe ká mọ bá akẹ́kọ̀ọ́ ká mọ bá wọn sọ̀rọ̀ ìfẹ́ torí ibẹ̀ náà láti àti ń rí olùkọ́ tó ń fẹ́ akẹ́kọ̀ọ́ rẹ̀ tí ò sì yẹ kó mọ rí bẹ́ẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ náà bíi atọ́nisọ́nà làwọn náà jẹ́ káwọn náà mọ tọ́ àwọn akẹ́kọ̀ọ́ wọn kán máa tọ́ wọn sọ́nà àti àwọn ìjọba wa náà àwọn náà ń ṣe tiwọn kódà gan nínú bí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tán ṣe jáde ìwé mẹ́wàá bí wọ́n ṣe ètò sign out wọn yìí nípínlẹ̀ Edo ni wọ́n ti mú ìpínlẹ̀ Ondo awon omo metadinlogun kan onijoba ti gbese le pe esi danwo won gan won gboro fi sita fun won latari bon se se to sign out won rada rada ton wuwa ko to ton bara won lajosepo ko ye ko ma ri be orisirisi awon fonran ohun ni mo ri ni ori takun ayeluja mo mo pe yin o ti ri eyin o ri gbogbo bon se se sign out to sign out won ṣùgbọ́n wọn ṣe lọ́nà tó bófin mu lọ́nà tó lẹ́tọ̀ lọ́nà tó bójú mu lọ́nà ìwọ ọmọlúàbí wọn ṣe bẹ́ẹ̀ kò sì yẹ kó mọ rí bẹ́ẹ̀ ẹ̀yin òbí wa ẹ bá wa tó ń bọ́ mójútó àwọn ọmọ wa dáadáa kẹ bọ̀ túbọ̀ mójútó wa dáadáa ká ní ẹ̀kọ́ tó yè kóró ọmọ tó bá kọ́ náà kó náà tún rẹ ẹ̀kọ́ kó má di ọmọ tí ọkàn lé tó yẹ pé yóò dé ta nǹkan míì ni ó lọ́ mọ ṣe kò yẹ kó mọ rí bẹ́ẹ̀ ọlọ́run dẹ́ ràn wá lọ́wọ́.
0: Ami. O go viral looto. Emi na ri awon foran yen o po jant rere. Lesu sign out ki lo de. Won kuro ninu ogba ile eko won won si lo le itura. Ko tan be o.
2: Mo tun ba yin ka ko birin o, pura ma tete baba.
0: Won launch sign out won ni a very big lounge kan. VVVIP be ni won lo gba. Kilo de? Àwọn ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jáde ilé ẹ̀kọ́ girama tó bá wá jáde ilé ẹ̀kọ́ gíga fásitì ń kọ́. Gẹ́gẹ́ bí n tó sọ wípé ọmọ yín ò ṣàgbàfọ̀ ò ń kaṣọ wálé ẹrú ojú olè ẹ̀ mú níbo ni wọ́n ti rí owó tí wọ́n fi lọ gba bí tí wọ́n gbà ń kakọ́kọ́ ti bẹ̀ bẹ̀rẹ̀. Ká tó wá sọ àwọn tí wọ́n ń há ìbò kẹ̀kẹ̀kẹ̀ fúnra wọn kí ọmọ kan kó sì lọ ra leather box kọ́pọ̀ rẹpẹtẹ kó wá mọ pín fún àwọn akẹgbẹ́ rẹ̀ kí ló dé.

0: ati awon ikan awon akeko kan le to je pe nti won ko to ni won gun le nitori pe won fe se sign out ni secondary school ta ban paro pe ki olorun ko ba moju to awon omo wa awa na leto lati moju to awon omo mo won yi jingi la je fun won nta ba wu ni wa ni won mo wu ni wa tori pe awon omo ti a nso nipa awon e ti won go viral lowo lowo yi e ti ri bi awon obi won ti ri e ti mo bi an se ri omo ti obi re ba nse yanmoyanmo yanmoyanmo lo na o ma se yoruba bo won ni omo ko le a ba pele iya re ko se asoda aye mi ma fi e o beni sa wa se ni
1: munda kore si munda
0: munda
1: Ki
0: awon omo ile ba goke agba eja moju to won daada e ma gbagbe pe awon ni ogo ola wa awon si ni ogo orilede wa Nigeria awon teri tan lami la ka ninu aye ibikan na ni won ti bere awon na logo agbaye o oroke lori ogo viral baun Maryam bo ni to ba di lose to nbo kini kan tun ma reti
2: won tun ma reti o go viral mi lọsẹ tó rí ojoojúmọ ní nǹkan tuntun jáde ló bá tún di lọsẹ tó ń bọ nítumú ń gún vaira tuntun mi nítumú wá fún mi
0: back to back ni
2: back to back ni
0: ọtí
2: ọtí
0: kò ní tutù rárá ọkà ìlàmọ kẹ. Àwọn èèyàn wà nítakọ̀ ayélujára o tí wọ́n kí wa dáadáa evidence mo dúpẹ́ o olóyè dárí àgídí adúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa. Ká máa gbáradì fún abala sọ̀rọ̀ sórí kè lókù báyìí o. Ẹ ti mọ̀ pé abala sọ̀rọ̀ sókè ibẹ̀ gangan láti máa ń tú kẹrẹkẹrẹ àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ tí àwọn èèyàn mú wá sí etí gbọ̀wá tí wọ́n sì ń fi àmọ̀ràn lórí ẹ̀ ẹ ti mọ̀ pé bá a ṣe máa ń ṣe nù ṣe ẹ wá rí ti òru yìí àrọ̀ tọ̀tún ló bá dé o mo pe gbogbo ìlọ́kùnrin ìlóbìnrin gbogbo ẹ̀yin àgbààgbà ló tù fẹ̀ ẹ̀yin ọlọ́gbọ́n onímọ̀ olóye tó jẹ́ wípé a jọ dára wa mọ̀ dáadáa ká tún jọ ṣe tòru òní.

obìnrin lọ́tọ́ obìnrin ṣe bẹ́ẹ̀ lórí. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín pé lórí ètò yìí ẹ ní àǹfààní láti pè wá wọlé láì dárúkọ yín kẹ́ ẹ sì sọ ohun tó ń ṣẹlẹ̀. Kí àwọn olólùfẹ́ wa, àwọn ọlọ́gbọ́n onímọ̀ lóye, àwọn tó jẹ́ wípé àgbààgbà ni wọ́n lótù fẹ́, kí wọ́n fún wa ní àmọ̀ràn lórí ọ̀rọ̀ náà. Tàbí kẹ́ ẹ pe atọ́kùn ètò, ìyẹn bí ètò pa parí, kẹ́ ẹ sì ṣàlàyé ohun tó máa ń ṣe bẹ́ẹ̀ jẹ yín lọ́kàn tó ń jẹ yín lẹ́mìí, tẹ́ ẹ sì ń fẹ́ ojútùú sí. Ó yẹ kó ti yé yín pé bá a ti máa ń ṣe nù. Ṣé ẹ wá rí láàárọ̀ yìí lábala sọ̀rọ̀ sókè? Ẹ jẹ́ ń pe àkọlé rẹ̀ ní obìnrin lọ́ta obìnrin. Obìnrin lọ́ta obìnrin. Ẹ̀yin ó máa wò pé bó ló ṣe jẹ́ bẹ́ẹ̀, mò ń bọ̀ náà.

0: Ọ̀rẹ́ àti kékeré ni wọ́n ń pè bẹ́ẹ̀. Náà ní dárúkọ ẹnikẹ́ni obìnrin kan ló pè ó tó sì sọ̀rọ̀ nípa ọ̀rẹ́ tí wọ́n jọ wà láti kékeré.
1: But if you try me out now, text your mama, no go know you again.
0: Nínú àwọn ọ̀rọ̀ wọn tí wọ́n sọ fún wa, wọ́n jẹ́ kó di mímọ̀ wípé bí ìgbà tẹ́yìn ọjọ́ gbé ládùúgbò kan náà, bẹ́ẹ̀ náà ni àwọn òbí wọn jọ gbé ládùúgbò kan náà, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní bí wọn pé ọkọ àtìyàwó fẹ́ra wọn, ó bímọ. Àwọn ọkọ àtìyàwó ti bàbá eléyìí náà, wọ́n bímọ, wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé láàrin ara wọn ládùúgbò ńbẹ.

kẹrẹkẹrẹ wọn ṣe bẹ́ẹ̀ wọn ń dàgbà wọn lọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ kan náà ni wọ́n jọ lọ. Ìgbà tó yá wọ́n tẹ̀síwájú wọn lọ sílé ẹ̀kọ́ girama ilé ẹ̀kọ́ kan náà làwọn méjèèjì tá à ń sọ̀rọ̀ wọn lóru yìí ni wọ́n jọ lọ. Ìgbà tó yá ọ̀nà ń bo kálukú àwọn òbí wọn láṣìírí kálukú wọn lọ kọ́lé sí ààyè ọ̀tọ̀ọ̀tọ̀ kálukú bẹ̀rẹ̀ sí ní kó lọ ilé wọn ilé tuntun wọn kó lọ. Ṣùgbọ́n nígbà tí wọ́n kó lọ ilé tuntun ṣe mọ̀ pé àwọn ọ̀rẹ́ méjì tá à ń sọ̀rọ̀ wọn yìí ó sì di dandan kí wọ́n pínyà látàrí bí wọ́n ṣe ń lọ ilé ẹ̀kọ́ torí pé kì í ṣe ojú kan náà làwọn òbí wọn jọ kọ́lé sí.

kò tán síbẹ̀ o. Lẹ́yìn tó dé ilẹ̀ òkèrè tó lo ọdún méjì, ó ṣa gbogbo apá rẹ̀ láti ri pé ọ̀rẹ́ òun tó wà lórílẹ̀-èdè yìí, ó gbé òun náà wọlé. ọ̀rẹ́ wọn tún tẹ̀síwájú.

0: lobìnrin tó pè wá yìí nígbà tí ìgbéyàwó rẹ̀ pé ọdún karùn-ún nílé òkèrè tóun àtọkọ rẹ̀ wà tí wọn sì ti gbọ́ pa tí wọn ti bọ́ po ó ní ọkọ òun bẹ̀rẹ̀ sí ní yọ àwọn ọwọ́ kéékèèké kan. ṣe mọ̀ wípé a kì í rìn kórí ó mọ́ mi. ahọ́n àtẹ̀yìn wọn lè mọ́ jà. ó ní tí ọ̀rọ̀ bá ṣe bí ọ̀rọ̀ láàrin òun àtọkọ òun ọ̀rẹ́ ẹ̀hún tá à ń sọ nípa rẹ̀ yìí òun ló máa ń wá láti bá wọn yanjú ẹ̀. òun ò tiẹ̀ wá rí bí ọ̀rẹ́ mọ́ òun ti rí bí ẹbí òun pátápátá. nígbà tó di ọdún keje èyí táwọn ti wà bẹ́ẹ̀ nílé òkèrè.
1: ibi ọba mi dé lórí yóò àdúrà ni.
0: àwọn òbí àwọn tó ń wà lórílẹ̀‐èdè wa nàìjíríà ṣẹ̀mọ̀ pé ọ̀rẹ́ àwọn méjèèjì àwọn òbí wọn náà wọ́n tún ti ń bára wọn ṣọ̀rẹ́ wọn ti di family friends. ó ní wọ́n wá pe òun tóun wà náà pé ó nílò láti wálé o nítorí ọ̀rọ̀ ọlọ́mọ bíbí òun sì wá láti wá jí àwọn òbí àwọn. oníṣẹ́rígbà tó ń dé màmá tó bí ọ̀rẹ́ ẹ̀hún tóun sọ̀rọ̀ nípa ẹ̀ yìí òun ló mú àbá wá pé ẹ wo ilé ìwòsàn kan bẹ nàìjíríà ń bí o ṣe ẹ rí gbogbo tó ní ṣe pẹ̀lú ọlọ́mọ bíbí òun ni wọ́n yanrantí ń bẹ̀ kóun ká lọ àtòun àtàwọn òbí àwọn mẹ́rẹ̀ẹ̀rin bàbá àtìyá ṣẹ̀mọ̀pọ́n ti di márùn-ún báwọn làwọn bá kó ráyé ráyé ó dilé ìwòsàn ọ̀hún fún ìtọ́jú bóun ó ṣe rọmọ bí.

0: ó ní ṣùgbọ́n ṣàǹgbà tó ń padà sílé òkèrè tọ́lọ́run sì jẹ́ kí àdúrà òun ó gbà látara ọkọ tó fẹ́ òun níṣu lọ́kà ó ń rí wípé ìrìn àjò ẹsẹ̀ ọkọ̀ òun ò fi bẹ́ẹ̀ mọ́mọ́ ó ń rí wípé ìwà ọkọ̀ òun ó ti yàtọ̀ gédégédé ó ní tọkọ òun bá rìn tìfura tìfura ni ẹ̀rọ ìléwọ́ àwọn jọmọ ń yẹ̀ wò tí ò sí wàhálà kankan ṣùgbọ́n ṣá ó ti bẹ̀rẹ̀ sí ní di tiẹ̀ mọ́yà.
1: ibi ó bá mi dé lórí o àgọ́là
0: yìí. ó lóun tiẹ̀ mọ nǹkan tó ń fẹ́ ṣe lórí fóònù ọkọ̀ òun bóun fẹ́ pè ní bóun fẹ́ ṣe ló ń bá rí wípé ó ti fi bíi 24 digit ó ti fi lọ́ọ̀kì fóònù rẹ̀ pa. òun abilé rẹ̀ pé díà kí ló dé tó lock phone ẹ̀ pa báyìí ó ní nùnùnùnù there are some sacred things there àwọn nǹkan àṣírí mẹ́mẹ́ tó lè mọ̀. ọlọ́run wá pè ṣàkíyèsí pé secret láàrin èmi àti ẹ ọkọ àti ìyàwó mà níwá wọn ló sọ pé nùnùnù don't bother yourself. ẹni tí kì í rìn di òru ló bá di kó máa lọ rọrí. káwọn tí ẹjọ́ foríkorí fi kùn lukùn oyún tó wà níkùn òun báwọn ó ṣe máa tọ́jú ẹ̀ títí tí ó fi di ọmọ ni ọkọ òun ò sí ń tòsí o. ó ní ṣe wá rí òun ní gbogbo àsìkò tí eléyìí ń ṣẹlẹ̀ ó ń rí wípé ọ̀rẹ́ òun náà ti fẹ́ra kù. tába sọ pé èèyàn fẹ́ra kù ó ti lóyún ní jẹ́bẹ́. ó ní ṣe wá rí oyún tọ̀rẹ́ òun ó ti lé lóṣù dáadáa ju tọ̀dọ̀ tòun lọ. sì bílé rẹ̀ pé báwo ló ṣe jẹ́ ta wá lọkọ tó fún ẹ lóyún ta lọkùnrin náà ó ní kò rí pàtó àlàyé gidi kankan ṣe fún un. kìkì dáa tó ṣàǹsọ ni pé ìwọ ṣáà máa wò ń tí ẹ o. ìwọ ṣáà máa wòran tí ẹ o. ó ló sọ pé tó bá tó àsìkò àti ṣu fùrọ̀ àlà.

0: kọ́kọ́ ṣáájú òun bímọ.
1: Ìwọ ló bá mi ṣí ayé má tilẹ̀kùn. Ìwọ ló bá mi ṣí.
0: Oyún lẹ́yìn tó bímọ tán nílùú Òyìnbó, wọ́n súrúsú náà kàn ra ṣe ètò ìsọmọ lórúkọ. Wọ́n pe àwọn olùṣọ́àgùtàn kan pé ẹ wá bá wa sọmọ yìí lórúkọ. Wọ́n dẹ̀ sọmọ náà lórúkọ láì sí bàbá ẹ̀ ń bẹ̀. Bẹ́ẹ̀ lòun bi léèrè pé ta wá ni bàbá ọmọ yìí. Ó sàn sọ pé máa wò ń tiẹ̀ wo ṣáà máa wò ń tiẹ̀ o.

ọpẹ kò jìnà òun náà tó ń finú ṣoyún òun náà padà fẹyìn gbọmọ pọn ó bí ọmọ tiẹ náà nírọrùn. ó níṣẹ́ wálé lọ́jọ́ tóun bí ọmọ tóun gan òun náà ni ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ sí ní yé òun. torí pé kàkà kínú ọ̀rẹ́ ẹ̀ ń dùn pé òun náà bímọ ó ní ìbànújẹ́ ló gba gbogbo ojú rẹ̀ ló gba gbogbo ọkàn rẹ̀ kan.

0: ọ̀rẹ́ ń bẹ̀rẹ̀ sí ní kanra bí ajá ilé kúkú.
1: ṣé sàánú ni tó ń pa ìdájọ́ rẹ ni mo fẹ́ wí.
0: ó lẹ́yìn tó ń padà sílé láti ilé ìwòsàn ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ọ̀rẹ́ òun ò padà dọ́dọ̀ òun mọ́.
1: ọ̀rẹ́ ọwọ́ tó ń gbé mi tí ò jẹ́ ń já mọ́.
0: ó ní bẹ́ẹ̀ sì rí àwọn òbí rẹ̀ láti orílẹ̀-èdè wa nàìjíríà ń bí gbogbo wọn náà ń pe òun ní méje mẹ́jọ tí wọ́n ń béèrè pé bó ni bó lára rẹ bó lára ọmọ ṣàlàáfíà ló wà. ó ní ṣùgbọ́n ọ̀rẹ́ òun yìí látìgbà tóun ti bímọ báyìí ló ti yàgò gédégédé fún òun.
1: tí yóò jẹ́ ìjábọ̀ fọ́.
0: òun ò rójú ẹ̀ ńlẹ̀ mọ́.
1: ìjẹ́ lo ni o

0: wá di ọjọ́ kan ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀. Òun jáde nígbà tó òun mọ̀ ṣẹ́rí padà bọ̀ wálé. Bí òpópónà kẹta sí ilé ìtọ̀dọ̀ tiwọn nílé òkèrè lọ́hùn-ún. Wọ́n bá rí ọkọ ọ̀hún lẹ́gbẹ̀ẹ́ mọ́tò tiẹ̀ àti ọ̀rẹ́ ẹ̀ hún tí wọ́n ń bára wọn fa làkáàdí. Làkáàdí yìí pọ̀ gan ni o. Ẹ̀mí kan wá sọ fún pé ìwọ ṣàrà pẹlẹngọ máa wò wọ́n lọ́ọ̀kan ni o, kó o máa wo kíni tó ń ṣẹlẹ̀ láàrin wọn. Ó lóun wá rí wípé ọ̀rẹ́ òun ọmọ tiẹ̀ tó gbé dání ó ṣàjù mọ́ ọkọ òun láyà pé gbà gbogbo nǹkan tó bá fẹ́ ṣe ni kó o lọ ṣe, gbogbo tó bá mọ̀ pé o fẹ́ ṣe ni kó o ṣe. Olókọ́kọ́ rú òun lójú pé kí ló lè fàjà láàrin ọ̀rẹ́ òun àtọkọ òun.
1: Ìlàkọjá tí mo là kọjá àánú rẹ̀ ni ọkọ̀ mi mo rẹ̀ sí ayọ̀.
0: Lòun bá gbé ọkọ̀ tòun bá gbé súnmọ́dọ̀ wọn. Ẹ ǹlẹ́ ń bẹ̀ wọn o, kí ló dé, kí ló ṣẹlẹ̀? Pápápá làwọn méjèèjì mojú jẹ pé a kò sí nǹkan kan, kò sí problem, àwọn kan pàdé ara wọn ń bí làwọn ń sọ̀rọ̀. Ó lòun wá wò wípé ohun tóun rí lónìí yìí àfi kóun ó farabalẹ̀ dáadáa kójú òun kò lè bá a rí i mú. Ó ń bá bẹ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ nílé òkèrè lọ́hùn-ún pé ẹ dákun lágbájá àti lágbájá ẹ máa bá mi ṣọ wọn. Ṣé ẹ mọ̀ pé àwọn kan ń fi iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ṣiṣẹ́ ṣe? Ẹ̀yin ẹ̀kọ́ fáwọn ní information, àwọn ti mọṣẹ́ wọn bí wọ́n ṣe ṣe. Ibi tó ń tọ̀ ń rìn sí, ibi tó ń jẹ́ sí, àwọn ọ̀rẹ́ tó ń bá ṣe, àwọn ibi tó ń lọ, àwọn ibi tó ń sùn sí, gbogbo ẹ̀ pátá. Kódà wọn ò tọpinpin rẹ̀ débi pé wọn ò mọyẹ tó ní nínú àsùnwọ̀n nílé ìfowópamọ́. Tó bá jẹ̀bà láàárọ̀ wọn ò mọ̀. Tó bá jẹ̀rẹ̀ sí lọ́sàn-án wọn ò mọ̀. Tó bá sun oorun ráńpẹ́ lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ wọn ò tọpinpin rẹ̀ débẹ̀.

0: wọ́n jẹ́ kó di mímọ̀ fún arábìnrin yìí pé ọmọ tí ọ̀rẹ́ rẹ̀ ń gbé dání ọkọ rẹ̀ ló ní.
1: Ọjà fún mi láì wojú ẹnikẹ́ni. Obìnrin kọjá tọwọ́ wọ gbogbo aráalé lójú.
0: Kódà wọ́n tọpinpin àwọn méjèèjì débi pé àwọn òbí ọ̀rẹ́ rẹ̀ mọ̀ wípé ọkọ tiẹ̀ ló fún ọmọ tí wọ́n lóyún tó sì bímọ fún.
1: Mo kéde pé òkè láyé bí.
0: Wọ́n fi ẹ̀dà ìwé tí ọkọ rẹ̀ fi máa ń fi owó ṣọwọ́ sí arábìnrin yìí wọ́n fi hàn.
1: Olúwa mo gbọ́rẹ̀ ni.
0: Kódà bí ọkọ rẹ̀ ṣe ń fowó ránṣẹ́ sí àwọn òbí ọ̀rẹ́ rẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n tún fi hàn.

0: kọta síbẹ̀ o. Wọ́n ní ṣe ẹ wá rí ìbáṣepọ̀ láàrin arákùnrin àti ọ̀rẹ́ rẹ̀, ó ti sú ọkọ rẹ̀. Wọ́n tọpinpin débi pé àwọn òbí ọ̀rẹ́ rẹ̀ tó wà ní Nàìjíríà, wọ́n ti wá dúró lé ọkọ rẹ̀ lọ́rùn báyìí pé àfi lá ọ gbọ́dọ̀ fi ọmọ tàwọn náà ni.
1: Ìwọ tó gbé ògo ràkà orí àwọn ọ̀run ìwọ mò kí ló bóre ọwọ́ rẹ̀ yóò tí ò dáwọ́ dúró.
0: Wọ́n tọpinpin débi pé àbúrò ọ̀rẹ́ rẹ̀ tó ti wà nílé òkèrè kò ṣe ẹ̀yìn ọkọ rẹ̀.
1: Ohun tó

0: ọ̀rọ̀ ń bá ti ẹ̀ wá di iṣu àtayanyan àwọn òbí ọ̀rẹ́ rẹ̀ ń bo ni wọ́n fẹ́ fojú sí.
1: Olú báwo mo ṣe fẹ́ ṣàlàyé.
0: Ọmọbìnrin yìí ó ń bọ́ọ̀lì lọ́wọ́lọ́wọ́ nílé òkèrè tó wà o torí pé ṣe ló ń pariwo tọ̀tọ̀tọ̀ pé àǹtí Adétun ẹjọ́ ẹ tètè bá mi na ọ̀rọ̀ mi ń bẹ sáfẹ́fẹ́ torí pé mo fẹ́ gbé ìgbésẹ̀ kíákíá lórí ọ̀rọ̀ náà.
1: Kò sọnù àbáyọ fún tó tún lẹni fẹ.
0: Èmi ti ní kó ní sùúrù o nítorí pé ẹ̀yin èèyàn wa ń bẹ ń bí ẹ wà ń bí bìbà láti gbà wá lámọ̀ràn lórí ọ̀rọ̀ tó délẹ̀ yìí 0706-949-3000 àti 0701-4475-770 o náà ni nọ́mbà tó wọ ìkànnì ọmọlúàbí eléyìí tá a fi máa dá yín lóhùn lórí ètò àgọ́ láàjìn.
1: Fún mi dá ní ìlàkọjá tó yẹ kó gbé mi mi ò gbé mi mi.
0: Hello, ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ sá o. A gbọ́ yín dáadáa
2: o. Ọpọlọ yín ò ní dáàbò
0: mi. Àmì àmì kí lorúkọ yín bolẹ́ ti pè wá.
2: Mọ́mí Ọmọjọlá lọ ni láti àlọ́ yìí.
0: Mọ́mí.
2: Ọmọjọlá lọ.
0: Ọmọjọlá lọ láti.
2: Láti pàdé yìí.
0: Ó yá o.
2: Ṣẹ́rí ọmọ obìnrin rẹ̀ ọgọ́rùn-ún ti dá sí ọkọ̀ pé àwọn òbí rẹ̀ kó fi ọ̀rọ̀ lọ́tọ́ wọn létí tó bá ti fi tó wọn létí ó wá wà tó láwọn òbí ọ̀rẹ́ rẹ̀ yẹn sọ́mọ̀ lọ sí ọ̀tọ̀ àṣẹ àwọn èèyàn ni wọ́n burú ìta.
0: Kó kọ́kọ́ fi tó àwọn òbí rẹ̀ létí kó má di pé wọ́n fi nǹkan kàn án.
2: Àtọ́mọ̀ sí ìtọ́sán òtó láwọn èèyàn burú nínú
0: ẹ ṣeun mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
3: They don't even know how they are surviving but they keep surviving. You don't understand. Ibi tó o bá mọre dé ni kò ti dúpẹ́ dé.
0: Àmọ̀ràn yín lárábìnrin yìí fẹ́ láàárọ̀ yìí o.
3: Pèrè fún ẹ. O mọ ibi tó ń lọ ṣùgbọ́n ó ń délé.
0: 0706-949-3000 àti 0701-4475-770 kí ni kí arábìnrin yìí ó ṣe ṣé kó ṣe ní pátápátá làáfọjú kunakuna làádẹ́tẹ̀ ojú àfọ̀ọ̀fọ̀tán ìjà ní dá sílẹ̀ ni àbí kó fi pẹ̀lẹ́kù tún mú ọ̀rọ̀ ọ̀hún ọ̀nà owó gan ni kò gbé gbà.
1: Ẹ ọwọ́ tó ń gbé mi tí ò jẹ́ ń jábọ́.
0: Hello, ẹ káàárọ̀ o.
4: Ẹ káàárọ̀ o.
0: Ẹ káàárọ̀ sáà.
4: Ẹ kú ojúmọ́ o.
0: Yes, sir. A ń gbọ́ yín dáadáa loud and clear.
4: Lọ́dọ̀ ọ̀sẹ̀ mi, ọdún ọ̀dá gbáradùn ẹni náà pé kó mójú jẹ kó gbọ́ tó nǹkan kan.
0: Kó mójú jẹ kó má ṣe bí ẹ kó ń gbọ́ nǹkan kan àbí.
4: Lọ́dọ̀ ẹ̀bẹ̀ mi tó ń tó gbọ́ lẹ́yìn ìfà tó gbé ìdí lọ. Àwọn ẹbí tó tó ìgbà mọ́ ẹni tó ń sọ fún tí ó di ike.
0: N ló ń wá.
4: Ìlú ń wá. Tó tó bá gbégbé kankan, wọ́n ti tó kúrò ọ̀fẹ́ fún mi. Ó rí ètò ìlú ètò ìgbà. Ó wá fi ètò ìlú wọn tó dúdú. Ó wá fi ìgbàfẹ́ lẹ́nu ọ̀gbà.
0: Ẹbí ọdún mélòó bí ọdún mélòó ni kò fi wá.
4: Ẹ máa ń tẹ́lẹ̀ ń táà yìí. Ìbàjẹ́ mẹ́ba lẹ́yìn rẹ̀. Ẹ̀tọ́ kó fi ṣoṣù kó fi ra.
0: Kó fi ṣoṣù kó fi
4: ra. Lẹ́yìn tí láti fi ṣùgbọ́n wẹ́. Kó wà bẹ̀ sí wàhálà kankan mú.
0: Kó mọ̀ wulẹ̀ wá wàhálà kankan mọ́ Ọlọ́run ti tú wọn
4: láṣẹ. Kó mọ̀ wulẹ̀ wàhálà kankan mọ́ bí
0: kúrò lọ. Kó mọ̀ wọ́n tọ́ ọwọ́ kankan sí.
4: Ìyá ń tẹ̀lé fún arábìnrin.
0: Ẹ ṣeun ẹ dákun kí lorúkọ yín bolẹ ti pè wá o.
4: Orúkọ ẹ̀kọ́ mi ni Fẹ́lá Akíntọ́lá.
0: Láti bolẹ ti pè wá yìí Wọ́tàlínkàn.
4: Látọ̀nàrà
0: wàtàlí nǹkan ẹṣeun.
5: Ó yẹ pa jẹ́jẹ́ ẹ̀sùn kìlẹ̀ ló yẹ ká ṣe. Ayé pa jẹ́jẹ́
0: ẹni. Hello, ẹ káàárọ̀ o. Hello.
2: Hello, olóòtú ẹ káàárọ̀ mọ̀.
0: Ẹ káàárọ̀ sá o, orúkọ yín bolẹ̀ ti pè wá o.
2: Adéwálé ló ń sọ̀rọ̀ láti Ring Road.
0: Adéwálé láti.
2: Ring Road.
0: Láti Ring Road. Ọ̀rọ̀ rí ẹ bá wa dá sí o.
2: Yes, ma'am. Only care if you know doing it for a to you. Along the start of the road, one or two to you, one top of the two. I don't know what I see. I'm not ba bi ta won bi ore won yen ko ma lo ma ta ti won lati Nigeria bi lo pa ye le won la ti ti won ko gbo pele ti se ba ti se ko ma awo erin won ti bi gba ta won go ba ti dawa ba bi ti won le tori pe won ba nko so bi ja na ile awo yen atuta ba bi ti dawa so de ti o won na ma pa lo fere won na ni tori nko be ti ni ti mo aburo ore na ti wo de na so gbo kini e ti lo fa gan. Hello, Ekaro. Oruko yin bo le ti pe wa ma? Mrs. Tolashe.
6: Yes, Rand.
2: Lati.
6: Roundabout.
2: Roundabout.
6: A woman. You over woman does not. You are a woman.
2: Oro ti doro suru bayi o.

ayé si le lóòótọ́. Tó fi mú àwọn òbí ọ̀rẹ́ rẹ̀ mọ̀ sí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. Tí wọ́n sì mójú jẹ bí ìgbà tí nǹkan kò ṣẹlẹ̀. Ọ̀rọ̀ yẹn gba pẹ̀lẹ́ o, pẹ̀lẹ́ la sì fi pàmúkùrù pẹ̀lẹ́. Fún gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ bá wa dá sí ọ̀rọ̀ ọ̀hún láàárọ̀ tòní tẹ́ ẹ ní àmọ̀ràn kan tàbí òmíì láti gbà wá. Nọ́mbà tẹ́ pè sí rèé o 0706949 3000 àti 0701447570. Nọ́mbà méjèèjì ló wọ ìkànnì ọmọlúàbí Splash. Èmi Aminat Adetun Badmus ọmọ ọlọ́jọ́ òbí ni mo sì gbé. Ọmọbìnrin yìí ilẹ̀ òkèrè ló wà o, nílẹ̀ Gẹ̀ẹ́sì, ó fi àmọ̀ràn yín.

0: Ayo, eshu. Hello, Ekaro.
1: Ekaro, ma.
0: Yes, ma. Kilo ruko yin bole ti pe wa, ma.
1: Ola itan lati Ibadan.
0: Ola itan lati Ibadan.
1: Ayo, obirin yen ko pe awon obi re. Kan je mo pa ko ri ko so fun pe gbo ko to fe da gbo ko ro. Ke lo ko wa se fun.
0: Ko pe awon obi e. Ko wa ni prayer point kan pe gbogbo okan to ba fe da igbeyawo ohun ru
1: anjo olorun ko wa se fun won
0: korun ko wa ise fun won
1: anjo ko ma mo so bo se je fun won mo so kan ko fun won
0: ko ma so kan fa won obi abi ewo ni
1: ko fun yin
0: sugbon ko fi to won leti
1: mo to sele mo so fa won obi e
0: okay
1: tema awon obi na e ma igbo kan ti wa nu awon na igbo to ba lo ni kale awon obi re ko sa la yi fun ma ni tadi ni ibi ti mo wa yi mo ra won apere nkan kan ta nu wa won wuli to ba to
0: ma du agba
1: ko mo fi agba ran lowo wo kan to ba lo won da to ko won ko lo orun ko wa se fun won Kona de ma gbadura. Mo so kankan. Fun ojo lowo.
0: Ko mo so kankan ko fa won le Olorun lowo. Sugbo ko so fun awon obi e pe ohun ri awon apere kan bi o. Ko wa ni prayer point to n di mu yi eyin na e bo mo gba. Pe gbogbo okan to ba fe da igbeyawo ohun ru korun ko wa se fun won. Mo ti yo nti mo fe yo baun. Mo ti yo nti mo fe yo. E seun. Nitori aburo se. E ba pe te pero. Hello, Ekaro.
2: Ekaro.
0: Ekaro. Oruko yin bo le ti pe wa?
2: Oruko ti mi ni Ojiomo West.
0: Ojiomo West.
2: That's the United States of Ileto Academy. Bẹ́ẹ̀ni. Ẹ ti pàtàkì bẹ̀ ni pé, ọ̀gá o, kò séyàn mọ́ o.
0: Kò séyàn mọ́.
2: Alo atu ku tabe finu ton.
0: Kozi, a fo long.
2: Se se wan bibi kakwe alore. Ko monton se mi. Ki bilo monton se. O se wajen to ba wu mi je luma, wye ko wole mi je.
0: Ah, to, o su wa wu. Ebe man so kwe, yu wu mi e yu wu, lo mu ki yore me je o jenu a wu ototo.
2: A wu ototo.
0: Ile se wajen na yi.
2: Oúnjẹ olọ́lọ́wọ́ sí ló ń jẹ kan sílé ayé.
0: Àbí.
2: Oúnjẹ oríṣiríṣi ló ń dáa. Ṣé lọ́dọ́ kó wá jẹ́ tèmi jẹ gọ̀gọ̀gọ̀gọ̀ orí ẹ̀ kó wà lọ́kàn
0: tí ẹ̀. Tó o ṣùwà o, o ṣùwà o.
2: Kò yẹ kó rí báyìí, ó dalẹ̀ lọ́rẹ́ yẹn. Ó dalẹ̀ kiri gan ni. Odò ọkùnrin yẹn náà dẹ̀ ní lọ́wọ́. Ìlú máa ń ṣàwọ̀ ọkùnrin tẹ́ pé ojú kòkúrò wa kí ló dé dẹ́gbẹ́ àti fi gómi kan.
0: Ẹ sọ ní ẹ kóra yín pọ̀ mọ́ náà ni pé kí ló máa ń ṣe ẹ̀yin ọkùnrin.
2: Ẹ̀rọ ẹ̀ gbọ́ àwọn tí mo sọ mọ́ ní kí ló máa ń ṣe ọ̀dà ẹ̀yin obìnrin gan ẹni lọ́wọ́.
0: Ọjọ́ ọmọ wẹ̀ sí.
2: Mo ti kọ́ àwọn ọkùnrin. Orí àwọn ọkùnrin kan. Ẹ wá gọ́gọ́ lórí ẹ pé irú ọ̀rẹ́ yẹn ṣe ẹgbẹ́ mi wà bíbá yá dẹ̀ pé pípẹ́ pè mí wá ọkùnrin.
0: Àbí.
2: Wọ́n jẹ́ pé tọ́ ọ̀dàlẹ̀ ni o. Ẹni bá dẹ̀ dalẹ̀ abalẹ̀ lọ. Wà láìta láìsàn lẹ̀. Ó ti dàdí lé wọn rù. Ó ṣe ti kọ́ máa jòjú lásán lóbi fún ọkọ obìnrin yẹn.
0: Ọ̀rọ̀ kan tún nù. Ọ̀dà, ọjọ́ ọmọ wẹ̀sì, mo ti yan tí mo fẹ́ yọ. Ọ̀rọ̀ yìí ti ń kú ọ̀lọ́rọ̀ ojú lásán.
3: Iṣẹ́ lọ́kùn ṣe ara mi, ẹ jẹ́ ká ṣiṣẹ́.
0: Tó bá ṣiṣẹ́. Ẹ má gbàgbé prayer point kan tó ti yọnu ètò yìí lónìí o.
3: A lọ fẹ́ ṣe oore.
0: Hello.
1: Hello, Akaroma.
0: Hello, Ekaro, sir. Orúkọ yín mo lẹ ti pè wá, sir. Alaji
1: Adupe Olorin
0: adufe olore okay lati bo sahun
4: lati olore
0: ojo kohun
4: beni beni mo
0: oro ti doro yin ni baba dasi
4: fun san po mo to ba je pe ogo ni to ba je ni ko ti wa di ni won se o ko ni se ni se
0: eni to ba je pe court wedding ni won se
4: ko
0: si ni suru
4: ibo ko ma je court wedding ni won se o si se suru na ni
0: koda ko je ni kai tabi ko je church wedding ko yi ni suru
4: beni bi ni ni se ni o ko ni o sa lo si ta ni para je
0: o sa lo si ta ni o npada bo
4: pada bo ni bi ko so si ma go through a lot to je pe ya o ye mo si pada ma pa mo ko ma para find solution to it to ni ko to se ti ti ni ko se ko to ti ti ni ko to ti o ni wa expose ni then gẹ́gẹ́ bí ìyáwó ṣe sọ lẹ́ẹ̀kan ó kàn lè sọ sáwọn pé wọ́n bẹ̀ kọ́ máa bú ìgbà àti àpòpọ̀ bẹ̀ sọ ẹni tó ń kí fún wọn pé nǹkan tí mo gbọ́ jù náà ni mo máa ń dìbò.
0: Kí gbogbo ẹ̀ máa lọ yí ta mẹ́tùnú o.
4: Ìkọ́ àwọn òbí wọn ò ní nípa ní gba ọ̀rọ̀
0: sí. Wọn ò ní mú mára bẹ́ẹ̀ ni.
4: Ṣé kọ́ lè ní pé ẹ̀wọ̀ ní àwọn ṣẹ́jú fẹ́ǹd láti lẹ̀? Nọ́ọ̀lì ó máa gbá pàlà rẹ̀. Bọ̀ gbogbo wa ẹ̀jẹ̀ lójọ́ ọ̀nà fún wọn. Ẹjọ́ jọ bí papọ̀ náà nínú ìyá papọ̀ bákan náà wọ́n ń bì jóga ara. So kó ká ara ẹ̀ dáadáa kó dẹ̀ má jẹ́ kí ọkọ ẹ̀ mọ̀ wípé òun mọ ẹni tó. So àwọn nǹkan tó bá sì pé ó jẹ́ kókó nínú relationship òun tó ní gbà lọ́wọ́ ọkọ̀ ó máa fi sùúrù láti wà ẹni. Yàrá kó tó pa ojú ọkọ ẹ̀ mọ́ra láti mọ àwọn ọ̀nà tuntun. Gbọ́kọ̀ ẹ ti wà yẹn kò wá sí. Because ó ti ní a lot of pressure for the blame. Tó bá padà yóò máa fọ́ ìgbà. Because pressure tó wà lórí ọkùnrin yẹn, ọkùnrin náà. Pressure tó wà lórí ẹ̀dẹ̀ tó bá padà yá ó máa padà come to sickness.
0: The pressure wà lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí.
4: Because not Nico after how come so possible? She might feel it. Can we baba pressure not be little?
0: Benny.
4: A boy, I will not just one bed.
0: What's one bed?
4: That's another challenge. It's good movement here no more. Movement here is where you want to. So that day and night, then you want some movement there. Because if you don't belong to me, you don't have a hand. Kò dẹ̀ sí anybody tó lè ẹ̀pẹ̀ ìyàwó ẹ̀rọ tó bá sì mọ̀ pé kò sí ìlẹ́sẹ̀ ọkọ̀ ọ̀run. À ń fẹ́ fáyọ̀ ní kò lè bímọ sí gómìnà.
0: Àbí ọ̀gbẹ́ni Kọ́lá láti challenge tiẹ̀ ni kó mọ́ lóyún kankan fún arákùnrin náà mọ̀.
4: Ṣẹ́rí tó bá fún un pé kò fẹ́ bímọ sí gómìnà ó kàn máa dà pọ̀ ọmọ ẹ̀ rí. Ìkọ́jọ́ jẹ́ kó wọ́n tọ́jú ọmọ gan kò sí ìyá rẹ̀ so o ní kò fi sùúrù sí kó bá lè ká máa.
0: Ẹ ṣeun mo ti yan tí mo fẹ́ yọ Alhaji Adufe Olore mo ti yan tí mo fẹ́ yọ. Ṣé ẹ rí ibi tí ọ̀rọ̀ dé dúró yìí n ò ní gba ìpè kankan mọ́.
3: Bàtáwọn ẹlẹ́kọ̀ bá ń gbẹ̀gbọ́ bàtáwọn lọ́jọ́ bá ń dìjẹ́ Elédùmarè Aṣẹ́gun.
0: Bí n bá tiẹ̀ gba ìpè ó dìgbà tí ètò yìí bá parí yóò sì jẹ́ lórí ẹ̀rọ ìléwọ́ tèmi gangan. Ẹ jẹ́ ń sáré dúpẹ́ pàápàá lọ́wọ́ àwọn èèyàn tó bá wa dá sí lóòrọ̀ tòní.

ṣe ẹ rí eré gbogbo dìgbà tí ètò yìí bá parí kí n tó lè gba ìpè kankan ìyẹn lórí ẹ̀rọ ìléwọ́ mi nọ́mbà tẹ́ wàá pè sí rèé o. tẹ́ bá wá pè pè pè tẹ́ ẹ̀ rí gbé ẹ lọ ṣe voice to síbi lórí WhatsApp. ó yá ṣe ti mú báyìí ròyìn ṣe ti mú fóònù yín.

orí ẹnikẹ́jẹ́ Samuel bèrè pé ṣé kò sí ọmọ kankan nílé yìí mọ́ tó lè jọba ni. Bàbá David dáhùn olóko ọmọ kan nínú igbó orúkọ rẹ̀ ni David. Wọ́n ní ẹ lọ pé wá a ò ní jókòó títí tí ó fi dé. David dé o lójú ẹsẹ̀ wọ́n gbé òróró sí David lórí. Òróró dá gẹ̀rẹ̀gẹ̀ òróró tí ẹ dà sórí Eliabu tí ò jáde tí ẹ dà sórí Sama tí ò jáde tí ẹ dà sórí àwọn ẹ̀gbọ́n rẹ̀ méjèèje tí ò jáde. Òróró dórí David ó dá gẹ̀rẹ̀gẹ̀. David kórin bọ ni ó ní Olúwa lójú sọ àgùntàn mi èmi ò ní saláì ní ó mú mi dùbúlẹ̀ pápá oko tútù ó mú mi lọ sí àrùndákẹ́rọ́ ó ń tu ọkàn mi lára ó mú mi lọ ń pọ̀ òdodo nítorí orúkọ rẹ̀ nítòótọ́ bí mo tilẹ̀ rìn láàrin àfonífojì ikú mi ì ní bẹ̀rù bi kan torí tí wọ́n wà pẹ̀lú mi ọ̀gọ́ rẹ̀ àtọ̀pá rẹ̀ ó ń tù mí nínú ìwọ́ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú.

0: orúkọ Jésù kò ní ṣàìsí wọn. Ta ló sàmì ire tó tọ́ sọmọ rẹ tó fẹ́ gbé fẹ́ lòmíì déédéé ọmọ rẹ ló máa ṣe. Ọ̀rọ̀ àṣẹ lẹ́ẹ̀kẹta rẹ̀ Anna òbímọ. 1 Samuel chapter 1 ó ń sunkún àìbímọ. Ó ń ké níwájú pẹpẹ Olúwa. Pẹ̀línà orogún rẹ̀ ń fi ṣẹlẹ́yà ipò lè bímọ. Pẹ̀línà bímọ kíní o, óbí kejì, óbí kẹta, óbí kẹrin, ilé olórogún, ilé àdánwò, ilé olórogún, ilé ìsọnu, ilé olórogún, ilé wàhálà. Ibẹ̀ làwa yìí náà gbà kọjá. Kò sẹ́ni tí gba ní olórogún kọjá tí ò ní lápalára. Anna ń ké torí pé kò bímọ. Pẹ̀línà fi sẹlẹ́yà torí pé kò bímọ. Orogún wọn ó lágbára. Ọkọ fẹ́ pin nǹkan, ó pin rẹpẹtẹ fún orogún, ó pin díẹ̀ fún Anna. Anna lọ bọ́lọ̀ ọlọ́lọ́n bó ló ti ṣe tèmi báyìí. Ọlọ́run nígbà náà mo nu omi jẹ́ ìrẹnu. Anna pàdé wòlíì kan tí a ń pè ní Eli. Eli wípé ìwọ ọmọbìnrin yìí kú ò níwájú pẹpẹ, kí ló dé? Ó ti mutí ni. Obìnrin yẹn ní mi ò mutí. Kàkà kí Anna bínú, ọgbọ́n ló fi bá wòlíì sọ̀rọ̀. Ó ní mi ò mutí. Wòlíì sọ ọ̀rọ̀ tí ayé Anna ń fẹ́ sínú ayé Anna. Lójú ẹsẹ̀ Anna lóyún ó sì bímọ. Ohun tí wòlíì sọ náà ni pé máa lọ sílé rẹ kí Ọlọ́run Ísírẹ́lì kó fi èsì ìbéèrè rẹ kó fi fún ọ. Samuel dé Anna kọrin bọnu ní chapter 2. Ó ní báyìí lolúwa sísí mi o, níjọ́ tolúwa gbóhùn ẹ̀bẹ̀ mi. Ó ní nítorí pé àgbà bí méje o, ẹni tó ti bí tẹ́lẹ̀ ó sì ṣaláì lọ́mọ. Ìyẹn ni pé bí Anna ṣe ń bímọ tiẹ̀, bẹ́ẹ̀ ni ọmọ orogún tiẹ̀ ń kú títí tí orogún rẹ̀ ò fi lọ́mọ kankan mọ́. Samuel wá dolókìkí, Anna wá dolókìkí, òkìkí yàn wá parẹ́ mọ́. Ẹnìkan ṣàmì ohun tó ti jù ọ́ lọ tẹ́lẹ̀. Tó o bá lè ṣàmì nǹkan tó ti jù ọ́ lọ tẹ́lẹ̀ lórúkọ Olúwa, ó máa ju nǹkan yẹn lọ láìpẹ́. Màmá yẹ sàmí, mo gbàdúà gbogbo ẹni tó ti fi ọ́ sẹlẹ́yà láìpẹ́ yìí wọ́n máa rí ògo rẹ nísẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi Ọlọ́run bẹ̀yìn. Ẹgbẹ́ ìgòròrò kan ẹ pàdé mi lórí Facebook. Mo máa wà lórí Facebook ní agogo 3:30 lóru. Ẹ gbọ́ dáadáa o, ní ọ̀gànjọ́ òru agogo 3:30 lórí No More War Prayer Mountain ní ọ̀gànjọ́ òru agogo 3:30 sí agogo 5:00 ní ìdájí. Mo pè ní òru àwọn áńgẹ́lì. Bẹ́ẹ̀ náà ni lórí TikTok. Ẹ máa pàdé mi lórí TikTok, lórí YouTube àti lórí Instagram ní Bàbá Àdúrà AK47 Prayer Mountain. Ẹ jọ sà, àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́. Lẹ́yìn tí n bá súre fún yín tán, ẹ ó fi òróró yẹn àná ti ara yín àti àwọn ọmọ yín. Ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́, ẹni tí ọ̀nà dí mọ́, tàbí ẹni tí ń wa ire kan, ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan, àbò fẹ́ promotion, pàdé mi. Òróró yẹn ni kò fi àná ìta ara rẹ̀. Ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín.
1: Ọ̀rọ̀ àṣẹ lẹ́ẹ̀kẹrin yìí o, fún gbogbo ẹni tó ń sàmì. Jákọ́bù Genesis chapter 32 ní verse 22 ló ti bẹ̀rẹ̀. Jákọ́bù jẹ́jẹ́ lóṣù ó ń retí àti pàdé ẹ̀gbọ́n rẹ̀. Ẹ̀gbọ́n rẹ̀ tí a ń pè ní Ísọ̀. Ẹ mọ̀ gbàgbé Jákọ́bù ó ti gba ògo lọ́wọ́ Ísọ̀. Ọjọ́

ẹsẹ̀. Mọ́sẹ̀ mú ọ̀pá, ó di ejò, ejò tún di ọ̀pá. Wọ́n sọ fún Mọ́sẹ̀ látòrí lọ, ó máa rí ìkójọ. Gbogbo ohun tí Mọ́sẹ̀ ṣe, iṣẹ́ tó ṣe fún ogójì ọdún àkọ́kọ́, ogójì ọdún ẹ̀kejì tí ò rí kójọ. Lẹ́yìn tá a wu ọwọ́ Mọ́sẹ̀ Sàtán, Mọ́sẹ̀ bẹ̀rẹ̀ sí rí kójọ. Ta ló ń sàmì gbogbo ohun tó ti ṣe láti ẹgbẹ̀rún ọdún tó rí kójọ. Lẹ́yìn tó pàdé ohun mi yìí, mo gbàdúrà látàárọ̀ ìlọ, ó rí kójọ báyìí. Ọ̀rọ̀ àṣẹ lẹ́ẹ̀kẹfà, ó rèé o, èèyàn

kò lágbé kalẹ̀ ọ̀rọ̀. Ìkẹ́yìn tí yóò lágbé kalẹ̀ ọ̀rọ̀, olúwo ọ̀dá ló ń orí ọ̀fẹ́ òṣìṣẹ́ fún. Ṣùgbọ́n torí orí ọ̀fẹ́ láti sọ̀rọ̀ tó dáa, Jésù wí pé arákùnrin lónìí ń lèmi àti ẹ máa jọ jẹ dínà nínú ilé bàbá mi, a jọ dé paradísè ni. Lójú ẹsẹ̀ ìṣẹ̀lẹ̀ yí padà, ẹ̀rú bà mí. Ọmọkùnrin yìí bá Jésù wọ ìjọba Ọlọ́run láláì sàdámẹ́wárí morógo.

0: iṣẹ́ tí ò ṣe wàhálà rẹ̀. Màmá ìgbé ọwọ́ yín lé àyà yín. Bẹ́ẹ̀ bá lè sàmì, ọ̀rọ̀ Ọlọ́run jáde láti ẹnu mi. Iṣẹ́ tẹ́ ò ṣe wàhálà rẹ̀, ire tẹ́ ò ṣe wàhálà rẹ̀. Ó yá ẹ lọ jẹ báyìí, bẹ́ẹ̀ ló máa rí. Ẹ máa rí kójọ ìjọba ọ̀run, ẹ ò ní pàdánù rẹ̀. Ìlérí yóò ṣẹ fún yín, bẹ́ẹ̀ ló máa. Jésù Olúwa wa, àmì. Ṣé ẹ mọ̀ wípé ọjọ́ mẹ́ta tó bá parí báyìí, mo máa ń béèrè fún ọrẹ fún ìrere. Kìí ṣe pẹ̀lú agídí tọ́lọ ń bá fún ọ ni. Kìí ṣe wípé kò trade by barter kan o. Kìí ṣe pé nítorí tó bá fún Ọlọ́run lélẹ̀ lọ́lọ́run máa tó ṣe. Ọlọ́run máa ṣe ń tó nílò. Even kó tó di àkókò yóò ti prepare rẹ̀ sílẹ̀ fún ọ. Ṣùgbọ́n mo ń béèrè fún orí ọ̀fẹ́ fún ìrere. Bó o bá láǹfààní ohunkóhun láti sọ gẹ́gẹ́ bí seed fún oṣù yìí, ọjọ́ mẹ́ta yìí náà ni ó tún di oṣù tó ń bọ̀. Mo gbàdúrà ìrànlọ́wọ́ kò ní sá fún yín.
1: Pastor Matthew, àkáǹtì church ni ẹ fún wọn lórúkọ Jésù ló tara fún wa.
2: UBA.
3: UBA.
2: Holiness Anointed Church.
3: Holiness Anointed Church.
2: 10 10 24 24 64 64 03 03 80 80. Lẹ́ẹ̀kan sí 10 10 24 24 64 64 03 80 80. UBA account.
0: Holiness Anointed Church. Àánú Ọlọ́run yóò máa tọ́ lẹ́yìn. Ẹ gbé ọwọ́ lórí yín. Ẹ lọ gbẹ ẹ̀tọ́ yín. Oṣù tẹ ẹ fẹ́ wọ̀nyí, ẹ rírì mú níbẹ̀. Bẹ́ẹ̀ ló máa rí. Jésù Olúwa wa, àmì. Lágbára Ọlọ́run, mò ń lọ sí Jerusalemu ní ọjọ́ keje oṣù kẹsàn-án. Ẹ jẹ́ àjọ lọ. Bó o bá ti dé tọ̀run rí, yá àjọ lọ tayé. Àwọn orí ọ̀fẹ́ tó o lè ṣe fáwọn òbí rẹ rèé láti rán wọn lọ. But tó o bá máa bá mi lọ, ẹ máa mú òróró méjì lọ́wọ́. Ọ̀kan bàbá ti fẹ́ wọnú Jọ́dánì, Olúwa ni dálé yín lórí. Èkejì tá a bá ti jáde nínú Jọ́dánì, Olúwa ni dálé yín lórí. Omi yẹn kan náà ni Jésù fi ṣe baptism. A máa dé òkúrí òkè kan tí à ń pè ní Sinai bá a ṣe ń lọ yìí. Mo gbàdúrà yóò dára fún ọ. Jẹ́ ká òbí rí ọ lọ. Wo ẹnìkan tó o mọ̀, pásítọ̀ kan tó o mọ̀ tó o fẹ́ kó lọ, àbẹ́nìkan tó ti ṣe ọ lóríire, kó ràn lọ sí Jerusalemu. Oore rẹ̀ wà ńbẹ̀. Báwo la ṣe máa lọ? Oṣù kẹsàn-án kan mọ́ òróró méjì lọ́wọ́ yóò dára fún ọ. Fóònù nọ́mbà yìí ẹ pé tàbí kẹ́ ẹ sẹ́ndì mẹ́sẹ́jì. Èmi náà fẹ́ lọ Jerusalemu. Wọ́n jọ ìmí mọ́ group tí àwọn èèyàn wà yóò dára fún ọ. Oore ìrànlọ́wọ́ oore rẹ̀ o ṣe bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Fóònù nọ́mbà ẹ lo fóònù nọ́mbà 080 66 48 14 55 080 66 48 14 55. Ẹ ṣe o, ẹ ń tẹ̀lé wa, ẹ ò ra àánú gbà. No more war. Jesus is coming soon. Ẹ ní dẹni lẹ́lẹ̀ o. Amen.
4: Flash FM 105.5.
5: Official sounds with DJ Gav Pop. DJ Gav Pop. Gav Pop.

0: Flash FM 105.5.
1: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-A-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-L-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa, olùyípadà ayọ̀.

0: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
1: Airtel.
2: Indomie wrappers on your table.
3: I'm collecting my Indomie Moments wrappers. I want to win something big.
2: Something big, just like that.
3: Yes, by collecting 10 unique moments inside the Indomie wrapper, anyone can become a winner.
2: I'm going no more. I want to start collecting my own Indomie Moments wrappers.
4: That's right. Don't miss out on my Indomie Moments promo. Collect 10 unique moments and stand a chance to win amazing prizes. Visit www.indomie.ng/my Indomie Moments.
5: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n nù. Ogún gan-an lọba ọgbọ́n.
6: Àjábálà tó jẹ́ kí n máa bòrí lágbà.
5: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú? Bẹ́ẹ̀ ló fi ẹyọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti New Year Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport, ilé ìtógbóná títí di iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún Mid-year Cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá lákọ̀tún. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#, lórí Ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Mid-year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

0: sì ṣe bẹ́ẹ̀ nínú ayé mi eléyìí ti ẹ̀tún wá jẹ́ pabambarì fún mi o ní ọjọ́ Monday mo san owó ọjọ́ Monday mo ti ẹ̀ ti fẹ́ ṣe lásìkò rẹ̀ owó rẹ̀ máa ń ṣe tí mo ti fẹ́ san owó yẹn ṣùgbọ́n kò lọ mo sáré pé mo san kí lè tó ṣú so ìwé ti yọ ọwọ́ ẹ̀zẹ̀ lónìí ọlọ́run dábìrà nínú ayé mi o ọjọ́ Monday yẹn gangan ni mo ṣe ilé ìtajà mi tí wọ́n bá mi gbàdúrà sí àwọn pásítọ̀ wa bá mi gbàdúrà sí pé kí n tiẹ̀ máa lọ síbẹ̀ wọ́n bá rí kí n máa lọ jókòó níbẹ̀ o ìgbà tí ó di òní lọ́jọ́ Wednesday bí ọlọ́run síbẹ̀ ọba ṣe yà mí lẹ́nu nìyẹn àwọn ọmọ bá ní àwọn fi ọjà tí mo fẹ́ máa tà àwọn fi sọpráìsì mi ìgbà tí mọ́tò ọjà yìí dé kí lẹ wọ́n fẹ́ fi léyìí ṣe mo bá pè wọ́n mú ní wọ́n bí mọ́tò wá mo fi kẹ́rù wá kí lẹ fẹ́ fi léyìí ṣe wọ́n bá ní ọjà tí máa tà ní èmi wọ́n ní hàn mo gbé ọjà wa gbogbo ṣọ́ọ̀pù bá kún ó yà mí lẹ́nu o dájú èmi náà lẹ́rìí o olúwa ti ṣe bí ọba nu ayé mi o mi ń wá ẹnìkan ládùúgbò wa náà òun tiẹ̀ ti ń fi mí tẹ́lẹ̀ ní kí ni mo wá nítorí ṣe bí ọba ó ní àwa awi yóò máa ṣe bí ọba ẹwà máa ṣe bí ọba kí ni mo wá nítorí ṣe bí ọba ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé gẹ́gẹ́ bí ẹ ti máa ń súre fún wa pé a ó ṣe bí ọba àwọn èèyàn tún kọ̀ǹfàmù ẹ̀ ọlọ́run tún kọ̀ǹfàmù ẹ̀ fún mi lónìí o mo dúpẹ́ o èmi náà wá ń ṣe bí ọba lóòótọ́ ògo ni fún jésù iṣẹ́ ìránṣẹ́ yín kù ní ìdókò o ẹ máa mọ̀ ọ́ ṣe o ẹ̀ẹ́ni tẹ̀ẹ́ni tí láéláé o ògo ni fún ọlọ́run lókè ọ̀run ṣe sá.
1: Ẹ náà wọ́n sí mi sọ pé olúwa.
2: Olúwa.
1: Èmi náà nílò àánú.
2: Èmi náà nílò àánú.
1: Gbé ọmọ èmi náà dìde.
2: Gbé ọmọ èmi náà dìde.
1: Jọ́mọ̀ mi ó jẹ́ èèyàn.
2: Jọ́mọ̀ mi ó jẹ́ èèyàn.
1: Ràn mí lọ́wọ́.
2: Ràn mí lọ́wọ́.
1: Ràn ọmọ mi lọ́wọ́.
2: Ràn ọmọ mi lọ́wọ́.
1: Ìdáná ẹgbẹ́ Jísọ̀.
2: Bẹ́ẹ̀.
1: Orí bẹ́yẹ, àwọn ìyá kan gbọ́ wá dẹ̀ san ọrẹ lórúkọ ọmọ wọn. Wọ́n á san ọrẹ lórúkọ ọmọ wọn. Àwọn kan á san lórúkọ ara wọn. Ó san ọrẹ yẹn. Kò fẹ́ sọ tẹ́lẹ̀, but ó san ọrọ̀ ju san ọlọ́dẹ dáló. Ọrẹ ọjọ́ ajé. Ẹnì kejì ní nígbà tá a ní kẹsàn 8,000. Ó ní kò easy. Ó ní bọ̀tọ̀ òun jáde, òun wá san lórúkọ ọmọ tòun tó fẹ́ ra mọ́tò tí ò sówó tí ó fi rà pé kí ìyànú kó ṣẹlẹ̀. Nígbà tó san ọlọ́run sọ pé èmi nìyí.
3: Ìfakọ̀ àjẹ́ láti Seed of Christ Golden Church Ìlọrin. Mo wá síbí ní last Thursday. Mo wá fún ẹ̀sìn agbára ńṣe bí ọba. So mo gbàdúrà. Mo fi nǹkan méjì síwájú Olúwa. Wọ́n wá ní kásò sídìí 9,000. Mo dúpẹ́ nítorí pé mo ṣe. Torí ẹ̀mí mi kankan sọ pé kí n jókòó. Almost the last person to come out. Ṣùgbọ́n mo ṣáà jáde. Mo ṣe mo ní Ọlọ́run. Tó bá bá mi ṣe nǹkan méjì lọ́sẹ̀ yìí. Pé màá gbé orúkọ rẹ ga ọmọ mi kan ti wá mọ́tò ó ti ṣe díẹ̀ èyí tó bá rí alóhùn láìkí ẹ̀ ṣùgbọ́n ní ọ̀nà àrà bí mo ṣe délé tí mo sùn by 3 PM ó pè mí pé ọ̀nà àrà ni o wọ́n gbé mọ́tò yẹn wá kan wá fún òun òun dẹ̀ sanwó ẹ̀ mo ní mo dúpẹ́ 9 PM lọ́jọ́ yẹn gan a ti ń gbàdúrà fún permanent job fún ọmọ mi ní ìlú Germany láti bí 2 years ṣùgbọ́n lọ́jọ́ yẹn ní 9 PM ló kàn ní mọ́mì mo ní yes ó ní kílódé ó ní guest mo ní I don't know just tell me what is in your mind ó dẹ̀ sọ fún mi pé wọ́n ti sign contract permanent contract job fóun ní tó ti wà ń bẹ̀ almost 6 years ló ti wà ń bẹ̀ ṣùgbọ́n báyìí wọ́n dẹ̀ sign ní that very Thursday mo dúpẹ́.

0: ìpàdé àdúrà ò ní 3-in-1 program tí olúwa gbé wọnú ara wọn láti yanjú ìṣòro ayé òní pọtipọ láti ṣàṣepé àkànṣe ore iṣẹ ìyanu gbòógì leléyìí o kí ló tó ti ń gbàdúrà fún lọjọ tó pẹ máa bọ níṣẹ bí ọba headquarters nínú ọsẹ wòlíì bethsaida 1-2-3 tóṣù kẹjẹ july edition àti ṣòro alágbára ńlá ní ìgbàrá mi fún mi bàbá ọmọ ẹmí mímọ ti ṣetán láti dáhùn béèrè rẹ báyìí ìpàdé àdúrà mẹtẹẹta ẹ máa bẹrẹ lọjọ wednesday on the 1 thursday on the 2 oṣù keje láago méje òwúrọ kùtù tó bá wá di friday ọjọ kẹta july 3 la máa fi ṣòro gbàrá mi fún mi kásẹ̀ rẹ̀ nílẹ̀ pẹ̀lú wòlíì bẹ̀rẹ̀ láago mẹ́wàá lẹ́dàfẹ́ mọ́jú ọjọ́ kejì lord mayor his eminence apostle dr smo mustapha jp bàbá ṣe bí ọba lolùgbàlejò àgbà wọ ọdún ètí dá sí méje báyìí tó o bá lè wá oṣù mẹ́fà tó kù kọ́dún yóò parí máa pé ìwọ náà tọmọtọmọ lórúkọ jésù amen.
1: Flash FM 105.5.
2: Alalade mi asake.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Sade, kí ló dé sí lálẹ́ ọ̀nìdómi ṣe ọkùnrin tábì rẹ báyìí?
2: Mo ń kó àwọn àkókò ọ̀nìdómi mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
1: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
2: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nì ńdómi, ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
1: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò ńdómi tèmi náà jọ.
3: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa ńdómi moment yìí kọjá rẹ̀ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yíyá fún yíyá fún. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
4: Out of airtime and you don't have money to top up? Out of data and you don't have money to top up? The GC Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GC Bank.

0: Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ara ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 ní Trinchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé ìwọlé. Splash FM ní ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
1: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Now more chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
2: Me and Maggi,
1: so good together.
3: Flash FM 105.5.
4: Your station. Here is
3: 105.5.
5: From the very beginning, we just saw the world differently than everyone else.
6: Everyone
5: this
6: else
5: was made obvious in all we do.
7: Didn't sit well with some people.
8: What's our plan?
9: Our plan is to keep going on and not just go up, but stay at the very top. We are your favorite radio station, Splash 105.5 FM.
3: Yes, 105.5, The Splash.

0: lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dítà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹgbọ́n tó máa ń wí.
1: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Hall tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbénu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó ti jí ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Bíọ́dún Ládípò tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Hall nínú

0: ìdùnnú bá ní ìròyìn Nàìjíríà. Báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
1: Ọkọ ìyàwó, dé ìyàwó ẹ mọ́ra.
0: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọlórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò. Ó ti pẹ́, a dẹ̀ sì jọ wà.
1: O lè fẹ́ ní kòyàwó ẹ lẹ́nu.
0: Nísìnyí, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa, kí o sì jẹ̀gbádùn ìdá ogún sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Pack 60 cl fún ìwọ nìkan ṣoṣo. Gbá ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.

0: If happiness gets sound for Nigeria, na so e go sound.
1: Oh, yeah, yeah, yeah. Carry your bride, John.
0: For 75 years, Coca-Cola done dey inside all our correct moments. From wedding celebrations to birthday, naming ceremony, even small, small everyday enjoyment. E don't say, we still dey gidigba.
1: You fit kiss your bride now.
0: Now, enjoy extra 20% for our Coca-Cola, Fanta, and Sprite 60cl packs. Specially for you. No dull yourself. Go carry your own for any shop where they near you.
2: Arena, you not silly me. I love watch, you not silly me.
3: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọba ọgbọ́n. Ọgbọ́n.
4: Akábala tó jẹ́ kí n máa bò ní lágbà.
3: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní ìyá cashport sí Valentine cashport, Easter cashport tó tún yàtọ̀ sí Workers Day cashport. Ilé tó gbóná gbóná títí di iléyẹ cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ̀ pẹ̀lú òótọ́ ọ̀nú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún mid-year cashport nínú oṣù June. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà 150 náírà wà fún jíjẹ. Àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashe.ng. Mídìí ẹ̀ cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

0: tó a kí yín o wípé akójúmọ mọ ẹ káàbọ sórí àkọtún ti fún tẹdọ ròyìn lórí ìkànnì aṣíwájú tẹ fẹràn láti máa gbọ́n gbogbo gbà splash 105.5 ilé funfun fẹlẹlẹ ìní lọjọ tusidee a ti gbé dé gẹgẹ bí ìṣe wa káwọ bẹrẹ sí ní máa dábùlẹ ká dàbàrà bó ṣe kẹrẹ kó pọtọ fún ẹlẹni ìròyìn ìdùnnú ìròyìn ayọ ìròyìn béèyàn ó ṣe mọ bí ó ṣe ṣiṣẹ ọwọ àti àwọn nǹkan tí ó mú èèyàn jẹ èèyàn tó lè gbọ bùkátà kódà tó bá tún ṣe àwọn ìgboro náà tó tún ṣe dáadáa bí irú àwọn ìrìn tẹ mọ rìn yẹn téèyàn ó tún lè rówó ná nbẹ náà èèyàn ó lè ní lọwọ kí ló ṣẹlẹ gbójú ẹsẹ gbẹlọhun.
1: ṣé oro ni wọn ní tí wọn yìí.
0: gbójú ẹsẹ ẹ gbẹlọhun.
1: oro tó rìnrìn kì í rí ni ọ ni.
0: kúlẹ̀ ọba nífowóṣe náà lórúkọ tèmi ojúlówó adéyìká ìpìrìsẹ́ńtà yìí náà ni. tìfú tẹ̀dọ̀ ròyìn agbẹ́dẹ́ olùfi skáàpù láàárọ̀ yìí.
1: ẹ kojúmọ́ ẹ káàárọ̀ ẹ kọ ọ̀yẹ̀ tó là péréngédé adébíyìṣe wa náà rèé òní lọ́gbọ̀n ọjọ́ nú oṣù kẹfà. oṣù parí ti ẹ lọ́run
0: ni
1: oṣù ló tán àwa ò ní tán ayé lóṣù nílé bá dandan ayé náà ni ó sì máa fi dandan sí lọ sódì ọrùn.
0: bẹẹni
1: ayé náà ni lọtún ọtún là á máa wà ọtún ọtún lọjọ yọ ọtún ọtún lóòrùn ràn bẹẹ ni bóṣù bá pé bóṣù bá kátán gbogbo rẹ a mọlẹ gbooro gbogbo rẹ a sì mọlẹ gbooro gbọ ọyẹ kó là ọyẹ tó là lónìí ojúmọmọ yẹn là péré ń gédé ní ọyẹ owó kọlà fún gbogbo wa ojú ìṣẹ́gun lòní káṣẹ́gun àìrín ní káṣẹ́gun àìbí àìrí bí káṣẹ́gun àìrí gbẹjọ káṣẹ́gun àìrí gbẹpọ̀n gbogbo àgàn kí wọ́n tọwọ́ àlàbò sùn gbogbo ẹni ó ti bí kọmọ wọn má ṣe yàn kú gbogbo ẹni tó sì bí tọmọ rẹ ò yàn kú kó má dẹ ọmọ tí wọ́n ń gbẹjù sínú
0: ìgbóhùn
1: tó dẹni tá à ń àwọn ajínigbé
0: òkú
1: ra wọn pẹ̀lú wọn ò ní lo sáà pẹ́ lókè ìpẹ́ ìgbẹ́ni ó padà sùn tí wọn ò ní mérídélé ọlọ́rẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adéhùsì lórúkọ mi elephant solo rèé ọ̀kan ṣoṣo àjànàkú tẹ́gbà àgbòjì ẹ̀fọ̀n papọ̀ jọ ẹ káàárọ̀ ti fún tẹ̀dọ̀ ròyìn ló ń kí n pé ẹ kú kalẹ̀.
0: àwọn àkòrí tí a fi bẹ̀rẹ̀ ti fún tẹ̀dọ̀ ròyìn láàárọ̀ yìí ọ̀dọ̀ mọ̀mọ́ wa láti bẹ̀rẹ̀ mọ̀mọ́ wa lábújá ọ̀dọ̀ wọn gangan láti bẹ̀rẹ̀ àwa mọ́mí abuja ìyá gbogbo òlú tán yányán ìyá ọ̀pẹ̀lẹ̀ ìyá tẹwa
1: èló lẹ gbà náà
0: ní ò yá wa sáà ni wọn
1: alẹ́ ẹ̀sọ́ yẹ tẹ́ ẹ gbà
0: ìwé làbọ̀rọ̀ òkè tí ìdè
1: ṣé
0: wọn mọ̀wárì
1: ìyá
0: ọ̀pẹ̀lẹ̀ pọ̀
1: ìyá ọpẹlẹ pọ
0: ìyá wà lé ìyá kan wà lábújá
1: ìyá pọ nìyẹn
0: ìyá mi wà lé kó ìyá kan tó wà lábújá you get it mọ́mi wà lábújá o aya rẹ orílẹ̀-èdè nàìjíríà màmá ti sọ̀rọ̀ wípé omi tá a dà sẹ́yìn ni kì í mẹ́yìn lá o
1: ìyá pọfọ
0: ìrọ wọn pọfọ àyádọ èdè yorùbá ni a fi lù sáàrin yẹn wọn wá tún sọ o wípé ẹ bá tún sọ o kódà kì í sàkàrà nìkan làwọn tí a padà ro lágbá owó láti fi lè dúró lórí ẹsẹ wọn sárí àwọn tí ń tàtìmọ́ àwọn tí ń ta ròdo àwọn tí ń ta sọ̀m̀bọ̀ àwọn tí ń ta tàtàṣe báwa náà wà ń bẹ o kódà alátagógó gan ò ní gbẹ̀yìn àrùn lágbára màmá sọ̀rọ̀ ìpè sárí gbogbo èyí tá a ń wí ní comment section oṣù kẹ gẹlẹ mẹwo ibẹ làwa mọ dé síbẹ
1: ṣé mọ̀ pé àwọn tó bá sọ pé ìyá ẹ gbọ́dọ̀ rú àwọn tó bá ń ṣe nǹkan bẹ́ẹ̀ ní agbára ẹ mọ̀ pé ni wọ́n gbà lẹ́nu àwọn tí wọ́n bá ń ṣòwò yẹn pé
0: mọ̀mọ́ fẹ́ rú alágbára inú ọmọ alágbára aláìsọ àmọ̀ràn àwọn aláìsọ ta ń gbòòrò wọn.
1: ẹ fẹ́ bẹ̀rẹ̀ ẹ bá fẹ́ bẹ̀rẹ̀
0: o níjó ní ìlànà aláìsọ ta
1: aláìsọ ta tuntun rẹ
0: aláìsọ kọ́ńgírẹ́
1: àwọn àìsí tí ó àìsí ọ̀tà tí ó ní klórí aṣáàdúpẹ́
0: àwọn
1: mú àmúdàgbà ni
0: ṣùgbọ́n
1: ìgbà náà lọ́hùn-ún à ń fòótọ́ ọnúṣà àwọn òwò tí ó jẹ́ pé béèyàn bá dánwẹ́ ò lóde òní ìyẹn ó máa ní ìfura ẹlòmíì gan sìn bó bá ta àìsí ọ̀tà gan ó lè jẹ́ àìsí ọ̀tà sí ẹnu tán sì kó máa dàbí pé wọ́n da lọ́fíńdà sí. ó dá tó ìwé ìròyìn daily post rèé lápò ọ̀dọ̀ tèmi ń bìbà yìí àkọlé ìròyìn tó sì gbé jáde ó ń wá látọ̀dọ̀ rotimi amechi tí í ṣe igbákejì olùdíje dupò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú adc ó ní agbára púpọ̀ o oni je mo pe awon oloselu won a ma ji iwe ibo iwe esi ibo oni won a ma ji o be si ni nkan wonyi lara nton tun ma nse ni pe won a ma fi emi ogoro awon osise ajo enec sinu ewu ele galagaju kini baba iri ko to mu oro ijade kini daily post na ri nbe ki won to ko bode ki wa gan la wa gan fayo to je ko mo okun e ta fi fe ka nigba ti asiko ba to agbeyin debe
0: awon agbagba lapa ariwa orilede nigeria na mo tin gbe osuba kare fun are orilede yi bola tinubu fun awon aseyori loloko ijokan ti isakoso re tin se lori oro to ni se pelu eto abo ti won si npepe fun isokan alagbara nigeria bi akori ti se wa bale bage won ni ajo nel fund ajo tin ri si oro owo si akata awon akeko ni awon ile eko giga orilede nigeria eleyi to je ti eyawo lati fi keko nbe won ni won ti bere si ni ma topase awon ile eko giga to je wi pe awon lana rumo je awon makaruru owo bosakata won ko wa fe di wi pe yo mo bosakata won mo lewe me ani lowo yi oluwa seun olohun o di pelu mo kokoro nla aro yi sugbon lowo gba fun
1: toluwa ni o se
0: toluwa ni o se
1: toluwa
0: ni oluwa seun
1: nbe ni punch lo gberoyin high service punch lo gberoyin ele ijade
0: no service
1: no service no service okay now when ajo inec na ni won ti da oruko ele to je bi ifontelu egbe oselu ndc pada si ori ayelujara iyun labe itakun agbaye won lohun to si je pe yo ni anfani ati le ni awon olutele olutekadibo fun egbe oselu ohun oro yi lo nti enu dixon jade o tanelintin je
0: dixon
1: itunu ko inu tuni seri ake dixon gangan ni senator ni
0: nwa mo gba dixon mo ro pe todo wa mo pe
1: to
0: ko si idukoko kankan abi ikoni papa mara leka eto dajo o to le da wa lowo ko lati mo jawe olubori lodun 2027 konkwazia awon de konkwazia awon en so eleyi di mema laraye ke gbo ke mo ke si ri nkan di mo ni agban ibe yen ajele si opele
1: nam
0: igba keje are orilede yi kashim shetima ti soro wipe seri oro aje orilede nigeria e ma je ka fi eko tan fora wa o ko si ijoba kankan to le so wipe ti awon ti an ba gba si se bo ni o ti je abi ti o gba le sagboju ti o gboju ko lori oro won ko si tojo o be si ni ko gboro le sele be ni awujo le wa nigeria shetima soro ile kun rekereke akorisha jade nbe yen former nigeria lati ri nkan di mo
1: eje wonu we ro vanguard lo laaro yi pelu akole to ka sita
0: ogbo
1: alo si orilede south africa won ni je mo pe
0: o le geba ti akatre
1: se bi won se so nu
0: e be ti wi na kon
1: won ni o le
0: geba ti akatre
1: o le omo orilede nigeria me edogun legberun egberun me edogun omo orilede nigeria ti won ti tan kale bayi o ti orilede south africa yen ni wipe awon na nsereti ki ijoba orilede yi ko wa pale mo awon ku nbe bi ba gbe eyan ba wo pelu awon eni a lo re satipo lodo won iyan lo bomi bi won gbe nfe fe bukata eni ni o bi o tile je pe won ni lojo oni orinle rugbadi mesan 271 na ni ijoba apapo orilede nigeria ni won ma kokuro lorilede south africa loni to bi lo ba se be lori
0: abi
1: yo ri be o yo si tan kaakiri be won ni e gbo kodin ni egberun me dogun omo orilede nigeria ti o je pe orilede nigeria ti n soju won loyinyin lati pada wale nitori wi pe bi ilu obadun abi bi ode odun gba mi a ma se ni bi ka pada wale aja to ba ti eleyo sora aja fori komina kaluku lo wona bi nko se
0: ni
1: ona ati je ni
0: ki nko le rorun
1: ona ati je ni ama vanguard na lo tun gbe royin ile jade wi pe Àṣẹrí ìkéde eléyìí ti iléeṣẹ́ elétò ààbò ilẹ̀ Nàìjíríà olùléeṣẹ́ elétò ààbò ilẹ̀ wa lápapọ̀ tí wọ́n ké sóde nípa àwọn 19 agbésùnmọ̀mí 199 terrorists tí wọ́n ní wọ́n mú balẹ̀ ni. Wọ́n ní èyí tó ṣẹlẹ̀ lóṣù karùn-ún lẹ́ẹ̀gbọ́n o ìjábọ̀ ìṣẹ̀lẹ̀ àkójọpọ̀ ti oṣù karùn-ún ọdún tá a wà nínú kí tí ẹ tó ṣe tó oṣù kẹfà. Ó túmọ̀ sí pé nígbà tábà fi wọnú oṣù keje wọn máa já wa lábọ̀ ohun tó ṣẹlẹ̀ nínú oṣù
0: kẹfà.
1: Wọ́n ti ṣe é nù.
0: Àkórí ìròyìn eléyìí ló já wa sí ìtàn yányán pẹ̀lẹ́ Katsina wípé àwọn ọmọ ológun orílẹ̀-èdè yìí wọ́n mọ̀ ti dóòlà àwọn èèyàn mẹ́fà tí wọ́n ń bẹ ní ìgbèkùn àwọn ọkọ̀ ajínigbé lẹ́yìn tí wọ́n lé wọn kàbàkàbàkàbà. Wọ́n lé àwọn ọkọ̀ ajínigbé yìí kàbàkàbà. Ìyà ò tó yà ni kò ní ragbá fẹ́ni tó nà mí. Bí a bá dójú àmì tán, a máa gbọ́ ọ̀nkú àmì ọ̀nkú dádì mọ́ mi sọ́rí ìdán ẹ mọ́ bí iná ẹjọ́ ìlọ̀rọ̀ ó dì. Ló ti wá rí bẹ́ẹ̀ báyìí sí àkàtà àwọn ikọ̀ agbésùnmọ̀mí ní ìpínlẹ̀ ti Katsina. Wọ́n ló tún ti rúgbó bọ̀ o ọ̀pẹ̀lẹ̀ ní inú àwọn ẹgbẹ́ òṣèlú nílẹ̀ yìí gẹ́gẹ́ bí àjọ INEC bí a ti ní wọ́n ṣí ojúpọ̀ tí wọ́n mọ̀ gbé àwọn orúkọ olùdíje tí wọ́n mọ̀ fi sí báyìí. Wọ́n bá ń jìjàdù wípé àwa ní o ẹ̀yìn kọ́ àwa aláfọmọ òye bẹ́ẹ̀ yín kọ́ lẹ́fọmọ òye bẹ́ẹ̀ igun lóríṣìíríṣìí bẹ̀rẹ̀ sí ní fà á mọ́ra wọn lọ́wọ́. Tẹgbẹ́ òṣèlú ti People's Democratic Party PDP ó tún léka sí ara lápá abẹ yẹn.
1: Ó dáa tó ìwé ìròyìn Punch náà ló gbé eléyìí jáde ń bí níbi tí wọ́n ti ní igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ń gbà kan àbí tẹ́lẹ̀ àbí lánàá lẹ́yìn sí pé ọ̀jọ̀gbọ́n Yemí Òsínbàjò wọn ni náà ni wọ́n ń pè fún ṣíṣe ìgbárùkùtì àti ìṣòǹgbọ̀wọ́ lọ́nà ọ̀tún fún ẹ̀ka eléyìí tí ó máa mójútó ètò ìlera ní ilẹ̀ Áfíríkà pé a nílò rẹ̀ kí ó lè jẹ́ pé kinní yìí kinní wa ni ó yàtọ̀ sí kinní yìí kinní wọn ni kinní yìí kinní mi sì ni ó yàtọ̀ sí kinní yìí kinní wa ni. Nílẹ̀ Áfíríkà àwa náà nílò láti ní àwọn nǹkan amúnidádúró tí ó fi jẹ́ pé kò ní jẹ́ gbogbo ìgbà ni a máa bẹjú wo ilẹ̀ òkèèrè. Bá a bá wò yí ká ara wa béèyàn bá kúrò Nàìjíríà ó lè sọ pé Ghana ni mo fẹ́ lọ rèé gbà tọ́jú àbí Ghana ò pé mi jẹ́ ń lọ sí Liberia àbí jẹ́ ń wulẹ̀ lọ Libya. Tí ó ṣáà máa jẹ́ láàrin ara wa síra wa irú nǹkan báyìí náà máa ń mú kí àgbà ńlá ayé ilẹ̀ Áfíríkà náà kó lè gbòòrò dé àyè tó fi jẹ́ pé àwọn ará ti ilẹ̀ Yúróòpù àwọn náà máa bojú wò wá látòrí atara ìgànnà pé kí wọ́n ṣe ń bẹ̀rù.
0: Sọ́nà burú náà gbà ni.
1: Ẹ bá a ti gbọ́ rí agbọ́nú tán pé ó ṣẹlẹ̀ rí pé ọba Saudi máa wá gbà tọ́jú ní UCH wá ń bí bàyí
0: ń bá a. Níjó ní nìyẹn o.
1: Níjó ní nìyẹn o.
0: Ṣàkọọ́lẹ̀ ọdún tó mọ̀ ti ṣe
1: náà. Bó wá jẹ́ jò ní
0: bí òjẹ́ jò ní ará
1: àwọn tí ò lọ ń kọ tí wọn ti di gíràn kalẹ̀ sí Nàìjíríà.
0: Ara wọn yí mẹ́rọ̀ ẹ̀fọn
1: ni. Òun náà ni
0: ara wọn ti yí mẹ́fọn ni ó ti yí mọ́.
1: Ara lómìí tó lọ UK tó rò pé ibẹ̀ yóò pé mi ó gba Amẹ́ríkà lọ.
0: Ìyá
1: bí sì kún mẹ́ ó lọ
0: Ṣáínà
1: àbí Cyprus.
0: Ṣáínà.
1: Ẹ mọ́ Ṣáínà.
0: Ṣáínà.
1: Agbáwo.
0: Ṣé Nikki kan ọkùnrin ló ni?
1: Níkẹ́ni.
0: Àbí púmọ̀ ni.
1: Níkẹ́ni.
0: Ó ga o nísì ná yọ̀bọ̀yọ̀bọ̀ yìí.
1: Níkẹ́ agbolú ajé.
0: Lágo mélòó.
1: Níkẹ́ olówó òkèrè. Ẹ jẹ́ lójú ọjà.
2: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
3: S-E-L-A-R-R-I-E sálárì
2: bọ̀dá mi ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì ó yá lọ́pọ̀ ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric
4: T-U-R-M-E-R-I-C turmeric
2: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
5: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: ẹ ṣeun ga púpọ̀ púpọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ dúró ti wá gbágbágbá báyìí tẹ sì ń bá wa tẹ̀lé ẹ má tẹ̀lé lójú òpó ìbánidọ́rẹ̀ wa gangan splash 105.5 ìbàdàn splash 105.5 ìbàdàn òun náà ni ẹ má fi kọ́mẹ̀ǹtì yẹn ṣe ẹ má dà á bolẹ̀ sójú òpó lọ́kàbẹ̀ má fi ọ̀pẹ̀lẹ̀ ṣe tékèwé fún yín kò síṣẹ́ tí o lè ṣe bó ṣe wà yìí o lè nìkan ni ọmọ jà ṣùgbọ́n kò síṣẹ́ yòókù mo lè fi ọwọ́ ẹ̀gbáyà níbẹ̀ bẹ́ẹ̀ ni ọ lagi yóò lagi bẹ́ẹ̀ ni ọfọ sọ yóò fọ sọ bẹ́ẹ̀ ni ọfọ mi.
1: Wọ àwọn iṣẹ́ tó wá gbé wa yẹn ni àgbàrá gbá wo
0: àgbá
1: wo ó ní bọ́ ní kí n lagi
0: máa lagi
1: wọ́n bá ní kí n fọṣọ
0: máa fọṣọ bọ́ ní ọpọ
1: mi àwọn alákòókò kò kọ́rọ̀ mi o
0: bọ́ ní ọjà omi wà á já omi
1: kí n kí n tún já mi.
0: Tọ́ striker náà ti sọ lójú kílókọ rẹ̀ wa group kini wa wípé àwọn iṣẹ́ tó ní ẹnẹ́jì dáadáa ló yẹ kọkùnrin ọmọ sí báyìí.
1: Iná là ń ṣe.
0: Iná ni.
1: Iná ni.
0: Iná sì lọ pẹ̀lẹ́ gbọ́dọ̀ sí
1: báyìí. Iná ló ṣe tó fi pẹ́ láàárẹ̀.
0: Èwo ló yẹ gbà gbọ́nà.
1: Olóṣè Ajémọ́jú.
0: Lákùnrin Ìsàlámà. Ẹjẹ́ ọ̀rọ̀ Abuja oje ọmọ Nàìjíríà ẹjẹ́ abámọdé bẹ̀ àìsí mẹ́lá ìbáwọn dá sí. Ṣé ibi tí aráyé bá kọjú sí ẹ mọ̀jẹ̀ akọ̀yìn bẹ́ wọ́n ní ẹni tí ó bá gbọ́ wípé tó bá fẹ́ wo ariwo ọjà kò ní bá wọn nájà pínpín o màmá wa lábújá màmá orílẹ̀-èdè nàìjíríà pátápátá káàfàtà nílẹ̀ yìí ti dé gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè yìí sẹ́nẹ́tọ̀ olúrẹ̀mí tinubu ti ṣe aya rẹ orílẹ̀-èdè tiwa nàìjíríà tí wọ́n wá jẹ́ first lady tiwa ní nàìjíríà wa yìí àbí nọ́bìsó màmá ti sọ̀rọ̀ màmá ní gbogbo èyí tí wọn bá rí kán wí o gbogbo èbú tí wọn bá rí kán bó òun
2: kò
0: òun ẹrí ẹ wí òun ẹrí ẹ rò ó
1: olúrẹmí ti ṣeun ẹ pé kó ṣe tó fẹ ṣe
0: òun ẹrí ẹ wí màmá ló sọ bẹẹ wípé ṣe rí èbú yòówù kan rí kán bó òun lórí abala àríwísí lórí àti ayélujára comment sections ó ní kò mọ̀ ní díjọba àpapọ̀ lọ́wọ́ láti tẹ̀síwájú lórí ìgbìyànjú tí wọ́n fẹ́ sà láti rú àwọn èèyàn lágbára ọ̀rọ̀ tó deep ni màmá sọ yìí nígbà tí olúrẹ̀mí tinubu tí ó máa sọ̀rọ̀ wípé ìgbìyànjú àti rú àwọn olókoòwò kéréje kéréje lọ́wọ́ lórí ìgbìyànjú wọn láti máa jẹ́ kí okòwò wọn kó bà tún lè gbéra sí i dáadáa gẹ́gẹ́ bí nǹkan ràn lọ́wọ́ sí wọn ó ní ẹ wá lọ gbọ́ o kìí ṣalákàrà nìkan kìí sì ṣe ní àgbàdo nìkan ni kíní yìí bọ́ sí yóò bọ́ sí lákàtà o kọ́dà àwọn tí ń ta tì mọ́ àwọn tí ń tata
1: ẹni
0: tí ń dẹ̀bọ̀
1: yẹn ló fi kọ̀ mí lójú lẹ́rọ̀
0: ẹni tí ń da tó mọ́ ẹni tí ń da gbogbo oríṣiríṣi bẹ́ẹ̀ náà lọ gbogbo wọn wọ́n gbẹnu sí kọ́dà ẹni tí ń ta dòdò kò wá jẹ́ bóyá dòdò kiri o kò yé mi ń bẹ̀ yẹn nígbà tí olúrẹmí tinubu tí ó máa sọrọ lánàá tí í ṣojú ajé monde níbi ṣíṣí àkójáde ilégbèé tuntun kan eléyìí tí wọn ṣe àgbékalẹ rẹ ní ààfin ti emir ti adejia nílùú jigawa níbẹ ni màmá ti sọrọ ìgbà tí wọn wàá ká ọrọ yìí lẹ màmá ní ọrọ tí òun sọ tẹlẹtẹlẹ táyé bẹrẹ sí ní gbàbí ẹni gbagbá ọtí tí wọn lóun fi ibi tí nǹkan dé lórílẹ̀-èdè yìí intọ́mọ nàìjíríà tí wọ́n ń dojú kọ lọ́wọ́ yìí àwọn ń fi sọ̀rọ̀ òṣèlú òun ṣe wọn ni òun sọ̀rọ̀ lórí wọn mọ takara wọn mọ tàgbàdo àbí kúlíńkúlí kúlíńkúlí alátarodo wọn ni gbogbo eléyìí wọn ni kẹ wá gbọ́ o tó di ìfáǹfà bí ẹni gbàgbọ́ ọtí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ kò gbákùn gbé ọ̀rọ̀ wọn ni màmá ti sọ̀rọ̀ báyìí wípé ẹgbẹ́ o ẹni tí ò bá kàn ni ò ní mọ̀ wípé owó yìí náà níbi tí ń ṣe ó ní ìtumọ̀ ní àkàtà àwọn èèyàn tí wọ́n nílò rẹ̀ níbẹ̀ ló ti ń sọ fún ẹni tí ṣobìnrin àkọ́kọ́ wọn ní ìpínlẹ̀ ọ̀hún wípé ẹ wo mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún náírà 100 million naira ti wà ńlẹ̀ bàbí báyìí wọ́n sì ti gbé sí àkàtà first lady ní jigawa o wípé àwọn olókoòwò kéékèèké petty traders bí ẹgbẹ̀rún méjì níye kí wọ́n fi ró wọn lágbára koba to le bere si ni ma gberu si bi akare sunjo ni o sa ti mo won ni akare ah awon tin janje mo si wa nbe won ni be na ni o ni ohun ma daju tada wi pe eh won soro lori akara kisa akara ni ko no be only akara o mama they talk about eh alata o gba nbe o rodo o gba nbe o satase o gba nbe ko de lefo yo gba nbe lati ye wi pe awon na o ma fi se nkan ro ni lagbara lapa be oni ohun so eni kokan egberun lona adota naira 50,000 naira lati le tun fi je ki oko won wo ko gberu si ibi eleyi na ba de lakata awon eyan yi awon ti won ni lo re ti o bo sakata awon won o ni se pe
1: won ni ko
0: adua ni won o se o mama soro
1: eko eleko ti ele
0: legba eh nitori de yi se ri gbogbo yin ti won ju ko gba ko gbe oro yen eh agboju ni o won ti gba lesa agboju mama defila gele won ni ma wo be la fi se o awo te si waju ko ni domi tutu si won lokan lati ma ru awon eyan yi lagbara pe won ma nbu wa Wambua, Godua, Wambua, Raye, Rawa, Zagweja, Indy Barista,
1: Ekabo, Sekiru, Wobari, Woma,
0: Ekabo, Inde, Rua,
1: Odato, Iro, Ire, Lada, Temimbio, Tonwa, Lati, Inu, Wero, In Daily Post, Nibiti, Antishe, Igbake, Juli, Dide, Dukwa, Re, Rile, De, Nigeria, labẹ asia ẹgbẹ oselu African Democratic Congress ADC Rotimi Amechi won ni o na ni o ti na ka esun ti awon oloselu eyi to nwi pe nje mo pe won ma je awon iwe si idibo
0: ironi
1: be ni ni gbogbo world world lelekun je kun gbogbo lasiko idibo Amechi na lo mu ikilo yi wa wi pe awon oloselu teri yen se Amechi o se oloselu ni ni pe won ma ma je awon iwe si idibo gbogbo ele to si je pe awon ma nse be latara ife mi awon osise ati awon alajo osise po ti ajo enek degbon lasiko gba na ni tori be ba ri eyan to n ba enek sise te wa fe fi tulas tulanga gba awon iwe si idibo lowo re se mo pe ki se irorun ni bade fun eyan ti o yo ikuro kuro lara abi eyin kuro lara soso
0: ayo sise o
1: oni nigbati n ba awon odo kan soro ona ni gomina tele ohun ni ipinle ti rivers lo soro pe nje mo pe ni ojo edibo ni wadu yin ati lawon eka gbogbo bi budo edibo yin gbogbo leyin te ba bo se an debo tan ani e ma duro be di igba ti won fi ka ibo ni o onise mo pe oselu ni mo tin ba se bo lati bere aye mi ah won ni bo mi kankan so se abi tara te yan so wipe ni pato ti mo tin sise oselu ni mi se ise oselu ni mi se so ise lo selu oni odun 1987
0: na
1: lo kuro nle eko giga fasiti o ti o si je pe ni odun ohun 1987 yi na ni ohun darapo mo awon oloselu tori na e le ko mi o oni nibi ti nkan gbede duro bayi o ni awon eka ekun ibi gbogbo ton tin dibo na ni bi ibo tin waye oni se wa ri awon oloselu won mama ji iwe si dibo ni gbogbo awon ibi world ati ekun ekun gbogbo
0: iriri lagba
1: dibo iriri lagba nu oni bi ro fe nkan bi eyi ba ti wa sele akoba nla lati ife mi awon alajo sepo ajo enek degbon on le yi ma je o oni bi nkan se nlo bayo oni bo ba ti de oni oya e fi abajade si dibo e fi han wa nitori pe kini oni e ni lo se ri awa te nwo yi oloselu la wa be si ni won ma wi pe se rawon oloselu yen na te nwo yen mi yo je nkan kan fun won nitori na nko a nro awon obi lasiko yi o pe ki won ba awon omo won soro koda bo ba sese ni ki won da won lowo ko lati ma se alaba sisepo pelu awon ise ti ajo enek tori ife mi eni degbon ma nwaye toro ba tin doro tulasi won wa ro gbo omo orilede Nigeria
2: pe edun mo ati ma ri pe iboyin je kika ni asiko ti ibo si nlo lowo ko si ma se oju yin ni o oni bi abari abajade iwe abajade si idibo oni a wa to bayi a leyin igba ton ba ti wa pari kika tan oni a wa gbiyanju a ka so fun won pe o gbodo din ti o de odo awon alase ti gbogbo aye o si ri pe nte ka te wi ohun na ni won fi han wa gede gede ni ori aye lujara ki se pe won wa ni asa ati ka ki kaluku ma lole bi kaluku ba lole won mo ma padi kini ohun da eyi ni imoran nla ti Rotimi Amechi to mu wa o wi pe awon oloselu won a ma ji iwe si idibo
0: awa be ti lonu awa
2: okay. Ninu akamo oro pe awa sorry
0: lodo won
2: awa oloselu awon oloselu ma ko pa pe bo mi lese mo ko ma ko bo mi lo
0: ewo se bo ko papo ni alakopo le fi se ngbe yin na mo po loselu ni kila boro wa lu pa won
2: en temi nwo ni pe mo ni awon oloselu ti awon fun awon to wa so pe awon olona mi ju oselu lo
0: won je ke o deep lo to
2: o we nla niyan o
0: won ni awon won to wa na awon olona mi joselu lo
2: lati gba won ti
0: be joselu kan yato joselu mi ni
2: to boya oto lo selu je gudu oto lo selu je ra
0: oto li o selu mo fe selu okay I get it
2: that's the way it is
0: ai brother si e dabule

0: Akin kaabo pada si itesiwaju ti fote adoro yin lori ikanni omoluabi gangan splash 105.5 eja lo wo si akata journal fund gege bi ajo ile ti a mo si Nigerian Educational Loan Fund ta mo si nel fund bayi won ti n bu enu atelu awon igbese kan tin waye lati akata awon ile eko giga kan ti won fi esun kan wipe idapada owo to ye ko ma bo si akata awon akeko eleyi ti won ti sanwo eko won ko to di wipe owo ibo si akata awon ile eko won ni eyi o bojumu o be si na tun bu enu atelu afiku ti won gbe lori owo eko awon akeko yi gege bi won tin je anfani lati akata ijoba apapo orilede Nigeria nigba ti ajo ti nel fund ti won gbe oro ibode lati pase eni ti se oludari agba fun ato ibara eni soro ni akata ajo nel fund oseyemi oluwatuyi o soro lana oni pelu awon abo ti awon gba o lowo yi to si ndi akata awon won lawon ile eko giga kan na ni won ko lati ma se idapada owo eko fun awon oluko to je wi pe won ti koko san owo eko won tele tele saju ko to di wi pe ajo nel fund won se eto isuna owo yi si akata awon ile eko won ni nitori idi eyi nti o da ko loruko meji won ni ajo nel fund bi wan ko minu lori bi awon ile eko giga kan ba won na to ti wo yi pe ifa eni ifa o ba to si ni mo pe ni aramu ayin bi fa ba si ti de bayi keyan gbenu si ni ko fa do lapa be won ni na ba bere si ni ma se afikun owo awon ile eko won fun awon akeko won ni eleyi o bojumu o be si ni kotokotona rara pelu afojusun ti ijoba ni lati kun awon akeko yi lowo pelu owo eto eko won ni awon ile eko gbogbo ti nbe nile yi ajo na wa salaye o wi pe afojusun are orilede Nigeria Bola Tinubu o na ni lati ri wi pe agaja eru owo ilana eko fun awon akeko yi ti je ke lomi o le lo sile eko mo ma ba bi wi pe kilode to lo sukulu mo
1: owo ina ni
0: a ni owo ina ni ma won o rowo san ba won o rowo san mo ni won ni ki won le ma wa ni awon ile yara akeko won ko si le ma je bukata si won lorun mo ini ijoba fi wo ipe ona wo la le gba lati fi mu idekun ba ona yi ti owo eko yo ma fi di sisan won ni eyewo owo yi ti o wa wa fun awon akeko yi ti won ba wa bere si ni se asilo re oni bawo ni o ti se je ni ojo iwaju ajo nel fund wa soro lapa bi o wi pe ki won gbianju afojusun ti won ni lori ilana eto yi ka won ile eko giga fasiti ni orilede Nigeria ki won ma gbegidina re be si ni ki won ma ba ojupo na je fun awon ti nbo lojo ola ti won ma ri irufe anfani ajo ti nel fund yi ti won ma ri je oro yi ki pupo pupo sibe gbogbo fa na ko si ni eyan ma gbenu si awon fa mi wa ti ma ba ifa je why now
1: if I will let you man fa ni lapo ya ni yoruba so
0: nfa yi ma fenu ya gangba mi
1: ifa fa nu ya
0: agbo nkan gan ko yo to fenu ya
1: e ja lo sodo are orilede Nigeria yun are Bola Ahmed Tinubu gaga bi iwe royin punch se gbe jade lo ro to ni wipe o ti se ibuolu fun awon akanse ise meta din ni ogbon to je opopona gbogbo ni titun se eyi ti o nlo nibi trillion 4 billion naira 3.9 trillion naira ni awon ipinle meedogun ototo ti o je pe won ma na ye nina awon owo won yi fun awon akanse ise opopona yi ti won ma na ye re de eti se ọkan pataki lara ojuse ijọba apapo le Nigeria lati ri wipe idagbasoke ati imulu gboro o tun waye nipasẹ awọn opopona wa alakoso fun oro ise ode David Umahi o na lo sise loju egun oro yi ni ojo aje Monday tana o lasiko to n ba awọn oniroyin soro lẹyin ipade alagbara igbimọ alase ti ijọba apapo to ma n waye eyi to waye ni ilegbe are ni ilu Abuja gege bi o ti wi oni awon opopona hun tó ti gba ìfòǹtẹ̀lù àti ìbuwọ́lù náà ló máa gbéra pa láti àwọn ìpínlẹ̀ bíi Adamawa lọ sí ìpínlẹ̀ Benue, ìpínlẹ̀ Benue lọ sí ìpínlẹ̀ Cross River, tó yẹ dé ìpínlẹ̀ Ebonyi, ìpínlẹ̀ Èkìtì, Kogi, ìpínlẹ̀ Kwara, ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Niger, ìpínlẹ̀ Ondo, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Ọ̀yọ́, tó yẹ dórí ìpínlẹ̀ Plateau àti ìpínlẹ̀ Taraba àti Yobe. Umahi náà ló sọ̀rọ̀ wípé ìgbìmọ̀ aláṣẹ ọ̀hún náà ló ṣe ìbuwọ́lu àtúngbékalẹ̀ àkànṣe iṣẹ́ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí o fún àwọn òpópónà kan náà, ilé tí yóò máa jẹ́ oníkìlómítà 400, èyí tí ó ń bẹ fún ìpínlẹ̀ ti Niger lábẹ́ àwọn ètò kan tá a gbé kalẹ̀, eléyìí tó ní ṣe pẹ̀lú èrèǹjẹ owó orí ní sísan, tó sì jẹ́ pé láti pàṣẹ oníṣòwò òní Aliko Dangote náà ni yóò fi wáyé o, èyí tí owó rẹ̀ ń ṣe ₦2.2 trillion, ìyún ₦1.8 trillion. Wọ́n ní lára àwọn ìfòǹtẹ̀lù àti àbúwọ́lù míì náà látún ti rí ṣíṣe àwọn òpópónà oníbejì ìlọrin sí ògbómọ̀ṣọ́, èyí tí ṣe ₦4.6 billion ₦4.6 billion ₦276 billion. Bẹ́ẹ̀ náà sì tún ni wọ́n ya owó eléyìí tí ṣe ₦4.25 billion ₦265 billion fún òpópónà gbogbo láti ìsẹ́yìn lọ sí Èrúwà lọ sí Agbèsì, eléyìí tí ó tún máa já wa padà sí Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Kwara fúnra rẹ̀, léyìí tó sì tún jẹ́ pé ₦2.3 billion náà ni ṣíṣe àwọn ọ̀nà òǹbejì sí àti àtúnṣe sí àwọn ọ̀nà àtijọ́ láti Ìjàyè gba bẹ̀ lọ tààrà lọ sí Federal College, Federal Government College, eléyìí tó mẹ́ ní òpópónà Ìlọrin lọ́hùn-ún, léyìí tó sì jẹ́ pé wọ́n máa tàta pínsẹ̀ gba bẹ̀ wọ Akínmọ̀ọ́rìn. Bẹ́ẹ̀ sì ni owó tí ṣe ₦1.64 billion ₦116 billion yóò máa wà fún òpópónà ti Abakaliki lọ sí Àfipò ní ìpínlẹ̀ Ebonyi, eléyìí tó sì jẹ́ oníkìlómítà 21. Bákan náà wọ́n ní ₦60 billion ₦110 billion kẹ́yìn kó máa wà fún òpópónà láti ògbómọ̀ṣọ́ lọ sí Òkú lọ sí Ìlúkù ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tiwa tá a wà yìí àti ìpínlẹ̀ Ọ̀ṣun Ẹ̀wẹ̀. Bẹ́ẹ̀ sì ni owó ti ṣe ₦84 billion fún àtúnṣe àwọn ọ̀nà àwọn abala ọ̀nà kan lọ bẹ́ẹ̀ tó jẹ́ ti Ìlọrin lọ sí Ọmọrin tó yẹ dé Ebèwọ́.

0: Vida, nourishing minds, sharing happiness for 50 years.
1: Out of airtime and you don't have money to top up. Out of data and you don't have money to top up. The GT Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 Naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GT Bank Airtime and Data Loan.
2: Ìdùnnú bá ní ìròyìn ní Nàìjíríà. Báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
3: Akọ̀yàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
2: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọ lórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò. Ó ti pẹ́ àdẹ̀ṣìjọ wà.
3: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
2: Nísìn, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa kí o sì jẹ̀gbádùn ìdá 20 sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Páàkì 60cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.
4: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúwàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dú fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFA.

0: ojú ọlọ́run àti ẹ̀yìn èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchard Hall nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé ìwọlé. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
2: Kilowatts of sound across southwestern Nigeria. This is Oyo State's number one. Splash 105.5

0: ẹ kú ojúmọ mọ. Ní gbogbo ibi tẹ́tí ń gbọ́ ìkànnì Splash 105.5 FM ilé fún Bala gbogbo ìfẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn. Ilé bàbá Àkàndé gangan ilé ọba Àkàndé tí ó pé méjì. Lórí ètò já wọn sí ròyìn eré ìdárayá láti ẹsẹ̀ kùkú. Orílẹ̀-èdè Nàìjíríà, ilẹ̀ Adúláwọ̀ àti jákèjádò àgbáyé. Lórúkọ lọ́wọ́ bọ́tìnì fún òwúrọ̀ tòní. Desmond to DJ àgbáwo tọ́tọ́tàn àgbáwo tó fasẹ́ mu ni. Túndé Ọláwù Alẹ́ Sex ni olóòtú ètò já wọn sí. Adéronkè Adéṣọlá lorúkọ tèmi olórí sport olórí ìròyìn eré ìdárayá. Ìbàdàn ká máa vinga ti yín gangan. Ẹyin tèmi òní lọ́jọ́ ìṣẹ́gun àṣẹ́gun kú àṣẹ́gun àrùn. Ó ti wáṣọ ọ̀jọ́ ẹ̀ ní kọ́kúgbẹ́ onígungi àárẹ̀. Ẹ̀ẹ̀ni máa yan fónà. Ó yá lóní kọ́mọkọ́mọ́ lóní wéréwéré lóní kí á mọ́sá lóní wàrà ń sọ́sà. Ẹ jẹ́ mú látàgbọn káàṣì ẹ̀nà. Ó tó di wípé a wọnú ròyìn lọ nísànsàn láàárọ̀ tòní kàkà kí sápá kó fi Ekaach Cruise kí ni mo ní kó máa ṣe mo ní kó mọ káàṣì ẹ̀ ni Ọlọ́run gbọ́. Ó ti di dandan. *347*1004*1#*347*1004*1#. Òun náà ló fi ta láti jẹ o, ìyẹn lójú òpó káàṣì ẹ̀. www.cashier.ng òun náà lẹ́fi tààlà jẹ́ tọ́jú orí rẹ̀ bá wà lábẹ́ ọdún 18 kò lè ta káàṣì ọdún 18 sókè òun náà ló lè kan lù káàṣì ẹ̀ ìyẹn látàpá abẹ̀rùn láàárọ̀ ti tòní. *347*1004*#*347*1004*#. Bẹ́ẹ̀ lọ sínú ìròyìn tó ní ṣe pẹ̀lú eré ìdárayá bọ́ọ̀lù aládìkúkùgbà ìyẹn volleyball lórí àjọ tó ní sínú ìdárayá bọ́ọ̀lù aládìkúkùgbà lórílẹ̀‐èdè Nàìjíríà Nigerian Volleyball Federation. Àwọn náà ni wọ́n ti kéde àwọn agbábọ́ọ̀lù tó tó ogún níye o ẹ̀ láti bẹ̀rẹ̀ ìgbáradì fún ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ Adúláwọ̀ ìdíje ta ní lọ kópa nídíje ife ẹ̀yẹ Adúláwọ̀ fún eré ìdárayá bọ́ọ̀lù aládìkúkùgbà lọ́dún 2026. Eléyìí tí ròyìn ti jẹ́ kò di mímọ́ ipò máa wáyé nílùú Abidjan lórílẹ̀‐èdè Ivory Coast láàrin ọjọ́ kẹtàlá sí dé ọjọ́ kẹtàlélógún oṣù kejì ọdún 2026. Ikọ̀ àwọn eléré ìdárayá bọ́ọ̀lù aládìkúkùgbà tí ó tẹ̀lé orílẹ̀‐èdè Nàìjíríà lọ òun náà ni wọ́n ti gbé orúkọ wọn lé síta ìyẹn fún first phase ọ̀hún lẹ́yìn ìgbà tí abala àkọ́kọ́ lígẹ̀ eré ìdárayá bọ́ọ̀lù aládìkúkùgbà orílẹ̀‐èdè Nàìjíríà tí òun tó ti wáyé tó sì ti tẹnu bodò àwọn eléré ìdárayá eléyìí tí wọn mú la sínú Bruno Ibars Adeniyi Favour ni Elisha Anebi tó fi mọ Jayola Abdulkadri Lucky Palmer Ogunṣina Ọbayẹmi Izuchukwu Ofora Emmanuel Uda Anachuna Chukwu Emeka tó fi mọ Vincent Matayas Oyedepo The Crew La Armstrong Idoka Okonkwo Kingsley Anele Timothy Pascal Ozokoye Mora Jibril Ami Ferdinand Emi Ferdinand àti Kazim Mutiu àwọn mẹ́rin tó kù tán tẹ̀lé wà báwọn mẹ́ta òun náà ti láti rí Abdenego Hassan ti Amiyu Ismail àti Peter Precious àwọn eléyìí tí forúkọ wọn léde nù tó dẹ̀ pé olùkọ́ ni Ọládípọ̀ Taiwo Gabriel òun náà ní ọmọ kó mọ sódì lórí ẹ pé suwevi ni yohana àti jonas adamu àwọn náà ni wọn jẹ igbákejì olùkọ wọn ìyẹn fún ikọ agbọjẹ bọọlù aládìkúkùgbà ìyẹn lórílẹèdè nàìjíríà nínú eré ìdárayá bọọlù aláfẹsẹgbà torí wípé ìgbìmọ tó rí sí líìgì àgbọjẹ obìnrin lórílẹèdè nàìjíríà àwọn náà ni wọn ti ṣe àfihàn àwọn ìsọrí eléyìí tí líìgì pẹlẹkejì obìnrin orílẹ̀-èdè nàìjíríà yẹn 2026 NWFL championship wọ́n ti ṣàfihàn báwọn sọ̀rí yẹn bí wọ́n ti ṣe wà sí o pẹ̀lú báwọn èèyàn nínú báwọn méjì nínú wọn wọ́n ṣe máa dìjà dù àti gba tíkẹ́ẹ̀tì lọ kópa nínú líìgì àgbọ̀jẹ̀ obìnrin orílẹ̀-èdè nàìjíríà yẹn NWFL premiership 16 ìyẹn 16 òun náà ni gbogbo àwọn ikọ̀ eléyìí tí wọ́n ṣàjọ ọ̀hún ìsọ̀rí àkọ́kọ́ láti rí Delta Babes Dreamstar Ladies Rosaria Victories àti First Mahi Babes ìsọ̀rí kejì Pelican Stars Gallant Queens Ikukuoma Queens àti Mojé Queens ìsọ̀rí ẹlẹ́ẹ̀kẹta Group C Rangers Women Fortress Ladies, Wasback International Sport Academy at Unification FC. Isori Ele Kerin Group D, that's Imo Strikers Queens. Kwara Ladies, Chosen Generation Angels FC at Ghetto Tigers. Wọ́n mọ̀ kójú ara wọn jà fáyé ní olígi agbọ̀jẹ̀ obìnrin orílẹ̀-èdè Nàìjíríà ó gbọ́ figagbága yẹn ìlú Calabar. Òun náà ló dẹ̀ ti máa wáyé nípínlẹ̀ Cross River. Ìjọba ìpínlẹ̀ Rivers àwọn náà ni wọ́n ti tú ìgbìmọ̀ àtàláṣẹ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Rivers Angels ní ẹ̀kọ́ agbọ̀jẹ̀ obìnrin orílẹ̀-èdè Nàìjíríà náà ti tú wọn ká o. Ìpinnu náà ni wọ́n kéde ìyẹn ní àná pẹ̀lú bọ́n ti ṣe jẹ́ kó di mímọ̀ wípé ní sáà tó kọjá ní ti kọ Rivers Angels tí wọ́n múlẹ̀ kò tí àwọn lọ́rùn. Níjọba sì ṣàpèjúwe àwọn tí wọ́n wà bẹ̀ gẹ́gẹ́ bí alákòóso wọn gẹ́gẹ́ bí wípé wọn mọ tí wọ́n ń ṣe o ìtàn sì ń ṣe kò yé wọn rárá àti rárá ni òun ló fà á tí àwọn fi dà wọ́n lẹ̀ wọn kálukú kò lọ rọ́kúnlé wọn kálukú mọ lọlé wọn. Wọ́n wáyé ṣe padà sórí ìṣọ drawing board wọ́n mú látòrí abd lórí igbì torí wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ yin àwọn alága tuntun ni general manager tuntun ni sporting director tuntun ni ìtòfin mọ́ igun olùkọ́ni tuntun òun náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ máa yan fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Rivers Angels. Ẹ dẹ̀bọ̀ fún Rivers Angels wọ́n jẹ́ ọ̀kan gbòógì nínú ikọ̀ tó ń kópa nínú líìgì àgbọ̀jẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹwẹ̀ ọ̀dọ̀ àwọn ọkùnrin wọn náà ni màá balẹ̀ sí o torí ikọ̀ Rivers United àwọn náà ni wọ́n ti bẹ̀rẹ̀ ìgbáradì àti múrasílẹ̀ fún sáà tuntun 2026-2027 torí wípé wọ́n ní kò ṣeé dúró wo àwọn gbọ́dọ̀ ọ̀rọ̀ pẹ̀tì lánúlẹ̀ wọn ò dẹ̀ gbọ́dọ̀ wà ráró. Pride of Rivers òun náà ìgbáradì wọn àkọ́kọ́ wáyé ìyẹn ní àná ní Garden City Sports Center ní Adoki Amis Maka Stadium nílùú Port Harcourt nípínlẹ̀ Rivers òun náà ni ó ti wáyé tó dẹ̀ jẹ́ wípé olùkọ́ ni wọ́n fi nídìí George òun náà ló ṣe àmójútó ìgbáradì ọ̀hún. Wọ́n ti láwọn ti padà ń tiwọn àwọn ti padà sẹ́nu iṣẹ́ ń tàwọn o àwọn sì ti bẹ̀rẹ̀ múrasílẹ̀ fún líìgì ẹlẹ́kùnjẹkùn. Àwọn ti bẹ̀rẹ̀ ìgbáradì láti múra sílẹ̀ fún líìgì ẹlẹ́kùnjẹkùn ilẹ̀ adúláwọ̀ ìyẹn CAF Champions League. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Kano Pillars àwọn náà ni wọ́n ti yan Salisu Yusuf gẹ́gẹ́ bí olùkọ́ni tuntun tó ikọ̀ ọ̀hún. Ẹ mọ̀ pánà ni mo jẹ́ di mímọ̀ fún Salisu Yusuf ó ti fọ orílẹ̀-èdè Benin Republic sílẹ̀ ó ti wá sórílẹ̀-èdè Nàìjíríà ti kúrò ní ikọ̀ Cotton Sport. Tí ẹ mọ̀ pé ṣé máa sún gídá wọ́n ti ń tawọ́ sí ipé kó mọ ọ̀bọ̀ ó sì mọ̀ pé tí yóò bá ṣiṣẹ́ kan ìmọ̀ kó sọ fúnlá lọ́gbẹ́ tí báyìí gbéṣẹ́ kan ti wà lẹ̀ Nàìjíríà tó ń bọ̀ wá bá onífikọ́ Cotton Sport ilẹ̀ tó lóṣù dáadáa fún wọn ìyẹn ní sáà tó tẹnubodò yìí ipò kejì ní Cotton Sport ṣe nínú líìgì orílẹ̀-èdè Benin Republic. Wọ́n ti lọ sínú ìdíje ẹlẹ́kùnjẹkùn tilẹ̀ adúláwọ̀ ìyẹn CAF Confederation Cup. Ikọ̀ Kano Pillars àwọn náà ni wọ́n pe Salisu Yusuf ni wọ́n pe padà ó ní kó mọ ọ̀bọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà kó wá jẹ́ chief coach wọn kó jẹ́ technical director kó jẹ́ tún jẹ́ head coach. Torí gbogbo àwọn àyè mẹ́tẹ̀ẹ̀ta yìí òun náà òun ló ti wà ìyẹn fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Kano Pillars wọ́n ti wá pè padà ó wá sínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Kano Pillars. Ṣé ẹ̀yẹ wípé àwọn òrìrí eléyìí tí olùkọ́ni Salisu Yusuf eléyìí tó ní òun náà lórí ti jẹ́ òdì mímọ̀ pé yóò fi mọ̀ tó kọ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Kano Pillars ní sáà tuntun 2026-2027. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bẹ́dẹ́ Insurance kí kátàkárà ṣe ń bẹ́ lókèrè ló wà nínú líìgì orílẹ̀-èdè Nàìjíríà àwọn tó wà lóyìn yẹn ló ní rí ó sì plẹ̀ntì bíbá. Ikọ̀ Bẹ́dẹ́ Insurance ti ìpínlẹ̀ Edo àwọn náà ni wọ́n ti gbé Tedo Shinagande àti Joseph Gostheim láti nípa ẹgbẹ́ agbábọ́ọ̀lù Niger Tornadoes kátàkárà àwọn agbábọ́ọ̀lù líìgì àwòjọ orílẹ̀-èdè Nàìjíríà. Òun náà ti ń lọ oníkálukú ló sì máa wọn agbábọ́ọ̀lù eléyìí tí wọ́n máa lò kí sáà tuntun ó tó bẹ̀rẹ̀ kí gbogbo ẹ̀ kó tún lè tuntun fún wọn kómi tuntun lè rúkẹjá tuntun lè wọnú omi o. Ikọ̀ Bẹ́dẹ́ Insurance náà nàgẹ̀rẹ̀ lanúlẹ̀ Shimagande àti Gostheim òun náà ni wọ́n gbé o láti inú Niger Tornadoes wá sínú ikọ̀ ọ̀hún láti tún lè dúró wọn ní agbára káwọn náà túbọ̀ ṣe dáadáa ní sáà tuntun eléyìí tó ń bọ̀ nínú líìgì àgbọ̀jẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n darapọ̀ mọ́ wọn ìyẹn ní pre-season training camp wọn. ibi ti igbarade o tin lo lowo fun saa tutun ni ko egbe agbabolu bede insurance agbo warin ko super falcons orilede nigeria esther okoronko ohun na lo ti pada sori papa o fun ko afc toronto ne lojo simi sunday bo ti je o pe ifikagbaga iseju 25 minutes ohun na lo gba lasiko ti won jawe oluburu pelu amere meta se yokan mo vancouver rise lowo esther okoronko ohun na lo je wi pe o pada sori papa saaju ifikagbaga ilije fele adawo to ma waye iyen lo su to nbo e osu tun ile ta mu lola lati bi osu meji ohun na lo koroko ti wa yen ni etila to da je wi pe ko lanfani lati kopa fun won lati ba te sta okoronko ti wa ni farapa won jawe olubori ile kan won fi dire mi ile meji won de ta omi meji ninu ifikagbaga league marun ile ti won ti gba lole ede canada le mo wa pe sta okoronko ko lanfani lati gba ifikagbaga super falcons eleyi awon omo justin madugu tan gba oju terega lionesses ti orile ede senegal iyen tan gba kan lole ede nigeria tan de gba kan iyen ni ẹtọ́ gbá méjèèjì lórílẹ̀-èdè nàìjíríà ojú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ ló bèrè esther okoronko gbà náà ọmọ ilé ìfarapa òun náà ló wà ṣùgbọ́n ó ṣèṣe kẹsà padà sórí pápá nígbà tí ikọ̀ super falcons orílẹ̀-èdè nàìjíríà ó yẹ kó padà sórí pápá nígbà super falcons ẹ̀sùn ọba lọ sí ìdíje ìfẹ̀yẹ̀lẹ̀ adúláwọ̀ ẹjẹ lọ sáàrin gbogbo ilẹ̀ adúláwọ̀ tó rájọ tó ní sípẹ́lọ láfẹsẹ̀gbà nílẹ̀ adúláwọ̀ àjọ CAF àwọn náà ni wọ́n ti ní pé ààyè fún akọ̀wé àgbà àbákọ̀wé àpapọ̀ ni ìyẹn fún àjọ tó ń dúró aláfẹsẹ̀gbà nílẹ̀ adúláwọ̀ ìyẹn àjọ CAF ààyè ọ̀hún ti ṣílẹ̀ o láwọn ẹ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà samson adamu òun ló wà láyé ọ̀hún tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí akọ̀wé fìdíhẹ́ wọ́n ti wá ní acting secretary general ní tẹ́lẹ̀ wọ́n ti wá ní ààyè ọ̀hún ti ṣílẹ̀ o fún ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ láti gbàṣẹ́ náà tó bá kójú òṣùwọ̀n tó dẹ̀ jẹ́ kó gbogbo application ọjọ́ kẹwàá oṣù keje ọdún 2026 tá a wà ní òun náà ló máa tẹnu bodò ẹ mọ́ gbàgbé wípé veron musengo ọmba ọmọ orílẹ̀-èdè dr congo òun náà ló fi ṣe ọ̀hún lẹ̀ nínú oṣù kẹta ọdún tá a wà yìí torí pé òun náà ó fẹ́ lọ kópa nínú ètò òṣèlú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà ìyẹn lórílẹ̀-èdè congo láyọ̀ òun fi sílẹ̀ tó fi jẹ́ patrice mosepe ààrẹ àjọ CAF ló fi samson adamu ọmọ nàìjíríà ló fi jẹ akọ̀wé àpapọ̀ fìdíhẹ́ fún àjọ CAF àmọ́ wọ́n ti ṣetán o láti yanyan ìyẹnsípò ọ̀hún olórí olórílẹ̀ka eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nínú líìgì orílẹ̀-èdè saudi arabia yẹn head of football wọn michael emenalo òun náà ni ìròyìn ti jẹ́ kò di mímọ́ o wípé kò sí ìyẹn nípò ọ̀hún náà ipò ọ̀hún mọ́ fún orílẹ̀-èdè saudi arabia emenalo eléré ìdárayá ọmọ orílẹ̀-èdè nàìjíríà tẹ́lẹ̀ tó náà sì fìgbà kan rí jẹ́ technical director ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù chelsea òun náà ló gbàṣẹ orílẹ̀-èdè saudi arabia gẹ́gẹ́ bí head of football wọn láti mú àyípadà tó lórin ìyẹn bá líìgì ọ̀hún tẹ́ẹ̀sì mọ̀ wípé ẹ rọwọ́ ṣe ìmínà lọ nínú líìgì orílẹ̀-èdè saudi arabia àfi téèyàn bá fẹ́ mọ ọ̀fẹ̀kọ̀tánná fúnra wa ló kù àmọ́ ó ti wá kúrò láyé náà o gẹ́gẹ́ bíi ọ̀gá àgbà líìgì agbọ̀jẹ̀ orílẹ̀-èdè saudi arabia pàápàá jùlọ ọ̀gá àgbà lẹ́kẹ̀ẹ́ ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà ó dẹ̀ jẹ́ pé global recognition yẹn ligi orílẹ̀-èdè saudi arabia wọn ti ń ní mike emenalo òṣìṣẹ́ yẹn òṣèlú lórí ẹ̀ yápa bí ẹjẹ́ kí mi àti kọ́dọ̀ adélọ́pàá kọ́kọ́ fi bẹ̀yẹn wọlé náà láàárọ̀ tí tòun kájọ lọ sínú ìròyìn tó ń ṣe pẹ̀lú ìdíje fẹ̀yẹ àgbáyé abdulkadir adélọ́pàá ó dá àtọ́dọ̀ mike emenalo ni màá ti bẹ̀rẹ̀ àwọn èèyàn iṣẹ́ ribiri tó ṣe fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù chelsea láyé roman abramovich ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n mọ̀ sí ìgbà tí ligi orílẹ̀-èdè saudi arabia tó sì bẹ̀rẹ̀ tó gbìyànjú àwọn náà ṣe méni ṣe méje olórílẹ̀-èdè eré ìdárayá wọn wọ́n wá mike emenalo yìí wọ́n wá lọ wọ́n wá kan bàbá sì ni ká wòye àsìkò péréte tí ligi orílẹ̀-èdè saudi arabia tó fi bóyá ó ti lọ bí ọdún mẹ́ta mẹ́rin márùn-ún báyìí tí ligi ọ̀hún ti wà tí ó ti tó ti wà ńbẹ̀ tí ligi ọ̀hún sì ti bẹ̀rẹ̀ sí ní tó ti ń gbòòrò sí àrí wípé emenalo ó ṣiṣẹ́ ọ̀hún ó rí ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ fún orílẹ̀-èdè saudi arabia godwin.
1: Lápọ̀dọ̀ tèmi tá a bá wo mike emenalo dáadáa tá a bá wo gan ìgbà tó jẹ́ pé ó wà nínú ọkọ̀ gbé agbábọ́ọ̀lù chelsea gan ká wo àwọn ìparí ibiribi eléyìí tí arákùnrin tó láǹfààní láti ṣe nínú ọkọ̀ gbé agbábọ́ọ̀lù chelsea eléyìí tó jẹ́ pé kódà ó wà lára àwọn tí ikọ̀ chelsea sì ń jẹ́ ẹran sin basket wa gan ele to ton so pe se ri ni ise kan ti igi kan to ba je ogbon tari to ba ti fi bele to ba fi bele eh o mo soro fun igi yen lati pada ti e ka kan to ba gboro ba fi igi yen le o mo soro lati je ki igi yen ko to pada ma kemila no tan so yi na ke se pe boyo mo kekere ni di se agbawo ni o de fi agbawo yen na o fi ran ninu ko ti agbawo lo Chelsea pelu awon kankan ile to lanfa lati se so lati wa lo so lede Saudi Arabia pelu gbe se ile to tuwa Toto wa se yi ko jo emi loju rara tori pe ogbon tari gigan ni ile ile gesi gan bi won se bi won ile gesi se yi lori to to ye pe awon ni league akoko ni ile gesi ni kakiri agbalaye eja wo kan to se ile to tumo se pe Michael Milan o mo pa kini ona lo je ki anfani yo fun lori di Saudi Arabia iko Chelsea gan to se file bi o ti lo bi odun marun bayi tan ti gba koso iko Chelsea ti o
2: mo na ma bi to ku
1: ele to mo si wi pe o si wa lara iko gbagba olo Chelsea gan ti won si jere re so fun iroyin ele gan ko jo mi loju lori oro Michael Miller tori gbagba na la mo ke se pe oruko re sese yo lana abu sese yo leni o ti pe na to tin ba ise ina bo
0: o da ru Michael Miller lo yi omo lede Nigeria ni agba bolu tele ni se Nigeria o le ranju mo abi ka mo ba se tawo se pe wa mo bo ni wa sa tun se si league o lede Nigeria
1: a don pe mo pe in to ro mo Nigeria po in to ro mo po to si je ko ye gbo wa tawon olulufe tan lanfa lati
0: mo ye mi mama ba yi o mi mama ba yi o
1: omo wa ni ejo se ni omo wa ni ejo se ni
0: sugbon alomo to dan to to le se ki lori ta wa de je ko se
1: awon kan na ni o ni jo de be ko si awon kan na ni awon kan na wo mo boya to ba de mensin yi en to wa be tele na to je pe ibe la won tin je pe boya yo di awon lowo ko so awon na ni jo de be ni so bo se wa niyan sugbon ti ta mo tin se la wa ni pe ni apa bi ta wa ni pe in to e ka se to e ko mu eso gege wa ti o mu wa femi ti o mu wa fun wo ta ba fe gbe gbese awon so pe kini kan won lo mini kan wa to si joko mo yin na mo ile de Nigeria ni so gbo awon ile na lo ro mo ra won lo ro iko Super Eagles lo Super Eagles o le de wa Nigeria lo fi ri bayi se bo ni yan si yi bayi o wa doju e bayi awon mo ile de Nigeria an ka lo pe to ba je pa wa ni inu DJ ile Adulawo ba si la fa lati si dada be ni ele to tumo si wi pe awa gan lo pin to po ta fi se wa lo po ju loro o ni oro Michael Milano to ba ni o de be gan won le mo je o de be pe en yo gbaje lenu awon
0: Olorun lo le mi ro e ja lo sinu royin to ni se pelu idije feye agbaye iyen ni aro ti toni iyen ni ori eto ja won si amo orilede South Korea e je nkan kan royin awon ololufe won gba ti oluko ni won to pada de si orilede ohun iyen coach Hong nse ni won bule won se n bu e pe wi yi na pariwo le lori tori pe orilede South Korea ko lanfani iyen lati yanyo iyen ni sori ele ti won wa koda awon ololufe pariwo pe ko fi ise re le o ise re o tawon olorun o ni lati fi ise le ni ko mo ba ti e lo awon ogbo nkankan awon ori nkankan pe iya to ko si ninu ajo ele ti o nse e tori sibo lo alafise gba iyen ni orilede South Korea okay lana gbogbo le adulawo mojumo ni won da si wodun owo dunun ni o eyin gba ti orilede Morocco ti won fi koliwo mi gba penalty ti won fi yanyo mo orilede Netherlands iyen ni owo idunun ti subula yo gbogbo Casablanca gbogbo ra ati ko da idunun ohun o de Nigeria iyen ni akoko itori wipe orilede Netherlands Morocco ti ja won ninu dije fi ele adulawo ikun ati omo lara
3: emi ko mo so lana na pe orile de Morocco o ma chi kini ma je o to pe ta ba wo isowo ton fi ngba bo a ri pe isori ton wa gan won ti won ti ba pade tele ise un ni ko Netherlands la fa lati ba pade e so mo so lana o le se bako bako but orile de Morocco a try gan
0: won ni na gere lanu le
3: won le lanu le ara re ta ba de wa de ri pe o bo si goli mi bo mi kin gba e ni be ni won won bo ade so bo ki won ku ise
0: imi to le de Morocco n lo ya Abdul Qadir Aderogba Alafida o ti so kankan fun ile kan pe o posi ko ye pe boya Morocco gba wo cup
1: be ni pelu bi ti ball alafese gba de bayi pelu iso gba ball ari pe orile de Morocco o ga ruku na ko se to wa se ri ngba ta awon to je agba oje gan te tin ja ngba ti Germany ati Netherlands gan ta won ti wa lo le so ele to mo se pe World Cup gan lowo yi ko se project lowo bayi pelu bi to ba de bayi
0: anybody le judge anybody
1: Germany to je pe ni ko mesi o yo gba la mo kan to se so ana Paraguay lati agba South America lo wa ja won to prediction pe ta ba ni pe orilede kan yo gba moroko si orilede ti o le gba DJ bayi nibi ti oro
0: oro nlo
1: la fa lati gbe de bayi
0: ko so orilede kan le ti a le foju
1: ale foju pa na bayi o
0: pe awon na ma gba awon ko ni won ni gba mo foju kere orilede kankan ko si bi ti shock out le se bi ti anybody ko si bi ti shock yen ko si bi ti o le gba wa yen sinu idije ifeye agbaye ele o wa ni koni bandore Facebook splash 105.5 ibadan te ba tesketekete le mo bi ko se lanu le agbara laaro ti toni ko tori pa lo soju oja e je lo sinu idije formula 1 tori wipe bawon awa ko bon ti se duro iyen lori drivers standing one drivers championship Kimi Antonelli fun ko Mercedes 171 points ni George Russell ti bo sipo keji le ngba jawo olubori ni Austria Grand Prix 131 to de je wipe 131 points oni 40 points ni Kimi Antonelli o lo fin la Lewis Hamilton wa ni ipo keta 125 points Oscar Piastri ipo kerin fun ko McLaren 80 points ni Lando Norris NT DJ WDC wa lo we gangan 79 points ni won ati Charles Leclerc Verstappen Agja Gasly ati Liam Lawson gbon na lojo wa ni top 10 lapa be boy ko Mercedes awon ni won wa loke tente tabili fun constructors championship ni awon iko ti won ni oko ninu idije formula 1 to de je wi pe Ferrari lo ntele won ni ipo keji o da ko to di pe a lo sojo oja mi wa pe le firun gba yin sowo lojo ko kan ni bandore Facebook wa splash 105.5 Ibadan be ba te sikitikiti le mo bi kan se lo le agbara yen ni aro ti toni be sire e lanfani lati ta lojo po ka se star 347 star 1004 star 1 hash star 347 star 1004 star 1 hash en to je ni cashpot 100 for ati ni pe ko si eteyin o ba je cashpot wa ko je 50k ni ko je 100k a mo gbo won wa kan wa wi tenu won kan so iyen bo ti se je ati bat won tin ta bo en to je 50k wa ni cashpot friday wa won wa yen sori eto jawo a me je adagbo ko le pojo ta ba pada de jawo se tesiwaju yi ko to cash e nu pada wa yi o e mo yin ko nbe e ku kale.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Gbogbo ẹ̀yin olólùfẹ́ Abiodun Adewọlé Mr. Double A. Ẹ máa jó, ẹ máa yọ̀, ó ń dé padà.
2: Kájọṣe, tí wọ́n ta gba kájọṣe
1: o. Ojú ọ̀run súdẹ̀dẹ̀ yóò rọ̀jù ayọ̀. Òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o,
3: ẹ wá fi kẹgbẹjọ lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́ jọ ẹtì láago 5 PM
1: Friday. Àti gbangba làṣáàtà
3: láago 11 òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé
4: 11 AM Saturday.
1: Pẹ̀lú Abiodun Adewọlé Mr. Double A. Owó bàbá fọwọ́ sí tá a mọ̀ bí ẹ mowó, ẹ mọ̀ pé kò lè dọ̀ rárá. Ó máa fọná sójú kẹ̀kẹ́kẹ́. Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹ̀rọ ǹdẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàtà. Ẹ̀yin kọ́ yìí, ẹ mọ̀ ní ìsìn.

0: Charlatan. Quality anti-malaria contains Artemether and Lumefantrine, available in cherry-flavored dispersible tablets with very convenient dosing for kids. Charlatan is also available in tablets for adults. Knock out malaria in 3 days with Charlatan from Shalina Healthcare. If symptoms persist after 3 days, consult your doctor. Charlatan is endorsed by the Nigerian Medical Association.
1: Ekaabo pada latoju oja ikoni Splash 105.5 FM le fun bala gbe fere le nilu badan na le siwa ye lori eto ja won si e le wo wa niko ni ban dore Facebook Splash 105.5 e badan e ba teske teske le mo bi nkan se lo nuri agbara iyen ni aro ti to be lojo opo ka se *347*1004*#*347*1004*#. Hello, ekaaro daddy.
2: Ekaaro
1: ki loruko yin tibi te ti wa.
2: Oruko mi ni Samuel Olusola, mo wa lati ilu Ibadan mi ni agbegbe Kuola.
1: Oda won je lile je lori cash pot on Friday
2: 50,000.
1: Won je 50,000 naira. So ani gege ba ti se so eto ile ti ka se gbe kale ni pe ko si ye ta ba yi koto ni ojo e ti Friday. Iyen ni cash pot wa a mo gbianjo lati mo bu won wa ke le mo mo wi pe awon eyan ti won je won wa o iye lori cash pot ati lori cash lori bi awon yiko to yen bi o ba se nlo si ohun na ohun ni mo se ni ki ka gbe won wa iyen ni aro to as wa o lete se mo ta cash gan
2: we a to bi ojo bi meta kan ti mo tin gbe yanju sugbon lojo Friday ni imi na ni anfani lati
1: ati ti je ke gba pe te ta cash e ri te si le ta riba e ti je 50 bi o tori bi pe mo mo pe e ti mo gbianju ojo Friday yen gangan te je se ta njo yen
2: ojo Friday ti mo gbianju yen na mo ta opo ta lojo yen.
1: Okay, e me lo le ta njo Friday yen
2: e kan na ni
1: e kan ne kan pe
2: e kan na ni
1: e nju 500 yi be na jo mu bo na e kan gbo tololo tololo ni ipe e ti je awon ti cash e iyen ni ti won na a tun se yi ko to mi laro to ni elomi na yo tun gbenu si akan fe je ke gbo pe awon o won ti cash e iyen ni ti won e ko lo fara eyin ti a 347*1004*1 e mo wori e gba lati ke to dele abe ti gba
2: ah
1: ti gba wole o ma wole e ma cash e ti cash e se e ti cash e
2: ati cash e o
1: e ti cash e ra lati nisin baje goni. Okay, DJ Wimbledon o ti bere iyen latana o amọ ni Serena Williams yo wa ni All England Club yo wa ni ori papa gbagbagba gbogbogbo ti odun merin le ni ogoji ohun na lo pada iyen sori papa leyin 1396 days eleyi ba re daraya lori kan kere o ti gba agbe yin e mo wa pe o si gba doubles lenu jo wo pelu Victoria Mboko awon lakoko ni o pada iyen si singles o gba white card ninu dije Wimbledon dije Wimbledon yan fun legacy na tin gba lana awon mo legacy bi mewa na je ya first round na jadanu ni e o hype po ju won lo hype lanta ko lo nsanu Novak Djokovic mo lenje lede China wuyi bi o yi baba ribiri bi tan lori Margaret ko lori court olohun lo yo baba am mefa si merin ohun na Novak Djokovic a pada fin na Cameron Norrie ohun na jadanu nipele akoko ami mefa si meji ohun na ni won ifa blala ya mo lorun Michael Chang qualifiers ohun na lo Chang ke to na jade ninu idije na Katie Butler yo wa lori papa iyen ni oni fun idije Wimbledon Jacob Fanley, John Shosky, Ofima Tobi Samuel, Billy Harris, Ari Wedken, Ogun Apata, Nana wa lori papa yen. E je lo sinu figaboga to ni se pelu idije ifeye agbaye tori wipe ni ana Brazil Japan olede Brazil won tin yo si pele leni 16 round of 16 gege ba ti se so won ti won fi ya je olede Japan pada lateyin wa ti wa jupa yẹn sí window àwọn yẹn jápa wọn jápa dánwò France àti orílẹ̀-èdè Sweden bẹ́ẹ̀ Norway àti orílẹ̀-èdè Côte d'Ivoire ikú màtọ̀ mi lára Norway àti Côte d'Ivoire ni kò mọ ago márùn ló máa wáyé lẹ́nu ago mẹ́fà rọ̀ lẹ́nu.
3: Ẹ̀ṣẹ̀ rí ìfigagbága yìí ó máa jẹ́ ìfigagbága tó máa lágbára torí tá a bá wo orílẹ̀-èdè Norway ìfigagbága tó láǹfààní láti gba kẹ́yìn ojú orílẹ̀-èdè France a rí pé kóòtù wọn
1: ó bẹ́ẹ̀ṣì gbogbo àwọn agbábọ́ọ̀lù ẹni
3: kò kí ẹ̀ bóyá France náà àbí wọn náà torí pé kíni ó mọ̀ pé táwọn bá win àwọn lose àwọn ti yọyọ rẹ̀ dì so èmi rí pé fún ìmí olójẹ́ kó ṣe gbaradì yẹn tá a bá dẹ̀ wo orílẹ̀-èdè Africa náà a rí pé orílẹ̀-èdè Africa wọ́n láǹfààní láti ṣe kíni láti ṣe dáadáa nínú ìdíje yìí àmọ́ ìfigagbága yìí ó máa jẹ́ ìfigagbága tó máa ní agbára gan fún orílẹ̀-èdè Africa torí tá a bá wo orílẹ̀-èdè Norway a rí pé àwọn agbábọ́ọ̀lù tó ní bíi Ireland Odegaard so a rí pé àwọn agbábọ́ọ̀lù yìí àwọn agbábọ́ọ̀lù tí wọ́n tó láǹfààní láti máa ṣe dáadáa ni so orílẹ̀-èdè Africa ó máa ní agbára díẹ̀ gan fún àpọ̀dọ̀ tèmi bíi alágbára fún orílẹ̀-èdè Africa gan.
1: Kótó ti kan ṣe àti àwọn àti wọn gbọ́ pé ilẹ̀ adúláwọ̀ kan tún lọlé nígbà ò bá fi dọ̀là ni ṣùgbọ́n orílẹ̀-èdè France àti Sweden àbí kọ́dé adérọ́gbà gbígbàbọ́gà tiwọn náà.
4: Lápọ̀dọ̀ tèmi orílẹ̀-èdè France àti Sweden èmi ò rí ibi tí orílẹ̀-èdè Sweden fẹ́ gbégbá because tábà wo orílẹ̀-èdè tó ti jẹ́ pé wọ́n sì solid dáadáa nínú ìdíje yìí náà ni orílẹ̀-èdè France dàbí pé àwọn fi agbára kún agbára tọdún 2022 ni. Ìfigagbága Sweden náà dẹ̀ rí tábà wo orílẹ̀-èdè Sweden náà lóòótọ́ orílẹ̀-èdè Sweden náà ń ṣe dáadáa ṣùgbọ́n tábà wo ìfigagbága táwọn méjèèjì tán ti jọ láǹfààní láti gbàṣẹ yáde pé orílẹ̀-èdè France náà ló fi láǹfààní láti jáwé olúborí jù eléyìí tó ṣe wí pé tí orílẹ̀-èdè France tí orílẹ̀-èdè Sweden ò bá múra ó ṣe kí ìtàn ó túnra rẹ̀ kọ kódà ó ṣe ṣe kó jẹ́ pàtàkì àbálà àkọ́kọ́ gan ni orílẹ̀-èdè France ó ti pa wọ́n lẹ̀.
1: Odò Mexico àti Ecuador ní dédé aago méjì lóru òní ìfigagbága wọn ló máa láǹfààní ìyẹn láti wá sí. Agbáwọ̀ àwọn orílẹ̀-èdè Nàìjíríà Frank Onyeka òun náà ó ti dúró pátápátá sínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Coventry City ó yẹ fún gbàgbéga wá sínú líìgì àgbọ̀jẹ̀ ilẹ̀ Gẹ̀ẹ́sì tàbí olùkọ́ni Frank Lampard ó dẹ̀ jẹ́ wípé ó lọ sí gbà ìyẹn fún wọn ni jákísà tó kọjá kó tẹnu bodò ìfigagbága mẹ́rìnlá ló gbà fún Coventry City wọn ti gbé tán gbé pátápátá dípò àdéhùn àyálò ilé tó bá lọ sínú kọ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea láàrin ìṣẹ́jú méjì ká sọ̀rọ̀ wọn wọn padà jáde wá láti wá sọ̀rọ̀ olùkọ́ni bẹ́ẹ̀ ni yí kó tó káàṣẹ dákun 25,000 ó padà wá wọn jáde wá sọ̀rọ̀ olùkọ́ni Enzo Maresca in tán sì sọ tán kọ síta nínú ìwé wọn náà kò yàtọ̀ sí nǹkan tí mo sọ nígbà tọ̀rọ̀ yẹn kọ́kọ́ ṣẹlẹ̀ wípé Enzo Maresca ó ń bá àwọn ikọ̀ míì ó ń bá wọn sọ̀rọ̀ pọ̀ òun ni bó tiẹ̀ jẹ́ pé nínú contract ẹ̀ tó ní lọ́wọ́ wípé ó lè láǹfààní láti bá yẹn sọ̀rọ̀ ṣùgbọ́n àárín sáà bí January 1st ló fi ṣe wọ́n lẹ̀ bíi December ló ti ń bá wọn sọ̀rọ̀ kán tiẹ̀ tó padà yẹn gan sáà gan parí kán tó padà yẹn Enzo Maresca ṣùgbọ́n wọ́n jẹ́ odi mímọ̀ wípé gbogbo eléyìí ó da ọkàn ó da àtúntò ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà torí pé àwọn rò wípé àárín sáà làwọn mọ̀ wá olùkọ́ni sí kiri pé àwọn ti rúkú sí ní tí ò bá jẹ́ o Enzo Maresca òun ni yóò kó ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea sódì tí sáà ó fi parí òun náà sì tọrọ àforíyìn bẹ́ẹ̀ máa sì ti sọ compensation Maresca náà san compensation ìpínlẹ̀ tó mi lára.
3: Lánà gbà tèmi náà rí àforíjì rẹ̀ tó tọrọ àforíjì pé mo pé bóun ṣe fi ṣẹlẹ̀ láàrin sáà yẹn ó jẹ́ nǹkan tó pa ikọ̀ Chelsea lára. Tabawo náà ẹ̀yìn kọ́ iná ti sọ lórí ètò náà wípé ìyẹn kò lẹ́tọ̀ láti máa bá ikọ̀ mi sọ̀rọ̀ nígbà tó wà tó ṣiṣẹ́ pẹ̀lú ikọ̀ mi.
1: O ti ẹ̀sùn wá jáwé olúborí ìlànà ìgbàdàn bí ìfigagbága márùn-ún mẹ́fà wọn jáwé olúborí so kí n kókó ẹ̀.
3: Bọ́ tèmi kan rí bẹ́ẹ̀ ni pé n tó wù òun ló ṣe lọ́kàn torí pé kí ni ó wù kó lọ bóyá ká sọ pé bóyá torí pé mẹ́ńtọ̀ rẹ̀ náà ló wà ní Man City òun ló ṣe wípé ẹni yìí tó fẹ́ fi ṣẹlẹ̀ jẹ́ kí tètè gba ìwé yìí ó torí pé yóò mọ̀ pé òun lọ bọ̀ ó ṣe pẹ́ kó wá n tó ṣe yẹn ò jẹ́ kan
1: dùn rárá. Ó parí iṣẹ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea òpin sáà wọ́n lè padà fún níṣẹ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United torí tí pep ò bá lọ wọn lè fún oníṣẹ́ yẹn náà ó ti ṣọ kí lè tí ó wà dúró ti Chelsea kí sáà kò fi parí. Ẹ̀lú ẹ̀ káàárọ̀ o.
5: Ẹ̀lú
1: ẹ̀ káàárọ̀ ṣe takáṣẹ́ láàárọ̀ yìí. Orúkọ yín àti ibi tí mo ti ń pè yín.
5: Orúkọ mi ni Abdullahi Adéwálé.
1: Láti bo.
5: Adó.
1: Ẹ̀lú.
5: Ẹ̀lú.
1: Láti bo.
5: Adó.
1: Ok ẹ ti jẹ 25,000 lórí káṣẹ láàárọ tòní àwọn kọsítọmà kí a ó pè láti bèrè àkáǹtì details yín ẹ̀nà ẹ̀ ní àti gbogbo ẹ̀ka fílẹ̀ mọ̀kọ́jọ́ ròyìn ó kọjá ọdún 18 ẹ ṣeun gan ni. Ok a tó máa lọ.
4: Lápọ̀dọ̀ tèmi ẹ̀mí rí pé ẹ mọ̀ pé kò ní ìforítì ni so kò ní ìforítì ni olóko bá olùkọ́ ni yìí tó wáyé pé ó ní ìforítì ni láti wá lọ gbaṣẹ́ ikọ̀ Man City ẹ mọ̀ pé bó ṣe gbaṣẹ́ ikọ̀ Man City gan ẹrù tó wá lórí ikọ̀ Chelsea. ko to ti Coman City Guardiola lo fi Coman City le so iwo to gba nisin ise lo gba
1: koda
4: ti ke mo ti ma si to ba bi le se daada gan laarin sa to nbo gan e mo pe ogun na ni ogun gan ni fohun gan
1: o se kan ti gba se yen lo e wa gba bolu bi merin lo te ti kokko fe tadanu bayi bi easy ni ko Gonzalez Savio Kaluku mo lo e wo ba to nbo ma agun go wi ni ka jeran pele nu fona fun yen stop on ko ni ju ba lori eto ja won si laaro tun ni ti ola ile ta mo pade ola yin ka bo ola ba mi ti wa kale iyen fun aye ko to parrot extra mo sin ka lo tori mi o fu e ma kana mi ni gbo ku ire.

0: ẹlẹ́ni-jà akẹ́kẹ́ níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàbágìdìgbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan.
4: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
0: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúrúkú mọ́ nínú. Nílẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807 112 4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
7: Airtel.
8: Sade, why are there so many Indomie wrappers on your table?
9: I'm collecting my Indomie Moments wrappers. I want to win something big.
8: Something big, just like that?
9: Yes, by collecting 10 unique moments inside the Indomie wrapper, anyone can become a winner.
8: I'm going no more. I want to start collecting my own Indomie Moments wrappers.
10: That's right. Don't miss out on my Indomie Moments promo. Collect 10 unique moments and stand a chance to win amazing prizes. Visit www.indomie.ng/myIndomieMoments. We'll be right back.

gbogbo bi te ti lafani lati ma gbo ikani ikani splash 105.5 FM ele to wa nile balabelele nile ibada oya da lo da ta nje o pe ni ogbodo Pfizer atun ti de losan teni pelu awo royin lolokan ojo kan to je tere idaraya ni bigi biga kiri agba nla aye lolede wa Nigeria nipinle Oyo ati ni ese kukuni o ma du gbagba ma kan sori pa ati gbogbo re papa to ga sale o ya join together abanzo ni gba royin lolokan ojo kan to je tere idaraya atun lanfani lati ma tusu re de sale koko iyen lawon royin eleyi to takoko takoko bakan na lawon royin yajo yajo to loyinbo n pe ni breaking news bi ba se n bale bayi na la mo fan sira wa la iyen losan teni ni o emi nikan wa ko mo wa nile agbara o Desmond Tunde agbawo ti agbado bawo je o gani mi fi da wa ti o mo je ke lafati mo agba dada ni bigi bi ka kiri agba nla aye Tunde omo olawo lolotu eto ya lesogosin yen olole amza loruko temi di top striker ele to gallant gan o ma du gbagba gede ma kesi iyen losan teni Sẹ́ẹ̀tì fìdílé nǹkan àbẹ́ ti wá nǹkan fìdílé torí pé lọ́sẹ̀ yìí a tún láǹfààní láti túkàsà a túkàsà ìròyìn eré ìdárayá a tún palẹ̀ tányányá àwọn fi gagbága tó wáyé lánàá eléyìí tó bá ṣe é mú gbọ́ mbẹ́ a mú gbọ́ ẹ wá mọ̀ gbọ́ o àwọn míì máa wáyé lẹ́nìí àwọn fi gagbága míì máa wáyé lẹ́nìí ele to je pe a tun salaye npa re ti o waye lale yi irole ale ati oru moju bakana ese di ar congo ola ni awon ati ngland abi ola ni yen ago marun role ola ni yen iyen o sinu oro bayi mexico ikwado ago meji moju ola ni bakana irole yi Ivory Coast ati Norway ago mefa ni to ba da ago mewa gerege Sweden atolede France meteta yen a mu gbo awon fi gagbaga to ti waye awon to ti jabo a mu gagagbo bi meji na gbo nu won ko je bo se lo won je lapa ti be yen e wa mo gbo o cash we go again tori pe losan yi awon eyan bi melo kan o tun gbo pe o tori pe o tun ti set *347*1004*1# ni o ba gbianju e laaro ti o mu gbianju e wo losan emi ti mo so be re gbogbo an ti won gba ikilo gbogbo an ti won gba advice gbogbo won ti njeun won ti nje nbe lori ti kashe iwo na o ti je gbianju e losan ma je ki okan re o se kami *347*1004*1# lo ma gbe e debe ba rin yen se je niyan an pada bo lapa be yen o ya gbagbagba lati be bẹ̀rẹ̀ láti olóde wa Nàìjíríà pẹ̀lú àjọ tó ṣe òkárí líìgì olóde wa Nàìjíríà wọ́n ti jẹ́ kó di mímọ̀ o wọ́n pe àwọn ikọ̀ mẹ́rẹ̀ẹ̀rin tí ó sojú ilẹ̀ wa nínú ìdíje ètò ní ṣe pẹ̀lú ti àjọ CAF méjì nínú ìdíje CAF Champions League ẹyọ kan ti sẹ́ẹ̀tì báyìí lẹ̀ náà fún ti CAF Confederation Cup wọ́n ń retí ẹnì kejì bọ́ bá dínú oṣù tá a fẹ́ mú lọ́la yìí ọjọ́ kọkànlá rẹ̀ ọjọ́ sátidé lọ bọ́ sí ó ní àṣekágbá máa wáyé nílùú àṣàbà bàbá ń sọ nípa ìdíje president federation cup àṣekágbá ẹni ọba gbà ni ó jẹ ẹnì kejì nínú ìdíje CAF confederation cup wọ́n ti wá ń pe àwọn tó wà nílẹ̀ pé tọ́ etí yín mélòó ẹgbọ́n tí àjọ CAF sọ nípa pé ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ìyẹn nínú oṣù keje ó ní pínpín ó pín o tá a bá ń sọ nípa ti lancessing fún àwọn agbábọ́ọ̀lù fún di èyí ẹ̀yin ẹ mọ́ fara wí ẹ̀ tí ò ní kópa nù díje ti CAF o
ti won si nwoju olorun lati ro mo eyin iduro si bere osi ni o agba bolu te ba mo pe fe lo lati kopa ninu dije to ni se pelu tajo CAF ETTC 12 tori pe ajo CAF te nwo yen won san lori die o oluwa to si won o tun ti de bi se de o ba ti de ba o ki gbogbo ile o ma mi titi ni oluwa to si wa gege bi ajo NPFL se je ko di mimo ajo NFF na wa ki won leyin bi pe se ri ogba ogba ni ajo CAF o e mo pe June ni won da tele ni ojo ti en da tele wi pe licensing yo tenubodo sugba bayi won ti so di July 25 iyen next month se wa fe gbo oluwa tosin o di meji ori mewa ni nlo o ti di meji bayi se fe gbo ajo NPFL won ti wa jodi mimo egbe gbese o tori pe kikopa orilede Nigeria ninu awon idije lekun jekun yi o ti me o me gagidi gade bi pe koda idea loku ibasa koba fun din adiku ba awon iko ti iba ma soju wa tori pe bi ko ba ti se daada bi ko ba ti le se daada ninu idije lekun jekun yi o ma nse akoba fun iko ti o wa soju ni saa ti nbo ni won ni fun di eyi e je ka mu lokukundun ka mo ba ka mo di pe apan mi awa dodoru e we pe ja sugbe e mo dodoru fun mi to fe pan mi tin bo leyin bi ajo NPFL se so niyan o ati ajo NFL tori pe aseyori ti yin ni o la ona fun awon mi ti won bo iyen leyin lojo mi oluwa to sin mo gugu ri mo si nka emi gangan mo po ti di marun bayi ehe mi gan ka o ti di mefa bi se se nu okay meje mejo mesa mewa o pe o tun fe ni si o tun fe ni o ti e wa binu tan un o ti e aka mo ko ti e niye mo isa nde lo ni o se o owo mo roke o oku gbogbo gba bo ba binu tan o le fi money gun le bo se se lana nu o ya gbagbagba lati be ye e ja lo sinu iko ti Liverpool olukọ ni won nigba kari yoin club omo ti so o tun ti soro o oni ajo fifa abiamo si leyin na o abiamo ni e si beru olohun e gbogbo n teyan ba nse gbogbo n ta ba nse laye eja mo fi beru olohun sinu n ta ba nse o lawon eyan ni yoin club kilode seyin na ko mo re idije fi eye agbaye ni oni bo ohun oba ko mo lo oju n do ohun aboju ohun abo ohun omo wo abo ohun ti fi bọọlu le ohun o mo nkankan pa bọọlu mo won ni e wa gbe ohun soke ki le ri ki gangan le fe so oni n to ye bere nu se ifigagbaga paraguay atolede germany ana yen se ko ni konu nko onu eyin gangan lodo ara yin e so làwọn oníròyìn wojú ara wọn pé ẹ̀yin ni ẹ rí kọ́nùkọ́ tó wà ń bẹ̀ ẹ̀yin náà lẹ́sọ kọ́nùkọ́ tí ẹ bá rí ń bẹ̀ ọ̀dà yoin club ni ntọ́ bá mú àjọ fifa tó ti fi VAR rọ àwọn tí ẹ gbé kalẹ̀ tó bá fi lè disallow second goal léde germany lánàá eléyìí tí jonathan ta tọkàn wọlé lánàá tí wọ́n wá padà disallow rẹ̀ látàrí pé VAR pé wọ́n ṣàkíyèsí ó ní ntọ́ bá mú disallow goal yìí àná yẹn o kò yẹ kí EPL tí arsenal gbà kò yẹ wọ́n gba EPL lọ́dún tó ní sáà tó kọjá yìí làwọn èèyàn ni bóòlù ló ṣe papọ̀ mọ́ra wọn world cup leléyìí fifa ní ṣàkóso rẹ̀ EPL tẹ́ ń sọ yẹn àjọ tó ń ṣe òkárí EPL FA a ní ń ṣàkóso rẹ̀ ó ní tòun yí òun ó ní ajẹ́ pé òfin bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ti yàtọ̀ síra wọn àwọn òròyìn ni ó ṣe é ṣe òfin ọ̀bára mú ó ṣe é ṣe ó nítorí pé gbogbo ohun tí germany fi gò lánàá òun pàápàá jùlọ second goal yẹn ó ní gbogbo ohun tí gunners gbogbo kọ́nà àwọn tí ẹni yẹn gò kò sí kankan tó yàtọ̀ sí irú tó ṣẹlẹ̀ lánàá yẹn tẹwa ni ẹyin agbábọ́ọ̀lù kan ó wà níwájú àsọlé ẹyin ó ti àsọlé ó ní ṣe bí gbogbo ohun tí arsenal tí wọ́n fi ń mi àwọn kọ́nà kìkì ni tí wọ́n sì fi gba líìgì nìyẹn ó ṣe wá dé àkáṣe àdórí àkáyín tó wá de egun ṣùgbọ́n àwọn oníròyìn nítọ̀ àjọ fifa ti gbọ́ àwọn náà fún yín lèsì láìpẹ́ ṣùgbọ́n yoin club sọ̀rọ̀ o ó ní ó kù díẹ̀ káàtó
ko ye kan le disala ogo yen e gbo se be ni abi be ko go second go to le de Germany kile le so si a nbo lapa be yen o ya gbagbagba lati be je sare roju oja ka lo pa akade bi n ba ile toju oja de lase awon fi gbagbaga ta fe menu ba po ati awon alaye pelu awon nkan kokan to tu farasin ta fe tu jade behind the scene lolokan ojo kan a tu gbera wa de be lose e ja loju oja ka lo pa akade e ku kale.

0: tàbá sọ̀rọ̀ nípa ilé iṣẹ́ tó ṣe é fọkàntán pẹ̀lú dúkìá ẹni. God First Nigeria Limited ni kí ẹ máa bọ̀. Ilé iṣẹ́ tó yege nínú káràkátà dúkìá, ilé àti ilẹ̀. Bẹ́ẹ̀ wọ́n tún ń ta mọ́tò, ra mọ́tò, fọ mọ́tò lóríṣiríṣi. Wọ́n a tún máa ta èròjà ìkọ́lé bíi POP materials, building blocks àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n kúrò nínú gàǹtí Ọyọ́ tí ń kówó ẹ ní Japa. Ilé iṣẹ́ wọn wà ní Olóje, Abaoko, lójú òpópónà Ológun Ẹrú, Ido, Ìbàdàn, nípínlẹ̀ Ọyọ́. Ẹ lè kàn sí wọn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09036851099. Lẹ́ẹ̀kan sí 09036851099 tàbí 09047956345. Lẹ́ẹ̀kan sí 09047956345. À ń gbèrò Ọlọ́run ní ọ̀ọ̀ọ̀.
1: Oya ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ́n ó tún ti zẹ̀ẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní back to back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Wọ́kásídé Cashport yẹn gan lọ fàáfà. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ ẹ̀. Kàṣẹ ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport nínú oṣù kẹfà yìí. Owó tó lé ní 1,250,000 naira 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí /FM *347*1004#. Lórí Lágelú FM tẹ *347*1004#2# tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú Mid-Year Cashport nínú oṣù kẹfà yìí àsìkò oríire mi dé. So ti cashier.

0: irin ebora ati alujonu. Eka abo sinu iwe itan aroso o boju ode ninu igbo irunmole mole o boju ode ninu igbo irunmole
1: ero ebora nba mi o
2: jama ba won san o ma se wa iba jama o
3: Odi tore bara lori ye o lo mu agbara kun agbara ni gbogbo eyin ololufe abiodun adewole Mr. Double A e ma jo e ma yo o de pada oju arun sudede yo roju ayo ojo idunu ati alaafia Oya o e wa fi kegbejo lori eto ijoba ibile lojo jo eti laago marun irole 5 PM Friday ati gbangba la shaata laago mokanla owuro ni gbogbo ojo abameta Saturday 11 AM Saturday pelu abiodun adewole Mr. Double A owo baba for west time bi e mo wo e mo pe ko le do rara o ma fona soju kekeke Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹrandẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàtà. Ẹ̀yin kọ́ yìí, ẹ mọ̀ ní ìsìn.
4: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúwàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé MFR.

bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Nitrin Chadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Nitrin Chadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o, ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa.

0: Flash 105.5 FM, your integrity station.
1: Lóòótọ́, owó orí ọjà ti gbéra sókè káàkiri, àmọ́ ṣá o, nílé ìtajà Foodco, ẹ̀dínwó lórí gbogbo ọjà ti ṣẹlẹ̀. Jumjumjum promo látọjọ́ Jímọ̀, ọjọ́ 24 oṣù kẹfà, sí Sunday ọjọ́ 5 oṣù keje. Búrẹ́dì Sunfresh pẹ̀lú mílò 20 grams, ẹ̀yọ 5 ní báyìí, ó ti di 1,069 naira, ó ti kúrò ní 2,150 naira, tí wọ́n ń tà tẹ́lẹ̀. Golden Penny Spaghetti 500 grams pẹ̀lú ẹyin páàkì mẹ́fà, ní báyìí, ó ti di 2,379 naira. Ẹ̀dínwó ìdá mẹ́wàá lórí àwọn ọjà bíi refrigerator, washing machine, tó ti gas cooker, gbogbo èèyàn tó ń fẹ́ oúnjẹ aládùn, chicken àti rẹsì 2,500 naira, double sausage shawama pẹ̀lú pepsi 3,600 naira, àbí chicken and chips pẹ̀lú pepsi 5,000 naira péré, àjẹmánu náírà 61 naira ló wà lórí Lipton Ice Tea 40 cl pack of 12 pẹ̀lú 4,199 naira péré, pepsi, mirinda àti 7-Up 60 cl pack of 12 pẹ̀lú 4,079 naira, yàtọ̀ sí 4,548 naira tó wà tẹ́lẹ̀. Kàn sí ẹ̀ka ilé ìtajà Foodco látàsìkò ìlọ títí ọjọ́ 5 oṣù keje. Ilé ìtajà Foodco, ẹ̀dínwó jùlọ lórí gbogbo ọjà ló wà níbẹ̀.
2: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó 2,500 naira. Fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit, yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, tàbí LEND, NCE, HND, A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
3: Àríná jìnà sílé mi, àìlówólọ́wọ́ jìnà sílé mi.
4: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọ́ba ọgbọ́n.
5: Akábala tó jẹ́ kí n máa bòrí gbàgbà ẹ̀.
4: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú, bẹ́ẹ̀ ló fi ẹyọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport, ilé tó gbóná títí di Iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún Mid-Year Cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 naira wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kan tún. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mid-Year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
6: Òun ni Monday mi wá bá.
7: Kó àtọ̀kọ́ ọmọ ìyá mi mo sá lọlé.
8: Níbi tágbò méjì bá ti ń fi owó luwó gbọ̀ngbọ̀ngbọ̀n, kò sẹ́rọ́jú láyà ń pe sí ọdẹ. Gbéná wojú ẹ̀. Ètò jáwọ́ sí pẹ̀lú Adéronkè.

0: iwin ẹbọra àti àjọ̀nú. Ẹ káàbọ̀ sínú ìwé ìtàn àròsọ ògbójú ọdẹ nínú igbó ìrúnmọlẹ̀.
1: Ògbójú ọdẹ nínú igbó ìrúnmọlẹ̀.
2: Ẹ̀rọ ẹbọra ń bà mí o.
3: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFR.

bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Mitrechadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkórí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjẹ́ ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹ́rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa j

0: àwòdì tó lè bára lórí yẹn.
1: Ó lọ mú agbára kún agbára ni.
0: Gbogbo ẹ̀yin olólùfẹ́ Abiodun Adewole Mr. Double A. Ẹ máa jó, ẹ máa yọ̀, ó ń dé padà.
2: Kájọṣe, tí wọ́n ta gba kájọṣe
0: o. Ojú ọ̀rọ̀ súdẹ̀dẹ̀ yóò rọ̀jò ayọ̀. Òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o, ẹ wá fi kẹgbẹjọ lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́ jọ Ẹtì láago 5 ìrọ̀lẹ́ 5 PM Friday. Àti gbangba làṣáàtà láago 11 òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé 11 AM Saturday. Pẹ̀lú Abiodun Adewole Mr. Double A, owó bàbá fọwọ́ sí táàmù bí ẹ mú owó, ẹ mọ̀ pé kò lè dọ̀ rárá. Ó máa fọná sójú kẹ̀kẹ́kẹ́. Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ara ń dẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàtà. Ẹ̀yin kọ́ yìí, ẹ mọ̀ ní ìsìn.
3: We educate, that's why we are respected. We inform, that's why we are loved. More music, we are the best. The Integrity Station. Splash. Splash.
4: 105.5.
5: Splash FM 105.5.

0: bẹ́ẹ̀ni bá a ṣe ń ṣe ń bí báyìí là ṣe nílò tiwa
1: ìwọ bò mí ni
0: bàbá wulẹ̀ azu àgẹ filasa pọ̀dọ̀ mi ń bí.
1: Oh yes, ibo mo ti ẹ̀dùn wá fẹ́ gẹ̀ẹ́ sí.
0: Filalari.
1: Owó ń tẹ̀lé.
0: Filalari o.
1: Yẹn ni o fẹ́ gbọ́ owó ń tẹ̀lé. Owó ń tẹ̀lé.
0: Ẹ dákun torí ọlọ́run.
1: Mo ti rínu.
0: Ẹ dákun.
1: O lè sọ mí lẹ́nu.
0: Ẹ̀yin aráalé. Mo fẹ́ ilé ẹjọ́ ti ń lọ lónìí báyìí. Pé ẹ dákun torí ọlọ́run. Lè azu yìí o. Ẹ máa ń gbé orí igbá.
1: Ilé ẹjọ́ wo ló fẹ́ dájọ́
0: òun. Kọ̀tọ́jú mi number one.
1: Ilé ẹjọ́ wo ló fẹ́ dá tá a lè sọ fún pé kó gbẹnu ẹ̀ sẹ́gbẹ́ kan.
0: Olúwa mi. Ẹ má wo àwọ̀ mi o.
1: Bílé san bí o san ẹ wọ ọmọ wò.
0: Olúwa mi ẹ má wo àwọ̀ mi.
1: Bílé san bí o san ẹ wọ ọmọ wò.
0: Aláyé ti fẹ́ wí àjẹrí fún olúwa mi.
1: Bílé san bí o san ẹ wojú ọmọ wò. Dẹ̀sí bílé san bí o san wọ ọmọ. Tòkè tilẹ̀ ládòkè tẹ
0: ẹwọ
1: gbàdúrà mi o.
0: Ó ń gbà mí lójú mi.
1: Níbo.
0: Dẹ́sí dákẹ́ bí alábòsí.
1: Níbo.
0: Ó dà lẹ́bi.
1: Gbọ́ gbogbo bùkátà.
0: Ẹlẹ́ni tí mo fẹ́ mú lọ wájú ní ẹjọ́.
1: Alájẹsẹ́ ni ẹ da fún ọ.
0: Olóńgbò.
1: Wo bí gbà fún ọ tẹ́lẹ̀ mo gbà fún ọ lọ́sẹ̀ gbà síbẹ̀ tó mọ kù rẹ.
0: Ẹ kú iṣẹ́. Èèlò
1: wọn àmọ́ mo jẹ́ lánàá kankan.
0: Ẹyin
1: náà tiẹ̀ dúpẹ́ tànà.
0: Bẹ́ẹ̀ bá ti ṣe lónìí
1: tẹ́ẹ̀ bá ti dúpẹ́ tànà yóò jẹ́ kóríyá.
0: Ìrọ̀ á dúpẹ́ tọ́lá ni o.
1: Bẹ́ẹ̀
0: bá ti ẹ lè ṣe tànà tẹ́ ẹ ṣe tò ní. A ti mọ̀ pé ìrètí ń bẹ pé ẹ ṣe tọ́lá. A sì máa dúpẹ́ pé ẹ ṣe olúwa mi.
1: Follow up ni.
0: Àrètí ẹ.
1: Follow up ni.
0: Fìlàlá rí o. Owó ń bọ̀.
1: Yóò wà á fọkàn balẹ̀.
0: Ọlọ́run ẹ jẹ́ pé ẹ̀yin náà lápá àbí tẹ́ ẹ wà yẹn ṣe ẹ gbọ́n táwọn ọkùnrin sọ báyìí. A máa manage ara
1: wa. Ẹ máa manage wa.
0: Ẹnìkan ò lè sá lọ fẹ́nìkan.
1: Ọlọ́run.
0: Ọlọ́mọ méjì, ọlọ́mọ mẹ́ta, ọlọ́mọ mẹ́rin, ọlọ́mọ márùn. Ẹnìkan kò lè sá lọ fẹ́nìkan kan.
1: Wàláì.
0: Ọlọ́mọ kan àìkò síbi àjọ ń lọ. Àjọ bẹ̀rẹ̀ kínní ni. Àjọ bàdé bí ọ lápẹrẹ ni.
1: Àmì.
0: A jèrè àwọn ọmọ yìí. Àmì o. Láṣẹ Elédùà.
1: Àmì o.
0: Ẹ dákun ẹjọ́ a tó ń lo àsìkò yìí láti ran wọn létí ni gbogbo ìgbìmọ̀ aláṣẹ tó ní ṣe pẹ̀lú ètò ààbò wa ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn ọmọ wa ẹ bá wa wá wọn rí. Àwọn olùkọ́ wọn ẹ bá wa wọ́n wọn rí. A lè sùn a lè wo. Oúnjẹ ọ̀wọ́ inú ara àwa àyá lọ́mọ mọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Àwọn bàbá lọ́mọ gan ọkàn wọn ọba lẹ̀ kọ́lọ̀hún ọba kó mọ̀ jẹ́ káàrí là lórí mọ́.
1: Àmì o.
0: Ìkànnì ọmọlúwà bí òní àwa ń pè bí ó yá ẹ̀jẹ̀ àpàdé ní àti ayélujára. Ojúpọ̀ Facebook ẹ lọ ṣe àwárí ẹ̀ ní ìtọ̀nà /FM105.5 Ìbàdàn. Ẹ like, ẹ love, ẹ share, comment yín ẹ̀tọ́ yín ni. Ẹ jẹ́ kí yẹn kí o máa gbéra. Àwọn ìròyìn ti kọ́ a gbọ̀n sétí yín. Àmú wá ọkọ ẹlẹ́dì dàmú àdúgbò. Àmú akẹ́ ẹlẹ́ máa ṣe jàǹbá kí ayé. Bí a bá gba yín ní etí ọ̀tún. Ẹ kọ́ tòsí síbẹ̀ o. Bẹ́ẹ̀ bá rí i pé ọwọ́ ìgbà tí ilé mọ kù bí òjò.
1: Pẹ̀lú fọmúlà lọ́jẹ̀. Kó sọ ẹyìn rẹ o.
0: Ẹ sá padà sí àkàtà ọkọ àbí ìyàwó yín. Tọ́lá ni Aládélájà lorúkọ tèmi. Yé ìròyìn ní àwòkọ́ṣe rẹ̀ ọmọ tọ́nsọ̀ tó ń gbura yé. Àpẹẹrẹ eré ọmọlúàbí one orí yín ó wà ń bẹ̀.
1: Akínyìn o, ẹ̀yin olólùfẹ́ wa pátápátá níbi gbogbo tí agbára àkànní ọmọlúàbí ti ń dé láti gbọ́ wa lọ́sàn-án òní. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa láti máa wò wá láwọn ojú òpó tó jẹ́ ti ìbánidọ́rẹ̀ẹ́. Splash 105.5 Ìbàdàn. Iná ilẹ̀ ti ń wò wá lójú òpó Facebook ẹ ṣe gan púpọ̀. Kúnlẹ̀ ọmọ anífowó ṣe náà lórúkọ tèmi ojúlówó àní ìka ìpèsẹ́ntà yín náà ni àwọn àkòrí láàfin bẹ̀rẹ̀ láti inú àwọn àwé ìròyìn mọ́lẹ́jì mi kò sí ní bí sèyàn management náà lọ gbáyé wàláì management a jọ manage ara wa ni téyìn ìtàn èkó ju bẹ́ẹ̀ lọ ìyànjọ manage ló lè yóò ṣe ìyàwó ni ìyàwó ni ọmọ ìjẹ lọ́dọ̀
0: ẹ dákun ẹ mọ bínú
1: ẹyin
0: tẹ ẹrọ ń jẹ láàárọ ẹ máa rí oúnjẹ lọsànán sóye yín báyìí ó ti pàṣẹ lẹ́àṣù ló kọ lẹ́àṣù
1: pé
0: ṣe mọ̀ pọ́ ni lọ́jọ́ bí ìyàwó kejì a mọ̀ tora wa ń bì ní ẹyin mìíràn mọ̀ fi hàn jọ nọmba kí ló bímbì wa.
1: Sọ̀rọ̀ bímbì tiẹ̀ o bùkátà tó wà lọ́dọ̀ títí ẹ̀
0: bímbì
1: kò ṣe kó tán
0: o ṣe a mọ̀ bí bímbì ní mẹ́ka
1: yẹn lọ pè lẹ́jà àbùbùtán.
0: Àbùbùtán ni a mọ̀ gbọ́ bùkátà bímbì ọmọ dáadáa sọ́sán bí owó
1: ọmọ sọ́sán bí owó lọ́wọ́
0: onílọ́jọ́ bí ti mọ́tàlá. Bẹ́ẹ̀ni ẹ̀yin tẹ̀ ti ròyìn jẹ láàárọ̀ ẹ wo ẹ mọ̀ da ìlà rú o ẹ tò sórí ìlà ń bẹ̀.
1: Ó ṣe pàtàkì.
0: A kò ń jẹ tọ̀sán yẹn a kò fún yín. Ẹ sì gbádùn ẹ gidi gan ni. Ẹlẹ́rìn dòdò. Àgbà wo ni èèyàn gbọ́dọ̀ sún mọ́yàn kí bùkátà ọmọ kan. Òun yóò mọ fi ẹlẹ́rìn dòdò.
1: Ní ọmọ sáfù lẹ́gbàá rẹ̀.
0: Bí ó ṣe máa wà àní ti ọ̀sán inú. Ọ̀yá ẹ jẹ́ ká lọ sínú gbàǹkangbè kan wọn ni ẹ jẹ́ mọ̀ pé ìjàm̀bá tún ṣẹlẹ̀ lójú pópó. Àwọn èèyàn márùn-ún ṣe bẹ́ẹ̀ wọ́n dágbére fáyé. eyan mejo won fi ara pa ibo ni sele ohun ti sele ipinle Niger ni on pe be o o soju mi ko ro nko nigba ti sele ohun to sele ki lohun na wa wi iwe royin se akosile re gba nko binu for ti osan oni
1: okay eje ki emi o mu yin lo si pele katina nibi ti sele gba nko gbi kan ti sele nbe o e pe ki lo sele ni obi bi mo fun ni o ni o ma poko o kọlọ mọ fun wa ni obin gbẹmi gbẹmi won ni iyawo le kan lo ma fi gina po ko re o sa fi dan dede gogongo oko re o e dan wo bayi oru ti ire dara ina bo ni se ba le pada ja lo abi o lo
0: abodun
1: olohun ko sa sanu fun wa sadiya lawal oni oruko arabirin na e ni odun meta le ni ogun ni to gbianju lati gba emi oko re pelu bo ti fe dunbu re ngba to sun
0: kilode
1: se nu bi ni abi kilo sele gan asa ndupe lodo olohun olohun ko ma so wa o
0: amen
1: ko ma fi a fun ota mu
0: amen asedun
1: inu je gan inu je gan
0: ko soko ti na be
1: inu jin inu jin
0: imuna nika
1: ki si gborun asebi
0: olohun ko saanu fun wa nbe
1: obin
0: okunrin
1: obin
0: okunrin okunrin
1: ogba suru
0: abi suru awon na lo dale dale o
1: awon o
0: awo bi eja ma se suru ni o
1: so tun gbo
0: o dale dale ni be ma ti dale bayi awo obirin
1: oje
0: ki opolo wa ko mo se kini ko mo se
1: oye mo tin gbo
0: be yan gbido wa ati pa yan bayi yo pe ni
1: yo pe ya
0: agbe won ni oluwa mi ara lota mi
1: abolongo
0: aroto fe fun
1: abi ago disi ni
0: oparinu
1: iseju melu
0: oparinu
1: oko fe ni o wode be
0: ajaja kolo re ba oluwa mi oluwa mi
1: do
0: ti o gbo pa ti o gbo gbo
1: ti o gbo we ti you carry o da mo
0: gberes na ma fun won si
1: yo man jan pe ni mo nbo
0: e fun la so kolo be gberes nu yo ku dojo ojo alenu kọlọ ko mo bi
1: la ifan
0: e ja mo na suru sikini yi o da je ka lo sakata ile se olopa won ni wo se kun ofin o se be o ma ti afurasi kan eso si afikan na ni wipe o gbe mi eyan o ni pinle delta ah ojise olorun ile na tun se be tomo tun pa o pojise olorun oba iwe royin daily post lo je ka ri yan gbo ba o wa ni sele ohun tun se lo gba nkan gbi ni e gbo lo san oni
1: èèyàn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀mí ti bọ́ lẹ́nu wọn báyìí nígbà tí àwọn èèyàn mẹ́jọ míì tí wọ́n mọ̀ farapa nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ti Niger gẹ́gẹ́ bá ti rí àkórí yìí ìṣẹ̀lẹ̀ tó ní agbára ni bẹ́ẹ̀ sì ni èèyàn méjì náà ni ẹ̀mí tó ti bọ́ lẹ́nu wọn nígbà tí ọkọ̀ àjàgbé kan tó rọlu ọkọ̀ kan ní ìpínlẹ̀ Ogun èmi èèyàn méjì ọba ìṣẹ̀lẹ̀ yìí ọba lọ lórí ìṣẹ̀lẹ̀ gbàǹkangbè alágbára àtọ́ṣẹlẹ̀ lóní tuntun àyánrán ní ìpínlẹ̀ Ogun bẹ̀hùn kọlọ́hún kọ́ ṣọ́wa kó sì máa ṣàánú o káàbò rẹ̀ kó kẹ̀ máa dájú lórí wa.
0: àmì àṣẹ ẹdùmàrè ó dá ẹ jẹ ká gbéra tọ́ka tí wò ó wà ọ̀tọ̀ ni pé gbàǹkangbè mìíràn ṣẹlẹ̀ wọ́n ní ẹjẹ́ mọ̀ pé ọwọ́ ṣẹ̀kún òfin ó tẹ géńdé kan lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wípé ọmọ ọlọ́mọ aróbótó ọgbẹ̀mí lẹ́nu ọmọ náà àwọn èèyàn mẹ́tàléní ogún mìíràn ó tún ṣe bẹ́ẹ̀ ó tún gbẹ̀mí lẹ́nu wọn jẹ́ kí ni tó ṣẹlẹ̀ wọ́n ní èèjẹ́ ẹgbẹ́ òkùnkùn ló gbòde bẹ́ẹ̀ ni ìjà òṣèlú wá lẹ̀ mọ́ ẹ̀yùn ní ìpínlẹ̀ ọ̀ṣun abala ìkejì ọ̀hún ẹ̀jẹ̀ lọ sí ìpínlẹ̀ ti kánò wọn ní ilé ẹjọ́ náà ló ti ṣàlàyé pé ẹ dákun sísí nọ́ọ̀sì yàtọ̀ sí nọ́ọ̀sì pírí
1: agbábẹ́rẹ́
0: ọyá ẹ mọ sango ọ̀pàkọ wọn lọ kọ́ọ̀dì wọ̀ lápá àbò ibùdó ọ̀tọ̀ ni ọ̀nà ni ẹ̀sùn wo ni wọ́n fi kàn án wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé ọmọ tuntun jòjò ló nọ́ọ̀sì mọ̀ síbẹ̀ ọmọ júwe ọ̀run fọmọ ọlọ́mọ
1: ìṣẹ̀dá o
0: báwo ló ṣe jẹ́ àìgbọ́dọ̀ má gbọ́ ni o gbàǹkangbè rèé fún ti ọ̀sán òní.
1: iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Rivers ni ọwọ́ wọn tẹ afurasí adigunjalè kan lẹ́yìn ọ̀rẹ́yìn ẹ pé kí ni wọ́n rí gbà lọ́wọ́ wọn àwọn nǹkan tí ó jẹ́ gbàǹkangbè alágbára bíi bájínátù àtàwọn nǹkan míì ní abá ní àkàtà ikọ̀ adigunjalè yìí. àmọ́ awakọ̀ kan ni ọ̀rọ̀ ti di gbàǹkangbè lórí ẹ̀ lásìkò tí àwọn òṣìṣẹ́ àjọ lasma tí wọ́n ń ṣiṣẹ́ wọn láti fi gbé òfin ró dáadáa fẹ́ni ọba tasẹ̀ àgẹ̀rẹ̀ àbọ́ tàpá sí òfin lilo bibo wiwa oko loju popo ni ipinle ti eko won ni no bi oba bere si ni ba on fa gba gba gba leyin ore yin abi ruru afi tu oba gbagbe intan wi si ara osisi ajo lasma
0: olorun
1: ah won ni eni eye se ru eleyi ko lo be
0: ko bodo
1: yo pada si alaye
0: o se wa
1: ni agbegbe ilepo be eyan ba nlo si abule egba be eyan ba nlo si agbegbe abule egba gangan loju ona iko silu abe okuta ti se masose ina ni isele na lo ti pada waye gege bi ati se lanfani lati ri isele alagbara ni o kolorun ko sa ma so wa ko si ma la wa lowo iru awon eyan bayi ka ma si sese
0: o ami o ami eledua o o ye ma lo si atayojara ni agbaye ojopo Facebook ero mo internet splash fm 105.5 Ibadan Johnson Dunobo won ti wa ni apa abita wa yi Matthew Ajibade awon na wa nbi Matthew Akinade Adupe Oladoye Jeanette awon na wa nbi Adupe lowo kaluku yin o awon yan wa nbi Akinsola Akinkomi bi Oluwa ti fe Wahid Ayuade Adupe Sharifat Funke Aziz Adupe ni owo yin o Emafoje Peter Isola Correct Ajibola Adupe ni owo eni kokan yin Abraham Adetunji Abdul Khalid Adupe lo yin oye mo ba wa pin mama wa titi dina Adupe lowo yin o fun layo akinwe komi Adupe ni owo yin Olarinwaju Jelly Lat Olajumoke aran ni yaya Adupe ni owo eni kokan yin oya e ma ba wa pin mewa mewa eni kokan won yoda je ka tun wo wa to ri pe isele gba nkan gbe miran tun re won ni awon ko agbebon won se be won de mi awon eyan meji legbodo be ni aboyun mosu momojo won ni aji gbe o atawon eyan marun mi eyan ni ipinle ti Bauchi sugba ko ju omi to se be to yi danu sekun omi ni ipinle Rivers won ni eje mo wi pe awon eyan meji ohun omo iya kan na ni won o won si se be won dagbere funle aye eni o wa koju omi won ni owo osekun ofin o ti gba mu nibo wa ni oro se ton lati de duro bayi gba nkan gbe ni o egbo losan ni o
1: ile se olopa ni ipinle ti osun lo ti se afin awon iko afurasi bi 24 kan ti won je janduku oloselu ati awon ti won je omo elegbe okunkun lọwọ imẹrin le ni ogun ninu won na ni won ti pada se afihan won bayi ama awon osise omo ologun oju omi navy ni ipinle ti eko na ni won ti pada ndola awon eyan nibi isele ile to dawo ni ipinle ti eko won jo wara won lati tunbo sise ilu si lapa beyen pelu awon eyan to ha si abele lagbegbe alakija area nipinle ti eko ni kolorun ko la wa o lori irufi awon isele be
0: ami ase isele o da gba nkan gbe yi e je ka file lori ko to di pe a se be ma lo seka ikede ati epolowo ja ti ikan ni omo lo abi won ni e je mo pe gba nkan gbe mi re owo sikun ile ise olopa o ti agbalagba kan gende okun ni eni 50 odun at 50 won ni eso ti a fi kan na ni wipe o se kotona pelu omo olomo sugbọn abala ka bọ silẹ laye nko won ni ile ise olopa le yi o won do la awon eyan merin kuro lakata eko ajinigbe kodi awon omo kekeke won ni tun do la awon na kuro lakata eko ajinigbe o iyen ni ipinle ti yobe ile ise olopa ipinle oyo na awon na ko ipa ribiribi pupo ju won ni eje mo pe awon akeko kan to wa si sago eko ajinigbe won ti gba won bayi o layo ati alafia ni wa yoda eje ka panu sake ka lo se ka ikede ati polo oje kan ni omo luabi agba wo wa nbi baba alaye wa ni to nje kini gbo jije gbo ejo jije ni ajosepo ti o ba ti wa lowo nu a fe gbara wa ni o ya pin owo fun wa ogbo gba ni o
2: eku le o ebi n pa ka si nkan si mi la
3: e kaabo iya mi ki le wa je bayi o
2: iwa na mo fe ounje to yeruku lala to si ta lenu mo fe ko lo tirin ko ma si se meyenmeyen mo fe ko sokutu o ko gba yagiyagi mo si fe ni kiakia se le se sa
3: bẹẹni iya mi Golden Penny Noodles lo le se.
4: Golden Penny Noodles bi o se fe lo se ri. Je gbadun ojulowo adun Golden Penny Noodles.
2: mo se won oko mi bi mo se fe golden penny noodles ni gan lo se seyi
3: iya to yayi to si mo tojo omo ni
4: golden penny noodles o ti wa ni awon ile itaja ni to si re bayi
5: gora to ku omo ya ni sa lo le
6: bi tagbo meji ba tin fi wo luwo gbagban gan ko se ro du laya n pe se ode be no wo du e Eto jawo si pelu Aderonke Adesola olori sports tu ti dadangba o ta ko fadanu fadanu pelu ba se safikun abala ta ti jo ma fa jamara wa lowo bena woju e bebe tawon luyenena o ti jo ma lucky ti pe lori koko oro to ba gode lagbo ere daraya eyan ara le na lanfani lati pe wole ka jo gbena woju ara wa e ma darapo meto jawo si pelu olori sports lati

0: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
0: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
2: Offer valid while stocks last.
0: Me and Maggi, so good together.
3: Àìrèjìnà làìràbù kí ọ̀kẹ́rẹ́ mẹ́wàá ṣẹlẹ̀ nínú ayé.
4: Bẹ́ẹ̀ni ohun tó bá ti yá kan kò gbọ́dọ̀ gbìdánwò àti lọ jalóore tábìlì ìkànnì ọmọlúàbí. Ẹyin ti wà ní àtayélujára, óyá ẹ máa like bẹ́ẹ̀ nìkẹ́ lọ́ọ̀vẹ̀ ẹ bá ní ṣe ẹpin mẹ́wàá mẹ́wàá ẹnì kọ̀ọ̀kan ni. Ẹyin tẹ̀ ń gbọ́ wa lórí ẹ̀rọ ìléwọ́ yín lórí rédíò yín. A gbé òṣùbà káre fún yín. Ẹ̀yin náà darapọ̀ mọ́ wa ní àti ayélujára kẹ́ẹ̀jẹ́ ìgbẹ́ládùn ròyìn ọ̀hún tàwòrán. Wọ́n yóò dá ẹjẹ́ ká lọ sí ìpínlẹ̀ ti Kánò torí pé ilé ẹjọ́ ti magistrate èyí tó kalẹ̀ sí ìpínlẹ̀ ọ̀hún ló ti fi òtẹ́lẹ̀ fún olùtọ́jú ẹnì kan. Èyí ti ń pè ní Jamai Ahmed. Wọ́n ní adájọ́ fi òtẹ́lẹ̀ fún kí wọ́n máa gbé lọ sí ibùdó ìtọ́nisọ́nà lórí ẹ̀sùn kan tó gbé wá síwájú ilé ẹjọ́ wípé ọmọ tuntun jòjòló èyí tó ṣe bẹ́ẹ̀ tó bí ẹjẹ́ mọ̀ wípé òun àtìyẹ́ wọ́n lẹ̀ dé àpò pọ̀ wọ́n sì dá ẹ̀mí ọmọ ọ̀hún légbodò. Nígbà tí adájọ́ ìgbẹ́jọ́ rẹ̀ Alalatu Mugaji Kanhovi ó tẹ̀síwájú lásìkò tó ń gbé ìdájọ́ ọ̀hún kalẹ̀ wípé ọwọ́ ṣèkún òfin ti tu ọba yìí lẹ́yìn tó sì jẹ́ wípé ẹ̀sùn àkọ́kọ́ èyí tó mú wá síwájú ilé ẹjọ́ òun náà ni pé ìwọ ká lára rẹ ó lẹ̀ dé àpò pọ̀ pẹ̀lú ìyá rẹ ọmọ tó lè ṣetán èmi ẹ̀ṣetán ń ẹ̀ṣetán láti bímọ ń ẹ̀ṣetán láti lọ ilé ọkọ ọwọ́ mú ọmọ náà oyún dé ó jẹ́ sí ọmọ mi ilẹ̀ azù ń pariwo
5: mọ́ lóyún
4: ọmọ ìyá mi lẹ́nu kẹ̀. Wọ́n ní kẹ́tẹ́ tẹ́lẹ́dùá di ẹrù síbẹ̀ pé o kú iṣẹ́ o èrè rèé gbogbo iṣẹ́ rẹ mọ̀ sùn mọ́ jí èrè ẹ̀ rèé. Wọ́n ní ẹjẹ́ mọ̀ yẹn pé inú bí ìyá lọmọ náà ẹ̀yin Jamai Ahmed ó sì ṣe bẹ́ẹ̀ àtòun àtìyẹ́ ẹ̀. Wọ́n ní wọ́n bá pàdé àpò pọ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n pa ọmọ náà ní fọ̀nàfọ̀nṣu. Nígbà tí ó ṣiṣẹ́ létò àbọ̀ ọlọ́pàá tó mójú olùjẹ́jọ́ bá ilé ẹjọ́ òun bá tàbọ̀nbọ̀ níwájú adájọ́ ni pé olúwa mi gba nǹkan gbì wáyé o. Ó ní ẹjẹ́ mọ̀ yìí pé Jamai tẹ̀ ń wò yìí hùn bí ọmọ ṣe mú báyìí tó gbé tọmọ bọ́lẹ̀ báyìí òun àtìyá rẹ̀ ní gbígbóná fẹlifẹli bẹ́ẹ̀ wọ́n sì ṣe bẹ́ẹ̀ wọ́n fọmọ òun lọ́rùn ọmọ dágbére fún ilé ayé o wípé ó di ìgbà ó ṣe. Ó ní ẹ̀wá gbọ́ olúwa mi irú ènìyàn báyìí kò gbọ́dọ̀ wúrúwà burúkú bí èyí kó tún padà sí àwùjọ wa o. Wọ́n ní adájọ́ fòtẹ́lẹ̀ fún yín pé kọ́ dàgbà ókè o kó máa lọ sí ibùdó ìtọ́nisọ́nà dìgbà tátún gbé ẹjọ́ rẹ̀ tí ó fi mọ́ ọ wáyé ẹ̀rí báyìí bí kọ́lọ́run ọba kó ṣàánú fún wa. Irú abiyami ìwú rèé
5: alágbára
4: ẹ bá ti mọ̀ pé ẹ tí ì ṣetán ẹ mọ̀ ṣe ti bí náà tẹ́ ẹ bá ti rí pé ẹ ṣetán ẹ wá ṣe ti bí kọ́lọ́run ọba kí ó ṣàánú fún wa. Ìwé ìròyìn Daily Post ló jẹ́ arígbọ́ gbàǹkan gbèrè fún ti ọ̀sán òní.
5: Ok, ẹ jẹ́ kí èmi ó yàbàrá sí àkàtà agbọ̀n ti Punch lójú òpó Punch Metro. Ìròyìn tó sì jáde lápá bí ìpínlẹ̀ Katsina ló ti wáyé gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà. Bí wọ́n ti sọ yanyanyanya báyìí wípé ọwọ́ àwọn ti tẹ afurasí arábìnrin kan ìyàwó léni o ẹni ọdún 23 tórúkọ rẹ̀ ń jẹ́ Sadiya Lawal fún ẹ̀sùn ìgbìdánwò láti gba ẹ̀mí lẹ́nu ọkọ ẹ̀ lásìkò ìgbà tí onítọ̀hún tó sùn lọ́wọ́ ló fẹ́ dùnbù rẹ̀ tó sì fẹ́ ràn lọ sọ́run àrèmábọ̀. Kódà ìpínlẹ̀ Katsina gangan nìṣẹ̀lẹ̀ ń ti wáyé. Ẹni tí ṣe alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ń bẹ̀ DSP Abubakar Sadiq tó ṣípayé ọ̀rọ̀ yìí nínú àwọn àtẹ̀jáde tí òun náà fi sóde. Níbẹ̀ ló ti tẹnu bọ̀rọ̀ tó sì ń ṣe àlàyé o wípé afurasí arábìnrin yìí iná ni ọwọ́ ti tẹ o láwọn àsìkò ìgbà tó ń gbìdánwò láti dùnbù ọkọ rẹ̀ nígbà tó ń tọ̀hún sùn lọ́wọ́. Wọ́n ní ẹni tí ìṣẹ̀lẹ̀ yìí gan ṣẹ̀ sí lọ́dọ̀ ọkọ ìyàwó Jamilu Ibrahim ló mú ẹ̀sùn wá o sí àkàtà iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn Central Market Police Division lọ́wọ́ aago 9:00 òwúrọ̀ lọ́jọ́ ajé Monday wi pe iyawo ohun o o fe gbe mi ohun ni o o fe gbe mi ohun ewo ohun ewo run ohun igba won o si ri bayi tipan tipan ni won ni koda oju bi gogongo bi ti o de obe to mo maun o buai lapa be ni ni ojo yi kan na ile se olopa salaye o wi pe oju bi ti arakunrin na ti ni ogbe gan jin ni dede bi orun re ti an si gbe digba digba nbe lo si ile ewosan koda won ni itin gba itoju lowo bayi be atin soro yi lasiko ti awon osise leto abo ti an lo sibi ti isele na to ti waye ti an si mu afurasi arabirin yi koda obe to fi sise labi na ai won ri nbe won si mu obe na gege bi exhibit to fe fi dumbo oko re lai si mesoro afurasi na ni si ti nbe ni akata ile ise olopa bayi won ni ogba ti iwadi to ba ti pari ni ori re ti an si ti pari gbogbo iwadi tan yanyan won pada gbe arabirin lo si waju ile ejo ni bi ti o ti funra lara re ma se alaye lasiko na ama o won wa se alaye o wi pe o ro ga gba fun ile ise olopa nbe ro awon elugbe ati ara lagbegbe un wi pe eja yago fun ti o ba ma da wahala le gbogbo n to ba nda go bi le o si ro awon idile lolokan ojo kan wi pe be ba ni gbolohun aso e gbianju e yanju e dipo ti o fi ma di an yobe sire ni an dure ni lorun e yanju e ni to bi nu bi abi ke si lo ilana ofin lati yanju re bo ba ti to ati bo ti se ye o san ju wi pe ki oro wa pada ma di banko gbe bo ba si ti sele be yo di kika o yo di kika o
4: kolon
5: ko sha wa o ko si ma sanu fun wa o
4: ami asedu mare ami awo bi ni ma je asinu bi e je ka ma ni suru ni e be ni ta ba ni bi ejo segun to ka bere si ni dano si asun le mo
5: olon
4: e je ka ni suru o nko ti won ba se ejo ta ba mo ko ye ka gbe gbese e je ka lo neba mo pelu ofin orilede Nigeria
5: mo ti ri ni yen
4: o da je ka lo sipile ti delta o tori pe ile ise olopa nbe o na ni je ka ri gbo niba mo pelu atejade teni ti se commissioner fun ise olopa yemi oyeniyi e to na fele fele so de tabile awon oniroyin o leyin to sipa ye wi pe awo asekun ofin o ti te afurasi kan eni to de mi bishop chine edu okonko legbodo negba ti agbenso fun ise olopa ti o soro SP Bright Edave o pede royin jo o be lo salaye fun won ni ekun rere ye je mo yi pe isele ta nso nipa re ye o ni gba nko gbi ni nitori wi pe awa ko gan eni ti an gba pe ko mo wa bishop chine edu okonko oni ojo kejila osu karun odun ta wa nibe o agbegbe joba ibile kan ti an pe ni osimili oni nbe gan ni awa ko ohun ti gbe oni sugbon gba ti o di ojo iketala osu karun odun ta wa nibe o awa asupin ile ise olopa ati ipile ohun won lo be lo si mo akwazo won ni akwazo en ta nso nipa re yin gangan o na lo je awa ko eyin fun ologbe bishop chine edu okonko eja n bo oro de duro won ni eja mo wi pe ohun ti gba ko ologbe o bere si fi jaye fleri o ba tun gbe lo sori igba pe edakun mo fe toko yi ni o e mo fe toko yi ni opo mo fe te wa e ko wo wa papapa won ni eja mo wi pe land cruiser oro eleyi to duro tan to je ti ologbe eyin bishop okonko won ni na lo se be to gbe kale to n duna koda to n dura o won ni ibe lowo osekun ofin leyin ibe lo ti gba mu nigba ti le se olopa lase ipinle ti anambra ti o te waju won ni iwadi alagbara ohun lo tu fo eje mo pe iwadi ta n so nipa re yi un owo asekun ofin gba mu ni anambra o di wo lakata ile ise ti olopa eyan ni ipinle delta eje n bu oro ode duro won ni iwadi alagbara o ti n gbinaya sugbon awon fi owo so wopo pelu ile ise olopa ti ipinle un to je ti ipinle ti delta won ni iwadi alagbara n tesiwaju o bi pe ẹni ẹlẹni ọ̀nìyàn lọ́nìyàn olóògbé bíṣọ̀bù chinne edu okonko òun náà ló ṣe bẹ́ẹ̀ tọ́gbà wakọ̀ akwanzo pé wàá máa wà ń káàkiri wọ́n ní ẹjẹ́ mọ̀ pé bí a bá ní ká wò wá o ọkọ̀ wọn yìí náà tá à ń sọ nípa rẹ̀ yé ti ọdún tí wọ́n ṣe ọdún 2016 ò ní ọṣẹ́ o wọ́n ní ṣùgbọ́n ṣá bẹ́ẹ̀ bá wá wà lọ tẹ́ ẹ bá wà bọ̀ wọ́n ní àwọn òǹgbà náà pé dákun tòótá kúrò láti ojúṣe ọlọ́run yìí sínú tẹ́lẹ̀ ńbọ ló wà wọ́n ní ọkọ̀ ń pò ráńgbà náà ni o lẹ́yìn tó sì jẹ́ pé wọ́n mọ̀ wọ́n ò tètè mọ̀ wípé akwanzo wọ́n ti kó iná wọ́n ti kó mọ́nú orí bẹ́ẹ̀ ni a ti kọ́kọ́ kúkọ́ máwọn òṣìṣẹ́ wọn wọn ní kó tó di pé wá ṣe bẹ́ẹ̀ ó pa bíṣọ́ọ̀bù o ó tún gbọ́ kó lóògbé ó fẹ́ lọ tà á kó tó di wípé àkàrẹ ṣe bẹ́ẹ̀ ó tún sèpò ìwé ìròyìn daily post ló já tó rí yẹn gbọ́ àfikọ́ lọ́wọ́n ọba kó máa ṣọ́ wa o.
5: Ẹjẹ́ tún lọ o síbi ìṣẹ̀lẹ̀ míì tó tún ṣẹlẹ̀ kọ́lọ́hún pé Elédùmarè kó kúkú máa ṣọ́ wa kó sì máa fi ààbò ẹ̀ tó ní agbára púpọ̀ púpọ̀ kó máa fi bò wá lọ́sàn àti lóru ní gbogbo ìgbà. Èèyàn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n tún ti fìdí ẹ̀ múlẹ̀ báyìí wípé ẹ̀mí mọ̀ ti bọ́ lẹ́nu wọn nígbà tí a rí wípé èèyàn mẹ́jọ míì wọ́n tún fara pa yánnayànna nínú ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọkọ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ ìsinmi Sunday ní agbègbè ti Àgáyé. Àgá ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Niger gẹ́gẹ́ bí àjọ akọ̀ròyìnjọlẹ̀ wa Nàìjíríà bó ti kó jọ eléyìí tí wọ́n wo sakun bí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ iléeṣẹ́ tó ń dáhùn sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ìyẹn National Emergency Management Agency ní àgá ìjọba ìbílẹ̀ ní ọ̀gbẹ́ni Ozeini Guregi ó fi ìdí ìṣẹ̀lẹ̀ yìí ó fi múlẹ̀ wípé lótìtú àti lódodo níṣẹ̀lẹ̀ náà máa wáyé o lọ́jọ́ ìsinmi Sunday kódà Gùdé ṣàlàyé o wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó ní ṣe pẹ̀lú ọkọ̀ àjàgbé eléyìí tí ó gbé àwọn èrò bíi 40 níye 40 passengers àti ọkọ̀ táǹkà epo kan eléyìí tí ìṣẹ̀lẹ̀ náà tó ti paṣẹ wọn tọ́jọ wáyé ó ṣàlàyé wípé ọkọ̀ tirẹ́là yìí tóun ń gùn rìnrìn àjò láti Gúzó ní Zamfara lọ sí Sàgámù ní ìpínlẹ̀ Ògùn ní ibi tí ìṣẹ̀lẹ̀ yìí gangan ti wá padà ṣẹlẹ̀ according to ó sọ lójú ẹsẹ̀ ńbẹ̀ wípé èèyàn márùn-ún lẹ̀mí ẹ̀ kọ́kọ́ bọ́ níbẹ̀ tí ò sí wa ká lọ kábọ̀ ńbẹ̀ nígbà tí wọ́n wo èèyàn mélòó ló tún fara pa wọ́n ní ẹjẹ́ mẹ́jọ o tí wọ́n sì gbé wọn lọ sí ilé ìwòsàn eléyìí tó jẹ́ general hospital tó ń bẹ ní Àgáyé o fún ìtọ́jú gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àlàyé wípé ọkọ̀ ti àjàgbé táǹkà eléyìí tí ó bàjẹ́ ti ń bẹ lóró náà òun náà ló mọ̀ bí ìṣẹ̀lẹ̀ gbankọgbì yìí láwọn àsìkò ìgbà tí tirẹ́là ti ń bọ̀ tóun fẹ́ pẹ ọkọ̀ òun lẹ̀ ṣàdédé o òun náà ni ìṣẹ̀lẹ̀ gbankọgbì tibẹ̀ wáyé ó sọ ìjánunù ó dásọ́tún dásọ́sì àbálọ àti àbábọ̀ ó padà fẹ̀gbẹ́ lélẹ̀ o ìṣẹ̀lẹ̀ náà sì bí èèyàn márùn-ún bí ó ti padà dágbére fáyé níbẹ̀ tí wọ́n sì ti gbé òkú wọn báyìí lọ sí ilé ìgbókùúsí tí ń bẹ ní general hospital níbẹ̀ o kọ́lọ́hún kó ṣe àánú fún wa kó sì máa fi ààbò rẹ̀ kó máa fi bò wá.
4: àmì àṣẹ dùmàrẹ́ o. ó dá ẹjẹ́ ká lọ sípínlẹ̀ ti Bauchi torí wípé ìṣẹ̀lẹ̀ gbàǹkangbì mìíràn ṣẹlẹ̀ ńbẹ̀. iléeṣẹ́ ọlọ́pàá láti ìpínlẹ̀ Bauchi náà ló ti ń ṣàlàyé wípé ọwọ́ aṣèkún òfin rẹ̀ ó tó géńdé kan ẹni 50 ọdún ni 50 years old man. wọ́n ní ẹ̀sùn tí a fi kàn ó òun náà ni pé wúndíábìnrin ọmọdé léńjeléńje ọmọbìnrin ẹni ọdún mẹ́sàn-án ẹ̀yìn ní agbègbè kan tí wọ́n ń pè ní Bakọ́chawa. wọ́n ní ìjọba ìbílẹ̀ ti Katangum nígbà tó mú ọmọ náà wọ́n ní ó tan ọmọ ọ̀hún o ọmọ yìí ń kiri wàrà díndín jẹ́jẹ́ ìjẹ́jẹ́ rẹ̀. wọ́n ní ṣùgbọ́n ṣá àfúrásì Muhammadu Audu ẹni tó jẹ́ pé òfin orílẹ̀-èdè Nàìjíríà ó ti gbé ní apá ìyákábá yìí wọ́n ní òun náà lọ́ dàbí ọgbọ́n bí ètè o ìyẹn ní ọjọ́ 15 oṣù kẹfà ọdún tí a wà níbẹ̀. wọ́n ní ẹjẹ́ mọ̀ pé bàbá ọmọ náà òní ṣàlàyé bẹ́ẹ̀ níwájú iléeṣẹ́ ọlọ́pàá tí ń ṣàlàyé pé ẹdákun torí ọlọ́run ọmọ ọ̀hún bọ́rọ̀ ajé lọ ni ẹjẹ́ mọ̀ pé wàrà díndín ó lọ́mọ yìí kiri lọ́ ọjọ́ 14 oṣù kẹfà ọdún tí a wà níbẹ̀. ó ní ẹjẹ́ mọ̀ pé ẹni tó dúró yìí Muhammadu Audu ẹni tó ṣe bẹ́ẹ̀ tó tọmọ ọ̀hún tó ṣe kò tọ̀nà pẹ̀lú ẹ ó balẹ̀ ọ̀la jẹ́ ó ní ẹ̀wọ́ níbi ọ̀rọ̀ rẹ̀ dé dúró báyìí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀dákun ẹjọ́ jàre ẹ̀bọ́n fi ṣèkún òfin ẹ̀fìgbé nílẹ̀ náà nígbà tí bàbá ọmọ ọ̀hún tẹ̀ wájú ó ní ó dàbí ọgbọ́n bí ètè ni pé wá ń bí ọmọ oníwàrà a fẹ́ jẹ wàrà ó ní ẹjẹ́ mọ̀ pé ó sì mọ́mọ ọ̀hún lọ sí ibùdó kan eléyìí tí wọ́n ti ń tọ́jú èèyàn àwọn ibùdó kéréje kéréje tó jẹ́ ti ètò ìlera ni ó nígbà tí ó mọmọ ń débẹ̀ ní Bakọ́chawa ó nígbà tí ó débẹ̀ tán ó ní ẹjẹ́ mọ̀ yìí pé ó ṣe àwọn tá à ń sọ yìí pẹ̀lú ọmọ ọlọ́mọ o ìjẹ́ ń bọ̀ ọ̀rọ̀ dédúró ta ní bẹ́ẹ̀ ńgbà náà ó ní ẹjẹ́ mọ̀ yìí pé àgbègbè ń ọ̀dà páro ni o bàbá ǹjẹ́ ti ṣàyẹ̀wò ọmọ yìí bí ó lọ ti ṣàyẹ̀wò rẹ a mú lọ sílé ìwòsàn bẹ́ẹ̀ nígbà wọ́n yẹ̀ wò wọ́n ní wípé ọ̀nà gbasala ó ti wà nínú igbó tó dígádígádí tẹ́lẹ̀ o ìjẹ́ ń bọ̀ ọ̀rọ̀ wà dédúró ó ní ẹ̀dákun òfin orílẹ̀-èdè Nàìjíríà ko jọwọ jare ko se ise owe o nitori bi pe ero fe isele ye ogbo mi loju eni omo kekere le nje eni odun mesan ko mo le lo ko ma le bo oni eje mo pe leyin to se kini yi tan lo ba yobe so mo pe wo bi o wo bi obe lo mu lowa yi leyin to nti se pelu e to ba la enu to so fun eda alaye kan o ohun pada mo o obe yi lohun o fi gbemi e eje lo sori tablet to je commissioner fun ise olopa nibe Sunny or Mollery Aliu, Nemba Tongo shall I, eh? Only Benny. Shall it be all right, Dro by? Oh, won't get be commissioner? Latterly, I see. A what dear like but I could be no yow, only to the way. But you will cook her be no good by, eh? A why by jay? Cole, ra ye. Nancy Butsoro, a quinne bouche. Nemba Sagbans of Nation Lop and be SP no sue. And you are bib Tongo sorrow. Only Benny. Dan kogbi ti waye looto on sugbo sa o koni pa koni jina awon mu afrasi ohun yo foju ba ile ejo o be yato fun eleyi yo foju ewi na ibawi ofin iwe royin daily post loko dan kogbi re fo ti osun ni gbogbo eyin te na mo kekekekeke te ma gboja le lori mo kirikiri e dakun ejo ntori olohun e jaro le meji o e jaro le meji oju se awo obi ni lati pese fa awon omo wa e ja bi e ta ba le to ejo eyin agbalagba eni adota odun ewon to se pelu omo olomo e ri ko lo njo kan ba wa se ofin ni iru awon agba bayi awon eyan ka bayi towo ba ti mu eja won ku ja won mo lo kawujo wa ko le di afomo ko lo ko jo ko ma je ka adamu wa yo da je ka panu se ka ka lo se ka ikede ati pelu oja kan ni mo lu abi baba laye wa fe pin owo
5: ko polo oja fun wa
4: o fe ran re lo ni o fe ba gbonu bukata e o nbe mi labi aso ni pe jon tori olodun jon ma ko li asu le ma ko li asu le o iwo le mi li asu agbawo wa pinwo
5: o ya do le
4: agbagba sa ni
6: Emi omo yin na ni o joli jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
7: S E L E R R I E salary
6: ah boda mi espelli espelli no di salary oya lopin igbiyanju espelli turmeric
8: T U R L E R I C turmeric
6: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
9: ohun isebe Maggi chicken flavor pelu eroja alugosa celery ati atale pupa oluyi pada ayo
10: Oya eyin omo lowo idan o tun ti ze fo su ma wa akoko ninu odun ni awon to tap ti gbenu si cash e lera lera lo ni back to back abere latori new year cashport lo sori valentine cashport insta cashport nko awon eyan to gbenu si yen lo ni boraye wakaze cashport yen gan lo fa fa kama wa ti so nipa ileya cashport pelu eran agbo to sene nko e Kashe, eleni njo anu ti a.
11: Omo ma lo fa ti kashe ba ti sadeun. O ma set ni e. Ni bayi asiko ti to lati gbenu si mid year cashport. Tinu osu kefa yi. Ogo to le ni million lona dota naira 50 million naira ni awon olorire to le ni 60 tun ma fi se ifaje ni gbogbo ose omo ya ma le body mole
10: gbe body e
11: anfani wa fun e lati gbo pe lori gbogbo games wa to ba se tasi ni wa se gbenu sisi o Wednesday June 24 yi ma tun po ni ti gan pelu seke dugbe owo lotun losi lori Splash FM *347*1004#. Lori Ladilu FM *347*1004#. Tabi lori website wa www.cashier.ng.
10: Pelu media cashport ni osu kefa yi atiko rire mi de de.
11: So ti cashier, omo mo ti cashier, cashier.
12: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
13: Airtel. Babe, why are you frowning for me now?
14: Come and make noodles for me.
13: Hey, this woman. Okay, how do you want it?
14: I want it as it is hot. Let it bust my brain.
15: Okay. I'll make it. But if I make it, I want a kiss.
16: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
17: Oh yeah, make we talk true. Prices don't they rise. But for Foodco, we don't bring better deals come your way.
18: Wait till they happen.
17: Now the Foodco June Jumbo promo. From Friday, 26 June to Sunday, 5th July. Better savings across Foodco store.
18: I beg. Tell me the offers quick, quick.
17: Sunfresh bread plus Milo 20 grams. 5 pieces. Now only 1,969 naira. Instead of 2,150 naira. Golden Penny spaghetti 500 grams. Plus eggs pack of 6. Now just 2,379 naira. Also enjoy 10% off refrigerator, washing machines, and gas cookers. And if you're craving something delicious, you can enjoy tasty chicken and rice for as low as 2,500 naira. Double sausage shawarma and Pepsi, only 3,600 naira. Or chicken and chips with Pepsi for just 5,000 naira.
18: This price is too sweet, oh.
17: Save 961 naira on Lipton iced tea 40 cl pack of 12 for 4,199 naira only. Get Pepsi, Mirinda, and 7-Up 60 cl pack of 12 for 4,079 naira instead of 4,548 naira.
19: Visit any Foodco store today from now till Sunday, 5th July. Every day for Foodco. Now better prices always.
5: So, aki kabo pada si agba itesiwaju ti fun te doro yin. Ori ikanni omaluabi na lele splash 105.5 ile ise olopa npele rivers ni ati soba yanya yanya wipe owo won ti ti afurasi ko adegojale kan Austin Emenike ti ope eyan tun mo si oyinbo koda oyinbo ti a ma pe inagije re ni won ri bajinatu ati ota ban gba ni akata re leyin fimofunle ati igbiyanju ti won sa ni agbegbe alu nijoba ibile ti ukwere ni ipile ti rivers nigba ti ileise olopo mo se apejuwe pipale arakunrin afurasi adigunjale yi mo gege bi aseyori nlala eleyi ti won lanfani lati se pelu igbiyanju ti won sa ati itani lolobo to bo si akata won eni to je alukoro fun ileise olopo nibe Blessing Agabi lo sipaye oro yi ninu atejade to fi sode nilu Prakot lana to je ojo aje Monday eyin ko yo ma Nigeria o se alaye siwaju wipe si wipe owo pada ti afurasi yi leyin idari ase alagbara to waye latodo ni ti se commissioner fun ile ise olopa nbe Olugbenga Adepoju koda woni papapa oni awon ti oro gberu gbagbagba awon akose mose ti won mo se iwadi alagbara bo ti gbangban to woni won bere ise o won si lo si akata bi ti owo ti pada le ti afurasi pelu igbiyanju ti won fi kare okan latari bi won se mu tako gbogbo awon isele la bi to ti ti owo re waye wala won ile igbona gidigan idegojale won eni oba kolu bayi eni oba kan ni alejo ha nkan ti se on to hun loni igbiyanju oniranran to ti se lati ja awon eyan lole won ni e bi o bi won ti bere si ni dode re leyin oreyin orisirisi awon bajinatu ati awon otaban ni apada ba ni akata re pelu ase oga olopa nbe Olugbenga Adepoju o wa pa ase ase to si pa won se igbiyanju le lori o wa pada ta furasi tan poruko re ni Austin Emenike ti ope eyan tun mo si oyinbo ni Alu Village ni ipinle ti Rivers igbiyanju tun se nte waju lori awon iko afurasi adigunjale to tuku amọ eleyi ti won se yi ogbona gbongbo ni aseyori nlanla o na ni ile ise olopa nbe ni won pe o
4: o da bi ile ise olopa bi won tin se aseyori nlanla lapa beun be ni ka tin lo taratara se ipinle osun bayi gbankan gbe miran won ni lo ni se pelu bi owo osepin ile ise olopa eyan ni ipinle osun won ni o te gende kan Karim Said en tawon eyan mo ina gijere na ni tamfianio won ni esun ti an fi kan o na ni pe omo olomo osoro odokunrin eni odun merinla Ezekiel Olupade o na lo mo se be o opo omo olomo danu ni fo na nfo so nijoba ibile irepodun nigbati won o tese owo iwaju wọn ni ẹjẹ mọ pé ìṣẹlẹ tá à sọ nípa rẹ yẹ la lórí òṣèlú lọbẹlù wọn o lè tó jẹ pé ìjà àgbòrò bá bẹrẹ ìjà ń bu ọrọ òde dúró wọn ni ẹgbẹ àkọọdù ló ṣe bẹẹ a wà níbi ìpàdé tiwọn wọn ní ṣùgbọn ṣá kínní ọhún ṣe bẹẹ ilẹ̀ dóyi o ọba di kọlù mí kọlù wọn gbogbo ẹ ọba di wọ wọn ní ǹjẹ́ gbà wọn mọ wò pé ẹ dákun táǹkù táǹkù wọn ní ọmọ ọlọ́mọ ọmọ ọdún mẹ́rìnlá wọn ti dẹ̀mí ọmọ yìí légbodò kọlọ́run ọbàjọ́ kí ó ṣàánú fún wa kó mọ̀ fínà ọmọ jó wa ni o nínú gbóná àti àkọsílẹ̀ ìwé ìròyìn the nation wọn ni ẹni tó ń jẹ olùdarí pátápátá eyín ò fún ikọ̀ tó ń polongo ìbò fún gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun àdìmọ́lá adélékè òun náà lọ́bọ̀ tàbọ̀nbọ̀ o sẹ́nẹ́tọ̀ lérè oyewumi ẹni tó lọ tàràtàrà sórí tábìlì iléeṣẹ́ ọlọ́pàá ń bẹ̀ pé ẹ wo ẹ wá bíkélì òfin gbé ṣáídì o àwẹ́ ọ̀mọ́ o nítorí pé ṣáídì tá à ń sọ nípa rẹ̀ yìí o wọn ni olóyè lòun jẹ́ nínú ẹgbẹ́ òṣèlú ti APC nígbà tí ó tẹ̀síọwọ́ iwájú o wọn ni ọmú ṣáídì ń tòótọ́ bẹ́ẹ̀ ni ó pèdè ìròyìn lé lórí pẹ̀lú àwọn akẹgbẹ́ mẹ́tàléníogún ọ̀tọ̀ tí wọ́n jẹ́ àfúrásì o wọ́n ní àsùn tí wọ́n fi kà wọ́n mẹ́tàlélógún náà ni pé wọ́n dà lúrú àwọn eléyìí kàn wọ́n dẹ̀mí ọmọ ọlọ́mọ légbodò wọ́n ní ẹjẹ́ mọ̀ pé ṣáájú ètò ìdìbò gómìnà tí ó wáyé ní ìpínlẹ̀ ti ọ̀ṣun fún ti ọdún ẹgbẹ̀wọ́ ọdún 2024 ìjẹ́ ń bu ọ̀rọ̀ dé dúró kọmíṣánná fún iṣẹ́ ọlọ́pàá ń bẹ Ibrahim Gotan wọ́n lòun náà pèdè ìròyìn o lẹ́yìn tó sì ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lánàá pé bẹ́ẹ̀ ni ọwọ́ wa dẹ ẹni àkọ́kọ́ tí ṣìkún òfin wa eléyìí tó gbámú Karim Saheed ni Tanfiani ẹni tó jẹ́ ìjakùmọ̀ olóṣèlú ó ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀ ọmọ ọdún mẹ́rìnlá àwọn akẹgbẹ́ mẹ́tàléníogún ọwọ́ ṣìkún òfin ó tó wọn wọn ni ẹ̀dákun ẹ fẹ́ yẹn láwòrán ọ̀fẹ́ ẹ mọ̀ ọ̀yà ìjábọ̀ ọ̀rọ̀ òde dúró wọn ni a ti wà báyìí ní àgọ́dọ̀ òfin ti orílẹ̀-èdè Nàìjíríà ìwé ìròyìn the nation ló jẹ́ ká rí gbọ́ ojúwe ìkẹrìndínlọ́gbọ̀n òun náà ló fẹjú tótó sí o lẹ́yìn tí ń jẹ́ ká rí gbọ́ pé àfúrásì kan eléyìí tí a tọpasẹ̀ ẹ̀kọ́ àìtọ́jú ọmọ ọlọ́mọ ẹni ọdún mẹ́rìnlá dákàtà rẹ̀ àtàwọn ìjákùmọ̀ mẹ́tàlélógún ẹgbẹ́ ẹ̀ ọwọ́ òfin ti kó wọn lẹ̀ báyìí nípínlẹ̀ ọ̀ṣun.
5: Ẹ já bá wọn dé ìpínlẹ̀ ti Èkó káwo ìṣẹ̀lẹ̀ kan tó wáyé láti pasẹ̀ dráìbà kan tí kọ́ńtà sí orí rẹ̀ dédé lana pò. Anyway, wọ́n ní bus conductor kan ló ṣe mọ̀nàmọ̀nà sí àwọn òṣìṣẹ́ àjọ LASMA. Wọ́n ní ó gbé iná parí tán yányán lọ bá bẹ̀rẹ̀ sí ní dá nǹkan rú lọ dá nǹkan bọ̀ pẹ̀lú ìgbìyànjú tí àwọn òṣìṣẹ́ LASMA yìí tí wọ́n ń ṣe láti ṣe àfọ̀mọ́ súnkẹrẹ fàkẹrẹ àti ohun tó bá lè dá họ́wọ́ọ̀hù kan kalẹ̀ ní ojú ọ̀nà Mọ́sọ̀sẹ̀ Èkó sí ìlú Abẹ́òkúta lágbègbè ilé epo tí èèyàn bá ń lọ sí abúlé ẹ̀gbá ní ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbè yìí ti ṣẹlẹ̀ ẹ̀yin kọ́ ìyá ọmọ nàìjíríà agbẹnusọ fún àjọ LASMA Adébáyọ̀ Taufik nígbà tí ó tẹnubọ̀rọ̀ nínú àtẹ̀jáde tó fi sóde lánàá tó jẹ́ ọjọ́ ajé Monday. Taufik ní afurasí tí a ń sọ̀rọ̀ nípa èyí ó lórúkọ o Lékan Ọlásùnkànmí ìyá sì sún kan báyìí. Ó ní ọwọ́ ti padà tẹ̀ báyìí tí wọ́n sì ti fà á lé àwọn òṣìṣẹ́ agbófinró lọ́wọ́ láti ṣe iṣẹ́ tiwọn náà lápá àtọ̀dọ̀ tiẹ̀ lápá àtọ̀dọ̀ títí wọn. Ìgbà tí ó mọ sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ wọ́n ní àwọn òṣìṣẹ́ àjọ LASMA náà ń ṣe iṣẹ́ ìlú gẹ́gẹ́ bí iṣẹ́ ìlú ti gbé ṣe lé wọn lọ́wọ́ láti máa lọ máa bọ̀ máa rí wípé kò sí nǹkan kan tí ó mọ dá lílọ bíbọ ọkọ̀ dúró eléyìí tí ó sì rí wípé yes gbogbo nǹkan ń lọ ní mẹ̀lọmẹ̀lọ wọn láfi bí wọn ti rí ọkọ Volkswagen kan tó jẹ́ ọkọ akérò pẹ̀lú nọ́mbà ìdánimọ̀ LSR 989XG tí òun kàn wà lọ́nà ńbẹ̀ ní ibi ilé epo lágbègbè ilé epo gangan wọ́n ní ọ̀sátàkúbẹ̀ náà ni ọba ni ọ̀dà eléyìí tí ó dúró bíi yóò máa fa súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ṣé ń lọ ní àbí èlọ kí ló ṣẹlẹ̀ báyìí wọ́n bá fẹ́ gbé kú òun bẹ̀ ìgbé tí àwọn òṣìṣẹ́ àjọ LASMA yìí tí wọ́n gbé wọ́n ní afurasí yìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Lékan Ọlásùnkànmí wọ́n gbìyànjú o láti fẹ́ ṣiṣẹ́ wọn wípé kí wọ́n gbé kú òkó má bàa dá súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ọ̀lẹ̀ wọ́n ní bí afurasí yìí ṣe gbéra tánù lọ́ bá bẹ̀rẹ̀ sí ní bá àwọn òṣìṣẹ́ àjọ LASMA ni ba won fa ni si ba won lokiti pe afi bo ti

0: won tete gbe lo si ile ewosan kan to sun ma agbegbe bi ti isele to ti sele ti si tin down si itoju leye so ka nbe ama Taufik fi kun wi pe isele to sele na won fi to ile ise olopa ti nbe ni Abatua iyen Abatua Police Division ti an fi to won leti leye so ka la won si de ti an pale ito yo screwdriver tan pale re mo ngba ti o ba ma fesi soro yi eni ti se oga gba fun ajo last man ni ipele eko Olalekan Bakare Oki o bu enu ateru iru isele yi to si salaye wi pe o se apejuwe isele na gege bi ru e tin sele lo ba yi pelu awon eyan awon osise awon lasiko gba ti an ba nsise lati ise afoma ayika ati ayidalu lori sukere fakere oko o wa lu ago kilo nbe wi pe ijoba oni wo yin ran o te ba ise mona mona ijoba na o fi kini pot e fun yin ni
1: mabina
0: yes ni wo
1: elodino
0: eh ni wo tan o
1: kini sele
0: season film oni
1: ani kale wa nu mo toto kini la to fe ma pa won fun
0: abi o
1: kan lo nko sa nu wa nbe ẹyin ti wa ni atẹru jara ni agbaye adupe pupọ ju lọwọ yin ori yin wa nbe adupe ife ti ẹni si wa be yin te ngbo wa lori radio yin agbe osuba kare fun yin ikanni ọmọlúàbí òun la n pe bíbẹ ikanni adani akọkọ ni ikanni akọkọ to n gbohun satẹgun láti afẹfọfọ balao adugbo fẹlẹlẹ nílùú ìbàdàn náà ni ẹ ti ń gbọ wa wọn yóò dá ẹjẹ ká lọ sí ìpínlẹ rivers torí wípé igba ń kọ gbé kọṣẹlẹ nbẹ kọlọ wọn bá jọwọ àfi kí ó rà wọn òbí tọrọ yìí kan kó bá ní rọ wọn lójú ni
0: àmì
1: ọmọ ìyá méjì kan náà rèé wọn ni ẹjẹ mọ yìí pé mekalachi gochiri ẹni ọdún márùndínlọgbọn ni àti àbúrò rẹ obìnrin o èèyàn olóògbé báyìí rejoice gogochiri ẹni ọdún mẹtàléníogún kéèyàn tó tọjú ọmọ ọdún márùndínlọgbọn 25 years ìkejì 23 ọlọ́njọ́ dákun mọ́fínà ọmọ ju ẹnì kọ̀ọ̀kan wa o wọn ni méjèèjì yìí òun náà ni wọn kojú omi láti ròyìn pé wọn kọjá lọ sí agbègbè ibi táwọn òbí wọn ń gbé ní abúlé kan tí wọn ń pè ní àhọdà wọn ni bàbá lọ sákàtà wọn ní ìpínlẹ ti rivers ó bá sì ìjọba ìbílẹ ti àhọdà ìjẹunbù ọrọ òde dúró wọn ni nǹkan bíi aago mẹjọ ọkùn ìṣẹjú márùndínlógún o ìyẹn ní ọjọ sátidé àbámẹta ó ní ìṣẹlẹ abàmì ọhún ó ṣe bẹẹ ó gba nǹkan kódà oré gbì wọn ni àwọn méjèèjì o wọn ṣe tán níbi iṣẹ bẹẹ ni ọkọ kóró sínú ọkọ ojú omi ǹjẹ kí wọn máa padà bọ nílé wọn ni ẹjẹ mọ wípé ọkọ ojú omi náà ó yí dànù o bẹẹ ni ọmọ ìyá méjì wọn relẹ wọn dágbére fún ilé ayé o nínú gbóná ẹni tó jẹ àkọbí òbí àwọn ọmọ méjèèjì ìyẹn abraham gogochiri nígbà tó ń ṣe àlàyé ó ní ẹjẹ mọ pé ìṣẹlẹ tá à ń sọ nípa rẹ yìí gbáǹkọ gbé ayé mọ ni ó níṣẹ rí o iléeṣẹ kan ń bẹ o lẹyìn tó jẹ ti agbègbè wọn bẹ ó níṣẹ ń lọ ńbẹ ó ní iṣẹ tó ń lọ lọwọ òun àwọn àbúrò òun wọn wọkọ ojú omi ni kí wọn lè bá sọdẹ ẹkún omi nítorí wípé afárá olókè téèyàn fẹsẹ rìn ó ti bàjẹ iṣẹ ń lọ ńbẹ jẹmbu ọrọ òde dúró ó náà méjèèjì wọn ń bọ ni o láti bí iṣẹ wọn kí wọn sì padà wá sí àkàtà àwọn ẹbí wọn ó ní ṣùgbọn lójijì ọkọ ojú omi náà torí pé kò wulẹ̀ gbádùn tẹ́lẹ̀ ọlọ́kọ ojú omi tá à ń san pa rẹ̀ yìí hun kò wulẹ̀ gbádùn kò gbára mú jẹ́gẹ́jẹ̀gẹ́ ẹgẹ́ẹ̀gẹ́ ìyá báyìí lórí ó ní yàtọ̀ fún eléyìí ẹjẹ́ mọ̀ pé aṣọ ìdóòlẹ̀ ni tá a mọ̀ sí life jacket ó ní yùn náà tún sí nbẹ̀ ó ní bí wọn ṣe bọ́ọ̀lù omi báyìí bí ẹja wọn tọ lọ sísàlẹ̀ odò ni o ó ní wọn ṣe bẹ́ẹ̀ wọn dágbére fún ilé ayé ó ní ìbàjẹ́ pé ọkọ̀ ojú omi náà wà ní inú ìlera tó péye tó dúró déédéé láti kérò tó sì jẹ́ pé aṣọ yìí ń bẹ lákàtà rẹ̀ bí wọn ti wọ̀ fún kálukú wọn ó ní bí wọn bá fọ́rú omi bẹ́ẹ̀ wọn ò lékètè ń tẹ́ báyìí sí orí omi ni o ó ní ṣùgbọ́n gbà táwọn nǹkan òun ò sí ń kọ́ bí wọn ṣe bọ́ lodò báyìí wọn relẹ̀ méjèèjì wọn dágbére fúnlé ayé ọmọ ìyá méjì ọkan at 25
0: ọlágbára o
1: ìkejì 23 irú àrọwà wo náà fẹ́ pa fún bí àwọn ọmọ yìí kọ́ lọ ń jọ ọ́ kó mọ̀ fi na ọmọ jẹ́ nìkan ọkàn wa.
0: àmì àṣẹ ìdòmàrè ìròyìn kásọ̀ láyọ̀ ilé yìí wọ́n ní àwọn ọmọ òṣìṣẹ́ iléeṣẹ́ ológun ojú omi nílẹ̀ wa nàìjíríà nigerian navy ní ẹ ti ṣiṣẹ́ takuntakun báyìí wọ́n sì dóòlà àwọn èèyàn kan tí wọ́n há o síbi ìṣẹ̀lẹ̀ ilé kan tó dàwó ní agbègbè alákìjà area ní ìpínlẹ̀ èkó nínú àtẹ̀jáde tí wọ́n fi sóde lánàá ti ṣe ọjọ́ ajé monday nílùú àbújá láti pàṣẹ ẹni tí í ṣe olùdarí ìròyìn ìyẹn captain abiodun fọlọ́nṣọ́ tẹnubọ̀rọ̀ wípé ìpè alábàdì ló bọ́ òun sí àkàtà wọn

Splash FM. Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù tọrin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFR.

Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ará ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 ní Trinchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé ìwọlé. Wọ́n ṣe fẹ́ bí ọdún mọ́kàndínlógún. Ẹ

0: óyá ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ́n ó tún ti zẹ̀. Púpọ̀ oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lónìí back to back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Workaday Cashport yẹn gan lọ fàáfà. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀nẹ̀kọ́ ẹ̀. Kàṣẹ ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport inú oṣù kẹfà yìí. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀. Gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí. Ní wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ ní ti gan o pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí /FM *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#2# tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú Mid-Year Cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti kàṣẹ́ ọmọ mo ti kàṣẹ́.
1: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. Màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Dátà tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi dátà rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ dátà ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó dátà rẹ.
2: Jẹ ìgbádùn dátà rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
3: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
4: Me and Maggi,
3: so good together.
5: Ǹjẹ́ ìwọ fẹ́ mọ àkókò tó dára jù láti ra tíkẹ́ẹ̀tì tó wo rẹ̀ ò mọ́ ní Green Africa? Àkókò náà rèé. Green Africa, iléeṣẹ́ ọkọ̀ òfuurufú oníyebíye tó tayọ tó sì tẹ̀wọ̀n dójú àmì níbi ká jáfáfá lẹ́nu iṣẹ́ àti fífò láwọn ìlú káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Torí náà, má jáfara, tètè ra tíkẹ́ẹ̀tì tìrẹ lówó tí ò gara ní greenafrica.com nìkan lónìí. Green Africa, ẹ káàbọ̀ sí ọjọ́ iwájú.
6: We've got the city on lockdown.
7: Got my own city that I hold down.
6: We are Splash 105.5.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Shade, why are there so many Indomie wrappers on your table?
2: I'm collecting my Indomie Moments wrappers. I want to win something big.
1: Something big, just like that.
2: Yes, by collecting 10 unique moments inside the Indomie wrapper, anyone can become a winner.
1: I'm going no more. I want to start collecting my own Indomie Moments wrapper.
3: That's right. Don't miss out on my Indomie Moments promo. Collect 10 unique moments and stand a chance to win amazing prizes. Visit www.indomie.ng/my Indomie Moments.
4: Àwòdì tó lè bára lórí yẹ́.
5: Ó lọ mú agbára kún agbára ni.
4: Gbogbo ẹ̀yin olólùfẹ́ Abiodun Adewole Mr. Double A. Ẹ máa jó, ẹ máa yọ̀, ó ń dé padà.
6: Kájọṣe, ìwé tàgbà kájọṣe
4: o. Ojú ọ̀run ṣúdẹ̀dẹ̀ yóò rọ̀jò ayọ̀. Òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o, ẹ wá fi kẹgbẹ́jọ lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́ jọ ẹtì láàgo 5 PM Friday. Àti gbangba làṣáàta. Láàgo 11 òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé. 11 AM Saturday. Pẹ̀lú Abiodun Adewole Mr. Double A. Owó bàbá fọwọ́ sí tá a mọ̀ bí ẹ mú owó. Ẹ mọ̀ pé kò lè dọ́ ọ̀rọ̀ rà. Ó máa fọná sójú kẹ̀kẹ́kẹ́. Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹran dẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàta. Ẹ̀yin kọ́ yìí, ẹ mọ̀ ní ìsìn.
7: Tí ìdùnnú bá ní ìrò ní Nàìjíríà, báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
8: Ọkọ̀yàwó, dé ìyàwó ẹ mọ́ra.
7: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó, sí ọjọ́ ìbí, sí ìsọmọlórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò, ó ti pẹ́, a dẹ̀ sì jọ wà.
8: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
7: Nísìnyí, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa, kí o sì jẹ̀gbádùn ìdá ogún sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Pack 60cl. Fún ìwọ nìkan ṣoṣo, gbá ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.
9: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
10: S-E-L-A-R-R-I-E. Sálárì.
9: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹsí pẹ́ẹ̀lì turmeric.
11: T-U-R-L-E-R-I-C turmeric.
9: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
12: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
13: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́bí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

0: Ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe. Mitre Chadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó ti jí ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Bíọ́dún Ládípò tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinity Hall nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o, ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
1: We play only the hits.
2: Yeah. Pinky ring, we're about to hit the
1: end. Live here on the Splash Super Drive.

0: ti lówó lọ́wọ́.
1: Ẹ̀dá ò lọ́gbọ́n nù.
0: Owó gan-an lọ́ba ọgbọ́n.
1: Ọgbọ́n.
2: Akábala tó jẹ́ kí n máa bòrí yàgbá ẹ̀.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ayọ̀ kún ọkà àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní yíya cashport sí valentine cashport, easter cashport tó tún yàtọ̀ sí workers day cashport, ilé tó gbóná títí di iléyẹ cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún mid-year cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó ṣe ń ta tó tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kan tún. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mídíẹ̀ Cashport ní jù. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
3: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
4: Airtel.
5: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àsàmbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
6: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
7: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
8: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
9: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
5: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
9: 0807-112-4000.
5: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
10: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
11: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
10: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
11: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
10: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
12: Offer valid while stocks last.
10: Me and Maggi, so good together.
13: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
1: Yeah, mo gbe o. Data ti mo sese se ma ti tan.
13: Se mi o so fun e.
1: Jara e. Ma je ki phone e ma fi data re se oble. Se akiyesi auto updates. Pa awon apps ti o ko ba nilo nigba ku gba.
13: Ero ibani soro la to le mi o. Kokoro tin je data ni je ku je fun eni ti o ba se amojuto data re.
1: Je igbadun data re ni wele mu. Leave it 100 MTN.
4: Lóòótọ́, owó orí ọjà ti gbéra sókè káàkiri, àmọ́ ṣá o, nílé ìtajà Foodco, ẹ̀dínwó lórí gbogbo ọjà ti sẹlẹ̀. Jumbo promo látọjọ́ Jimọ̀, ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹfà, sí Sunday ọjọ́ karùn-ún oṣù keje. Búrẹ́dì Sunfresh pẹ̀lú mílò 20 grams, ẹ̀yọ márùn-ún ní báyìí, ó ti di 1,069 naira, ó ti kúrò ní 2,150 naira, tí wọ́n ń tà tẹ́lẹ̀. Golden Penny Spaghetti 500 grams pẹ̀lú ẹ̀yìn páàkì mẹ́fà ní báyìí, ó ti di 2,379 naira, ẹ̀dínwó ìdá mẹ́wàá lórí àwọn ọjà bíi refrigerator. Washing machine, 20 gas cooker, gbogbo èèyàn tó ń fẹ́ oúnjẹ aládùn, chicken àti rẹsì, 2,500 naira, double sausage shawarma pẹ̀lú Pepsi, 3,600 naira, àbí chicken and chips pẹ̀lú Pepsi, 5,000 naira péré, àjẹmánu naira 61 naira ló wà lórí Lipton Ice Tea, 40 cl, pack of 12 pẹ̀lú 4,199 naira péré, Pepsi, Mirinda àti 7-Up, 60 cl, pack of 12 pẹ̀lú 4,079 naira, yàtọ̀ sí 4,548 naira tó wà tẹ́lẹ̀. Ṣẹ̀ka ilé ìtajà Foodco látàsìkò ìlọ títí ọjọ́ karùn-ún oṣù keje. Ilé ìtajà Foodco ẹ̀dínwó jùlọ lórí gbogbo ọjà ló wà níbẹ̀.
14: 105.5 FM, the best and the best.
15: The drummers will beat their drums. The gods will fan fresh breeze. Fresh breeze. But the king will remain on the throne. This is Splash 105.5 FM. The first and the only.

àkíyèsí pàtàkì. A fẹ́ kí ẹ mọ̀ wípé ìtàn àròsọ pọ́nbélé ni ìtàn yìí jẹ́. Nítorí náà, ohùn ènìyàn gbogbo tí ẹ bá gbọ́ jẹ́ ti àwọn tí a yàn gẹ́gẹ́ bí ẹ̀dá inú ìtàn àròsọ yìí lásán, tí kìí ṣe ti ẹnikẹ́ni, tí ó ṣeé ṣe kí irú ìṣẹ̀lẹ̀ inú ìtàn àròsọ yìí ó ti ṣẹlẹ̀ sí. Bẹ́ẹ̀ sì tún ni àwọn ìró ohùn tí a lò láti fi yàwòrán ìṣẹ̀lẹ̀ nínú ìtàn àròsọ yìí jẹ́ akitiyan àti ìgbìyànjú ọgbọ́n àtinúdá olùdarí àti onímọ̀ ẹ̀rọ ìsohùnpọ̀ láti fi gbé òye ìṣẹ̀lẹ̀ náà yọ lásán ni. Kì í ṣe wípé ó ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni ni.

0: la voz pura.
1: Àlàáfíà wo ló wà ní ilé ẹni tí ebi ń pa? Nítorí náà, nǹkan tí mo fẹ́ kí o bá mi ṣe nìyí, ẹ̀rẹ̀kẹ́ oníbùdó. N kò sì ṣí iyèméjì rárá wípé o kò ní jẹ́ kí ojú tì mí àti pé o máa ṣe nǹkan wọ̀nyí fún mi.
2: Ìtàn tẹ̀síwájú.
1: Nígbà tí mo wí báyìí, àwọn oníṣègùn gbà tọkàntọkàn wípé ó yẹ kí a lọ. Wọ́n pinnu pé kí ẹni mẹ́ta lọ. Àwọn sì yàn mí gẹ́gẹ́ bí aṣáájú ní ìrìn àjò náà. Àwọn méjì tí wọ́n tún yàn ni ọkùnrin kan tí a ń pè ní èrò ọkàn àti ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ kùmọ́fẹ̀yìntì. Èrò ọkàn kìí ṣe ọmọ ìlú Àlùpàyídà. Ó wá ṣiṣẹ́ níbẹ̀ ni. Ó sì ti fi ìdímúlẹ̀ níbẹ̀ dáadáa. Etí ìlú mi ni ìlú rẹ̀. Olóye lórí ènìyàn ni. Ṣùgbọ́n kò mọ́ fẹ̀yìntì ni ẹni tí oríkì rẹ̀ ń jẹ́ alágídí ọkùnrin. Nítorí ènìyàn líle gbáà ni. Ọmọ ìlú Àlùpàyídà ni. Ọmọ ènìyàn pàtàkì sì ni pẹ̀lú. Ṣùgbọ́n ìpáǹlé ọmọ ni ó yan garawa. Nígbà tí a ti parí ìpàdé yìí ni mo ti sọ fún ọba. Ìgbà náà ni mo sì ti bẹ̀rẹ̀ sí í múra. Onírúurú àwọn adáhunṣe ló wá

Bàṣẹ́bọ ní Ẹ̀yẹ̀kùlé. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin gbẹrẹ ní bẹ ní àtàrí mi. Mo pa ewúrẹ́ mẹ́sàn-án. Mo pa àgùntàn mẹ́sàn-án. Mo pa kọ́kọ́yẹ mẹ́sàn-án. Kí ọ̀hún bá a sàn fún mi. Mo sì ṣe sàárà pàtàkì. Mo pe ogun lọ́gàn ọmọdé kí wọ́n wá jẹun ní ilé mi. Mo ṣe ètùtù fún oṣó. Mo ṣe fún àjẹ́. Mo sì bẹ àwọn àjọ̀nú gbogbo. Lẹ́yìn tí mo múra báyìí tán, mo dá ọjọ́ lílọ wá. Àwọn tí a jọ ń lọ náà ti múra bí èmi. Nígbà tí ọjọ́ lílọ wá sì kú ọ̀la, a lọ sí ọ̀dọ̀ ọba ní ààfin. A kí i, ó dìgbò ó ṣe. Ilé mi ni àwọn méjì tí a jọ ń lọ sùn mọ́jú ọjọ́ náà. Ìgbà tí àkùkọ ìṣáájú sì ti kọ. Ní ọjọ́ kejì, ni a ti kó ẹsẹ̀ sí ọ̀nà.

0: èmi mú ìdà tí ìyá mi fún mi lọ́wọ́. Mo fi sí inú àkọ rẹ̀, mo gbé ikọ̀ apá. Èrò ọkàn mú ọ̀bẹ olójú méjì sí inú àpò rẹ̀. Kùmọ̀ fẹ̀yìntì gbé kùmọ̀ lọ́wọ́. Àwọn nǹkan tí a fi ṣe ọkùnrin sí ọwọ́ kò ju ìwọ̀nyí náà lọ. Ọ̀nà tí a ó rìn kò tóbi, ọ̀nà kékeré ni. Òun ni a ó sì rìn títí dé ilé ìtàn foríti fún odidi oṣù kan. Inú aginjù ni a ó máa bá lọ. Àwọn ẹranko burúkú àti àwọn abàmì ẹ̀dá sì wà lójú ọ̀nà níwájú wa. Gbogbo ìwọ̀nyí náà láti mọ̀ kí a tó múra. A kó oúnjẹ díẹ̀ sí inú àpò tí a ó máa jẹ lọ́nà. Ṣùgbọ́n òjò kan rọ̀ lọ́jọ́ tí a kúrò ní ilé tí ó pa wá gan-an ni. Etí wa fẹ́rẹ̀ di. Gbogbo ewéko tutù níní. Àgbàrá òjò dágún sí ojú ọ̀nà lọ. Àbàtà gbà wá lẹ́sẹ̀ gbogbo. Aṣọ ara wa rẹ̀. Òtútù ńlá bẹ̀rẹ̀ sí í múni. À ń pa eyín keke.
1: Ah!

atẹ́gùn sì ti ń fẹ́. Mi ò ní mọ̀ léni lórí. Ìgbà tí a sì tún tilẹ̀ rìn díẹ̀ ni a bá igi ńlá kan tí ó wó di ojú ọ̀nà. A tún ní láti wọ igbó kí a jẹ́ ojú ọ̀nà níwájú. Bẹ́ẹ̀ ni ibi tí a tún wọ̀ kún fún igi ẹlẹ́gùn gbogbo. Ẹ̀gún sì gúnni lára yẹ́lẹ́yẹ̀lẹ́. Ẹ̀gún yìí kò máa yọ. O ṣeun, o ṣeun. Nǹkan tí a lè pè ní ìyọnu lọ́jọ́ tí a kúrò ní ilé náà kò ju èyí lọ. Kò sì sí nǹkan kan tí ó tún dà wá láàmú fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ lẹ́yìn náà. Ṣùgbọ́n nígbà tí ó di ọjọ́ keje, a dé òkú ńlá kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Hila Hilo.

òkè náà burú gidigidi. Ẹgbẹ́ rẹ̀ ń dán bí ìgbà tí gbẹ́nàgbẹ́nà bá fa igi. Òkè pàápàá kò sì dúró sí ojú kan. Ó ń rìn sí wá sẹ́yìn. Ó ń ti ènìyàn sí ìhín sọ́hùn-ún bí olúwa rẹ̀ bá ti ń gùn lọ. Mo fẹ́rẹ̀ẹ́ tàkìtì ọ̀bọ níbi tí mo ti ń gun òkè hílà hílò lọ. Ìgbà tí ó ṣe, a rí òkè náà, ó gbiná ní ìsàlẹ̀. Ó sì ń jókòó lọ́dọ̀ wa. Bẹ́ẹ̀ni, òkè nìyí, a kò lè yára gùn, a sì fi ara wa sílẹ̀ fún ikú. Nígbà tí ó ṣe, èrò ọkàn wí fún wa pé àǹjọ̀nú ibẹ̀ ló fẹ́ yọ wá lẹ́nu. Mo sì wo ojú ọ̀run, mo ké sí Ọlọ́run Ọba. Mo ní kí ó yọ wá nínú ìyọnu náà. A kò ṣe ẹnikẹ́ni ní ibi, a kò sì ní ìbàjẹ́ kan lọ́kàn níbi tí à ń lọ. Mo ní, ìwọ Ọlọ́run ọ̀run tí ó dá igi, tí ó dá ewéko, tí ó dá kòkòrò, tí ó dá àwọn ẹranko, tí ó sì fi àwọn ènìyàn sí ìtọ́jú wọn, ìwọ náà ló dá òkè yìí. Jọ̀wọ́, pa iná ìjàmbá odò ẹsẹ̀ wa, tí ilẹ̀kùn ìbànújẹ́ tí ó ń fẹ́ yọjú sí wa. Dojú ìjà kọ Fìlísì nítorí wa. Pa iná tí ń bọ̀ ní ìsàlẹ̀ yìí. Olódùmarè, pa iná náà. Ẹlẹ́dàá, pa iná náà. Ẹni ìyanu, pa iná náà. A lè wílé ṣe, má ṣe ìpá fún wa. Má ṣe jẹ́ kí a kú sí orí òkè yìí. Má jẹ́ kí òkè hílà kí ló panirẹ́ nínú ayé. Má ṣe jẹ́ kí a dé ibi tí a lọ.

ṣó sì di ọjọ́ kẹfà lẹ́yìn èyí adé ìlú kan ìlú lọ yàtọ̀ sí gbogbo ìlú tí mo tí ìdérí ìdí ìyàtọ̀ rẹ̀ sí ni pé kò sí wọ́rọ̀ obìnrin kan níbẹ̀ gbogbo àwọn tí a bá pàdé ọkùnrin ni wọ́n ọba ibẹ̀ ni ẹni tí ń jẹ́ gbáyé gbọ́run nítorí ojoojúmọ́ ni máa lọ sí òdi ọ̀run ìlú náà wà gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí ẹlẹ́dàáṣe láti fi hàn bí ayé ọmọ ènìyàn bá ti rí bí kò bá sí obìnrin bí ènìyàn bá ń fi ọmọ ní ìlú náà a lọ sí ọ̀dọ̀ gbáyé gbọ́run a sọ fún un a sì fi àwòrán ara rẹ̀ fún un pẹ̀lú gbáyé gbọ́run a mú àwòrán náà lọ sí òdi ọ̀run a sì mú ọmọ kan bọ̀ tí wọ́n ṣe láti ọ̀run tí ó jọ ẹni náà ṣùgbọ́n mo ṣe àkíyèsí wípé ìfẹ́ tí ó wà láàrin àwọn òbí sí ọmọ níbẹ̀ kò ju kékeré lọ àwọn ọmọ kò sí ń gbọ́ràn sí òbí wọn lẹ́nu nítorí àwọn tí ó ní wọn kò ṣe á kan kí ó tó rí wọn wọn kò mọ iyì ọmọ nítorí wọn kò ní ọwọ́ nínú bíbí wọn ìgbéga ńlá gbáà ni fún àwọn ọmọ ènìyàn nígbà tí olódùmarè fún wọn ní agbára àti máa bímọ fún ara wọn èyí ni ni pé olódùmarè fún wọn ní ààyè àti ní ọwọ́ sí dídá ènìyàn sí òde ayé ṣùgbọ́n kinní kan tí mo tún ṣe àkíyèsí ní ìlú àwọn ọkùnrin yìí ni pé wọ́n ya ara oko nítorí ọ̀pọ̀lọpọ̀ ni ó ń sán ìbàǹtẹ́ kiri láàrin ìlú ìhòòhò sì ni ogunlọ́gọ̀ wà nínú ilé wọn ó sì tún yà mí lẹ́nu láti rí i pé owó kò pọ̀ ní ìlú náà tó nítorí wọn kò rí ààyè ṣiṣẹ́ wọ́n ní láti wá oúnjẹ ara wọn kí wọ́n tọ́jú ilé kí wọ́n pọn omi kí wọ́n sì ṣe onírúurú iṣẹ́ tí obìnrin ń ṣe ṣùgbọ́n ìrẹ́pọ̀ wà ní ìlú náà ju bí mo ti ní èrò lọ wọn kò ń fi agbára dá sí nǹkan oní nǹkan wọ́n ní ìtẹ́lọ́rùn sí nǹkan ara wọn bí méjìlá sì ń gbé pọ̀ a kò ń gbọ́ ìjà wọn jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ìjà a máa dé sí àárín wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí ìjà bá sì ti dé kò ń pẹ́ di wípé kí wọ́n máa lu ara wọn kí ara wọn bó fẹ́lẹ́fẹ́lẹ́ òmíràn a sì tilẹ̀ kú pátápátá ni ariwo pọ̀ ní ìlú náà lójú tèmi nítorí bí wọ́n bá ń sọ̀rọ̀ ohun wọn a máa le koko bí wọ́n bá sì ń rẹ́rìn ẹ̀rín wọn a máa tanilétí ṣaṣa.

pẹ́ ìjìnlẹ̀ tí ó máa ń wà láàrin ọkùnrin àti obìnrin méjì nígbà tí wọ́n bá ń fi ara wọn. Ìfẹ́ tí máa ń rubò wọ́n bí ọtí, tí máa ń pa wọ́n bí ẹmu, tí ó sì máa ń mú kí tọkùnrin tóbìnrin di afọ́jú tí wọn kò ń lè rí nǹkan tí ó dára mọ́ èyí ni kò sí ní ìlú náà. Ṣùgbọ́n ìlú náà mọ́ tónítóní, wọ́n ro gbogbo ojú ọ̀nà àárín ìlú, wọ́n sì ṣe títì sí ìlú náà kiri. Bí ilẹ̀ bá sì ti mọ́ ni olúkúlùkù mú ohun ìgbálẹ̀ rẹ̀ tí ó ń gbá ìta, ṣùgbọ́n wọn kò ń ṣe ètò ilé wọn dáadáa, gbogbo rẹ̀ arí gbùrú.

oúnjẹ wọn dára ní ìlú náà ṣùgbọ́n ọbẹ̀ wọn kò dùn jù bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n nígbà tí mo wo gbogbo nǹkan tí wọ́n ṣe ní ìlú náà mo wá rí i pé bí kò bá sí obìnrin láyé ayé kì bá ti dùn jù bẹ́ẹ̀ lọ.

lọ́jọ́ kẹta. A sì ra oúnjẹ díẹ̀ lọ́wọ́ fún ìrìn àjò wa. Kò pẹ́ púpọ̀ tí a kúrò yìí, tí a dé ibi tí orúkọ rẹ̀ ń jẹ́ Agriju Ìrẹ̀wẹ̀sì.

0: jọbọ.
1: Wọ́n sì ja ìjà náà tó bẹ́ẹ̀.
0: Ọ̀ràn jọbọ.
1: Tí mo lè wí fún ọ pé n kò rí irú rẹ̀ rí.
0: Ọ̀ràn jọbọ.
1: Kò mọ́ fẹ̀yìntì jẹ́ alágbára ọkùnrin.
0: Ọ̀ràn jọbọ.
1: Ìwìn náà sì le.
0: Ọ̀ràn jọbọ.
1: Nígbà tí ó mú kò mọ́ fẹ̀yìntì.
0: Ọ̀ràn jọbọ.
1: Ó bẹ̀rẹ̀ sí tí lọ sí ibi òkúta kí ó bá fi.

ó sì pẹ́ndí ẹ̀ kí onítọ̀hún tó lè já ọwọ́ rẹ̀ kúrò kí ó sọ ọ́ sí iwájú. Ìgbà tí ó sì tún dé ọ̀hún, ó na ìwo orí rẹ̀ sí iwájú, ó sáré bọ̀ lọ́dọ̀ kùmọ́ fẹ̀yìntì, ó fẹ́ fi ìwo náà gún un pa. Onítọ̀hún náà sì fi gbogbo agbára gbé kùmọ́ rẹ̀, ó nà á mọ́ ní ìwo. Eléyìí dun iwin náà, ó sì ta gèégèé.

àkókò náà ni èmi náà wá fa idà mi yọ tí mo pa gbuuru sí ìwé náà tí mo ṣá a mọ́ ọ ní ẹ̀yìn ọ̀rùn. Àdá yìí ràn dáadáa ṣùgbọ́n dípò ẹ̀jẹ̀ omi ló jáde lára rẹ̀ mo tún ṣá a ní òmíràn. Mo tún tẹ ọwọ́ mọ́ ọ mo ń ṣá a. Kùmọ́ fẹ̀yìntì náà ń lù ú ní kùmọ́ rẹ̀. Nígbà tí ó pẹ́, ó ṣubú lulẹ̀.

ṣùgbọ́n bí ó ti ṣubú báyìí a kò tún rí i mọ́. Ibi tí a rí mọ́ sì ni èyí, ó ṣubú lójú wa, ṣùgbọ́n

0: Àkòrí ọ̀rọ̀ mi tòní, ká kẹ́kọ̀ọ́ lára òpó Sárífàtì. Bí òpó Sárífàtì bá jẹ́ ẹni tí ó láhun, tó háwọ́, ibi ni bá pa òun àti ọmọ rẹ̀ kú. Ó fẹ́ pèsè oúnjẹ tó kẹ́yìn nínú ilé rẹ̀ fún òun àti ọmọ rẹ̀ kí wọ́n jẹ́ kí wọ́n sì kú. Olúwa ti sọ fún wòlíì ìránṣẹ́ rẹ̀ pé máa lọ sí Sárífàtì. Mo pèsè owó kan sílẹ̀ fún ọbẹ̀ fún ọ. Arákùnrin bá mi ka 1 Kings 79.
1: Dìde lọ sí Sárífàtì.
0: Olúwa ni kò dìde kó lọ sí Sárífàtì.
1: Ti Sidoni.
0: Ní ti Sidoni.
1: Kí o sì máa gbé ibẹ̀.
0: Lọ máa gbé bẹ́ o.
1: Kíyèsí.
0: Torí pé èèyàn mú ní ìlú báyìí o, kíyèsí o.
1: Èmi ti pàṣẹ fún obìnrin opó kan níbẹ̀.
0: Mo ti pàṣẹ fún obìnrin opó kan.
1: Láti bọ́ ọ.
0: Tí ó máa bọ́ ọ. Olúwa ti mọ ọkọ obìnrin opó yìí. Ó mọ̀ pé kò láhun. Pé yóò tọ́jú ìránṣẹ́ òun. Ó wá lọ́dọ̀ obìnrin yẹn gan ni kó máa lọ sí. Olúwa ti mọ ọkọ ènìyàn. Ó mọ̀ kó rọrùn fún obìnrin opó láti tọ́jú ìránṣẹ́ òun. Bí Olúwa bá mọ̀ pé ahun ni ènìyàn ni ọ́ tí kò rọrùn fún ọ láti fi fún ni. Olúwa kò ní fi rẹ ẹlòmíràn sí ọwọ́ rẹ̀ torí mọ̀ pé òní lè múlẹ̀. Obìnrin yìí kò ní jẹ oúnjẹ ẹ̀ẹ̀kan ṣoṣo tó kù fún òun àti ọmọ rẹ̀. Kán jẹ́ kán dẹ̀ kùnà retí nítorí èèyàn mú lákòókò wọn. Wòlíì sọ fún pé lọ ṣe oúnjẹ fún mi wá. Obìnrin yìí kò kọ̀ láti lọ pèsè oúnjẹ yìí torí pé ó jẹ́ olùfifúnni. Gẹ́gẹ́ bí Olúwa ti rí ọkàn rẹ̀. Tó bá jẹ́ èmi àti ìwọ oúnjẹ àjẹkẹ́yìn a ò ní lè fi fún ìránṣẹ́ Ọlọ́run. Kàkà bẹ́ẹ̀ a ó sọ̀rọ̀ búburú sí ni. Kí n kọ́kọ́ ṣe tèmi àbí kí lo wí yìí àbí mo ti ṣe ni. Ìwọ mọ̀ pé èèyàn mú nílùú ń bolo tiwa ń bolo wà. Kí n wá lọ ṣe oúnjẹ tó kù tómi àbẹ́ ọmọ ajẹ́ kí n ṣe fún ọ. Ọlọ́run ran iṣẹ́. Obìnrin yìí lọ ó ṣe gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run ti wí. Olúwa sì yà á lẹ́nu ní àkókò ìyà náà kò ṣe aláìní títí èèyàn fi lọ. Tí èèyàn fi kúrò nílùú wọn lákòókò náà obìnrin yìí ń jẹ ómu. Èlíjà ń jẹ ómu lọ́dọ̀ rẹ̀. Gbogbo wọn jọ ń jẹ àtọmọ wọn ò ṣe aláìní. Ìkòkò yẹ fún wọn kò máa ṣòfò kó lóbò wọn kò máa gbẹ. Ìwọ olùgbọ́ mi jẹ́ ẹni tó ń fi fún ni. Bámikà ìwé òye òwe orí kọkànlá ẹsẹ̀ kẹrìnlélógún kí ló sọ.
1: Ẹnìkan wà tí ń túká.
0: Ìwé máṣẹ́ kọ́ mọ̀ pé ẹnìkan wà tó ń túká.
1: Síbẹ̀ ó ń bí sí.
0: Síbẹ̀ ó tún ní sí ni o.
1: Ẹnìkan sì wà tí ń háwọ́.
0: Ẹni tó wá háwọ́ jù bó ti yẹ lọ yìí.
1: Ṣùgbọ́n kìkì sí àìní ni.
0: Kìkì sí àìní ni. Tó bá ti ń háwọ́ ò lè ní. Ọlọ́run a máa fún ọ náà níwọ̀nba tó jẹ́ pé ìwọ nìkan ló máa wà fún. Ṣùgbọ́n tó bá jẹ́ ẹni tó ń fún ká tó ń fún àwọn èèyàn Ọlọ́run a máa bù fún fẹ́. A pèsè fi ju fún ẹ bí ọ̀gán ti lérò lọ. Kìkì sí àìní ni ẹni bá ti háwọ́. Ṣùgbọ́n ẹni tó ń fún ká tó fi fún ni wọ́n tẹ àwọn máa ń pòwe. Wọ́n á ní òkè lọ́wọ́ afúnni ń gbé. Ẹni bá ti fi fún yàn. Bíbélì sọ pé olóṣàn láti máa fúnni ju àti máa gbà lọ. Ó dára ká máa fún yàn ju àti máa gbà lọ. Òkè lọ́wọ́ afúnni ń gbé jẹ́ ẹni tó ń fi fún ni. Bámikà Ébùrù Ebéèrè orí kọtàlá ẹsẹ̀ kẹrìndínlógún.
1: Ṣùgbọ́n a ti máa ń ṣoore pẹ̀lú.
0: A ti máa ṣoore pẹ̀lú.
1: A ti máa pín fún ni.
0: A ti máa pín fún ni.
1: Ẹ má ṣe gbàgbé.
0: Ẹ má jà gbàgbé láti máa ṣoore.
1: Nítorí irú ẹbọ wọn ni.
0: Ẹ má jà gbàgbé láti máa fún ni.
1: Nítorí irú ẹbọ wọn ni.
0: Nítorí pé irú ẹbọ wọn ni.
1: Inú Ọlọ́run dùn sí jọjọ.
0: Inú Ọlọ́run dùn sí jọjọ. Inú Ọlọ́run dùn sí pé ká máa ṣoore. Inú Ọlọ́run dùn sí pé ká máa fi fún ni. Inú Ọlọ́run dùn sí pé ká máa ṣàánú ọmọnìkejì wa. Ìwọ olùgbọ́ mi, o jẹ́ mọ̀ pé ẹlòmíì ó háwọ́ débi pé kò lè fún yàn ní oúnjẹ rẹ̀. Tó bá gbọ́ pa àlejò ń bá sáré palẹ̀ oúnjẹ mọ́ ni. Jẹ́ ẹni tó ń fi fún ni. Jẹ́ olùṣe àlejò kó má bàa jẹ aláìní. Ó dára kó máa fi fún ni. Psalm 34:10.
1: Àwọn ọmọ kìnnìún a sì máa ṣe aláìní.
0: Àwọn ọmọ kìnnìún ló máa ṣe aláìní.
1: Ibi a sì máa pa wọn. Ṣùgbọ́n àwọn tó ń wá Olúwa.
0: Àwọn tó bá ti wá Olúwa.
1: Kí ló ṣe aláìní ohun tó dára.
0: Kò ní ṣe aláìní ohun tó dára. Kò ní ṣe aláìní ohun tó dára. Tó bá ti jẹ́ ọ̀kan nínú àwọn tí ó ń wá Olúwa. Fún ìgbaniníwọ̀ràn pé nọ́mbà yìí 08088038265.
2: Oníwàásù ni Pastor Mrs. Moji Akinyemi, ẹ ṣe tẹ́ ń gbọ́ wa.

0: tó adéba tinde gẹ́gẹ́ bí ṣe wà lórí ètò ní gbogbo alẹ́ ọjọ́ ìṣẹ́gun bákan náà ṣe bí àwa náà ni wọ́n máa ń kì ní àwọn ọmọ arójò jágà àwa náà lọmọ adélé tegitegi àbí bẹ́ẹ̀ kọ́ ọpẹ́ lọ́wọ́ ọlọ́run aláwò rabi lọ́la jésù lókè tí ó pa wá mọ́ títí di àkókò yìí
1: oní
0: ni oṣù kẹfà ọdún 2026 yóò kò gbá lé pátápátá àbẹ́wà rí nǹkan báhun tó bá ti di ọ̀la láàbọ̀ sínú agánran oṣù tuntun tí wọ́n ń pè ní oṣù àṣepé àdúrà kan ó ti bẹ̀yẹn jáde pé kí ọlọ́run kó ṣe ọ̀rọ̀ gbogbo wa láṣepé bá a ṣe ń wọnú oṣù àṣepé lọ díẹ̀díẹ̀ ọlọ́run kó ṣe ọ̀nà kálukú wa ní àṣepé ọlọ́run kó ṣe ìdáwọ́lé kálukú wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lọ́dọ̀ lágbàlagbà kó ṣe láṣepé o bẹ́ẹ̀ náà sì níbi yòówù tí ẹ bá wà tẹ́tí ń tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ sí wa káàkiri orílẹ̀-èdè àgbáyé ọ̀nà yóò là pérégede bá a ṣe fẹ́ wọnú oṣù àṣepé o gbogbo wàhálà ìpèníjà kò sí kò tó kò ká yóò dópin nínú ayé kálukú ẹ bá mi ṣàmí ẹ àdúrà tá à ń ṣe bíi tatìpàkọ́ tá a sì sọ pé físẹ̀bílì ńlá ẹ̀ a sọ pé offering time blessing time ẹ máa ṣàmí ó ṣe pàtàkì púpọ̀ àwọ ọ̀rẹ́ yín náà ni o àwa ọmọ yín náà ni o àtúntidé o lórí ètò tá a pè ní agbo ìfẹ́ special ọ̀pẹ́ fọlọ́run ọ̀pẹ́ lọ́wọ́ àmúlàgà tó mẹ́yìn dúró lókè ẹnu tí ó jẹ́ kí a máa dábí ẹdun tá a tún ń rọ̀ bí òwe ọ̀pẹ́ náà làá sì máa dú ọ̀pẹ́ náà làá máa dá níwájú ọlọ́run kí ọlọ́run kó bá wa ṣe oṣù tí à ń nàgà wò lọ́ọ̀kan yìí ní oṣù àṣeyọrí fún wa oṣù ìfọ̀kànbalẹ̀ oṣù oríire oṣù ìgbéga bẹ́ẹ̀ náà oṣù àlàáfíà náà ló máa jẹ́ fún gbogbo wa ìkànnì ọmọlúàbí ni wọ́n ń pè bí splash 105.5 FM nílé funfun báláwo nífẹ́lẹ́lẹ̀ nílùú ìbàdàn ibẹ̀ náà la ti ń kàn sí yín ẹ̀yẹ èèyàn wa mo dúpẹ́ lọ́wọ́ studio manager tó ṣe pé ọwọ́ méjèèjì ló ń ṣiṣẹ́ bí ìpolówó ọjà ó ṣe máa lọ lẹ́gbẹ̀ẹ́ kan lètò náà ó máa tẹ̀síwájú lórin náà ó tún máa wọlé bákan náà ẹ̀yin náà kúkú mọ̀ pé bágogó bá ti dún báyìí ó ti bọ́ sórí afẹ́fẹ́ agbófẹ́ special náà ni níbo lè wà tẹ́tí ń gbọ́ wa lálẹ́ tòní àsìkò tí òjò wẹ́líwẹ́lí tí ọwọ́ ìrọ̀lẹ́ yìí mọ́ àṣálẹ́ àbí ọlọ́run kó ṣe òjò náà ní òjò tura fún gbogbo wa o bẹ́ẹ̀ ló ṣe máa rí ṣe rí ètò wa ti alẹ́ yìí ọlágbára díẹ̀
1: ọ̀nà
0: ara ni ilé ìtafẹ́ gbé wa ní alẹ́ yìí mo sì ní ìgbàgbọ́ wípé gbogbo ẹ̀yin náà tẹ bá nípìn nínú ètò agbófẹ́ special yìí splash 105.5 FM ilé funfun báláwo nífẹ́lẹ́lẹ̀ ńbàdàn kálukú wa náà láàrin nǹkan dìmú sí ọwọ́ àlàáfíà tí a fi ní jẹun abiola adékànbí ẹ káàbọ̀ sórí ó sọ̀rọ̀ ókè dáadáa náà
1: mo ń jẹ́ o mo ń jẹ́ yín o
0: ọ̀dà bọ̀sán aláyẹ̀dẹ́ ń bá mi sọ̀rọ̀ ẹ̀yẹ́ kájú bá àwọn èèyàn tí wọ́n ti gbé kinní ọ̀hún wọlé

0: ẹṣẹ baba gba bọsun alayede a ni sisen tele eni tere ejitere ina loja afikun ora kokọ ta fe gbeyewo lale toni ni eleyi bo ti eje pe a fe keyin na pale mo daada ke le mo ite fe dasi ina awon oro meta abi merin ti o wa ni akole ta fe sise le lori ni ale toni alakoko re o Yoba lo ma n soro kan wi pe ati gbeyawo tejo owo obe lo soro nka akoko ti mo fe ka kiyesi ina agbe kale oro yi ina ni pe ta ba so pe ati gbeyawo tejo owo obe lo soro owe ni owo obe yen o ki se wi pe owo ta fi lo ra awon nkan elo obe ka se be iyan ko ni o biola de kan bi ba lo se yi si olodun se obirin ni o wa na si n se be lode
1: responsibility boya kin so yi pe
0: ani o so yoruba ojuse lo je responsibility ti ba tun so yibo
1: ojuse lo nje owo obe lo soro asi beyawo asi feyawo ko soro rara sugbon asi le maintain iyawo
0: ani o ma fe bo mo kini ada pe owo obe ta n so yen bawo lo se ye o si
1: ada pe owo obe ni responsibility ojuse
0: ani mi o fe gbe bo kankan mo
1: ojuse
0: oda na eyin ti en tele wa nkan ta n so ni wi pe ani yoruba lo ma n soro kan pe ati gbeyawo tejo owó ọbẹ̀ ló ṣòro ṣẹ́rí owó ọbẹ̀ yẹn ohun tó rọ̀ mọ́ owó ọbẹ̀ ó pọ̀ nǹkan àkọ́kọ́ tó rọ̀ mọ́ owó ọbẹ̀ ni pé kéèyàn mọ ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí baálé ilé tàbí gẹ́gẹ́ bí ìyàwó ilé nínú ọkọ àtìyàwó kò sí ẹnì kankan nínú àwọn méjèèjì tí ò ní ojúṣe tiẹ̀ tó sì yàtọ̀ síra wọn a ti mọ̀ pé baálé ló nílé oníbodè ló láàfin olórí ẹbí ni baálé ilé igbákejì òun náà sì ni ìyàwó torí bẹ́ẹ̀ la ṣe máa ń pa ní àṣà mọ̀ fún àǹfààní ẹ̀yìn tẹ̀ ń tẹ̀lé wa lórí ètò yìí àgbo òfẹ́ special splash 105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ ńbàdàn ohun tá à ń dọ́gbọ́n fọ̀lẹ́ náà nà lẹ́fọ̀ iná ni wípé ṣẹ́rí baálé ilé òun lẹni àkọ́kọ́ òun lo lórí ẹbí nínú mọ̀lẹ́bí tí kálukú bá wà la ṣe máa ń sọ pé orí àtọrùn ìsíkọ́tò 1 ọlọ́run bò ní já rí nǹkan tí orí ó fi kúò lọ́rùn wa o ẹ dákun kí ló dé tẹ ẹ lè ṣàmì bí tẹ ẹ wà àní lágbára lọwọ ọlọrun lágbára lọwọ ìṣẹdá tí ọlọrun lò tó fi ṣẹdá èèyàn ọlọrun ọba ò ní jẹ kí orí kó kúrò lára ọrùn wa láéláé ó ti yé wa dáadáa nǹkan tá a wá ń dọgbọn fìdí ẹ múlẹ ní orí kókó ọrọ yìí kó tó di pé a fún yín láǹfààní láti bá wa dá sí i ṣẹ́rí tá a bá sọ pé baálé ilé òun ni olórí ìdílé àbí ṣùgbọ́n tá a bá òun gangan lórí ìyàwó ni ọrùn abẹ́lẹ̀ adékànbí kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin ọrùn àtorí orí àtọrùn.
1: Ọrùn ló gbé orí dúró.
0: Èwo làkọ́kọ́?
1: Orí làkọ́kọ́. Ló wá kọ ọrùn.
0: Nínú ìdílé aláyọ̀ ta lórí ta lọ́rùn.
1: Ọkọ lórí ìyàwó lọrùn.
0: Kí lájọṣepọ̀ tó yẹ kó wà láàrin ọkọ àti ìyàwó nínú ìdílé aláyọ̀?
1: Àjọṣepọ̀ tó dán mọ́rán tó jẹ́ pé wọn ò ní rí ìyàtọ̀ wọn ò ní rí àárín tọkọ-tìyàwó.
0: Eléyìí tá a wá sọ lẹ́ẹ̀kan ni pé ńgbà tá a sọ pé àti gbéyàwó ò tẹ́jọ́ owó ọbẹ̀ ló ṣòro. Ṣẹ́rí owó ọbẹ̀ yẹn ta bá fàlà sí i nídìí ó túmọ̀ sí oríṣiríṣi nǹkan. Lára rẹ̀ ni ojúṣe kálukú wà. Ṣẹ́mọ̀ nǹkan kan wà tá a ti máa ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Tí ẹ bá wà ní òdìlé aláyọ̀ tó bá sọ pé owó ọbẹ̀ wọ́n á ní ẹ lọ bá dádì baálé ilé oun ni o fowo sile
1: abe
0: ko
1: beni
0: sugbon ilu ti yi orin ti yi pada seri niwon ogba ta ba ti le ri yato ti nbe laarin ori atorun tori pe gbogbo e o wa papo ni
1: beni
0: ki se gbogbo ogba na ni o je wi pe ba le ile ni o ma fowo obe ele ni o ma fowo nje ele ni o ma gbo bo kata owo ile iwe kokan awon omo oun na ni o ma san owo ile to ba se pe e ti pari ile kiko te dawole lagba lowo olodun ko lu yo to pari ile na ma pari
1: amen
0: nnu emi mo ti ri esa mi dada
1: amen
0: ani ile te nko lowo olodun o ba yin pari e
1: amen
0: nta wa nso ni wi pe seri ife nbe laarin ori atorun ni ija kankan ki fi saba asele laarin ori atorun
1: to ba se sele gan wa pari e
0: ibi ti ibere ti a fe ka won yen dasi ibi ta n lo gan lade yi pelu beto oro aje se wa ri ni isin laye ode oni bawo ni toko ti yawo nu dile alayo bawo no se ma se ti ija ti o fi ni ma waye laarin oko ati yawo boya ka bere latodo re ka to ma pe awon baba ati mama wa nule
1: nkan temi ko le so ni pe awon mejeji wa jo joko wa jo ro dada wa jo ran ara won lowo boya oko boya 7c loni ki yawo na fi 30 sile so to ma ti jo ran ara won lowo koni si
0: o je ran tosun
1: abi so koni si nkan to ma lack laarin won abi to ma fa ija
0: laarin
1: awon mejeji
0: to ba so pe okay pe koni salai to
1: beni
0: laarin
1: awon mejeji beni
0: se wa ri ko to tesiwaju fun afani eyin ti en tele wa ni le lori eto agbo fe special un to je nkan akoko ina ni ife to to ife aisetan laarin oko ati yawo seri ta ba kiesi ipele ti nbe ninu igbese aye oko ati yawo tele bo npe ni matrimony o po gan sugbon ipile na leyin a npe ni foundation
1: ife
0: abi
1: won
0: ni bi ipile ba baje kini olododo yo se oro olorun lo so be abi be ko
1: beni
0: ti ife to to ife aisetan to ba wa laarin oko ati yawo bi ede ayede to ba fe rapala wole ife ipile yen gan koni je ki enikankan ninu awon mejeje oko ni abi yawo ko binu tabi ko sinu bi ki lori si yen
1: won kan le binu die bo koni pe koni je ibinu ti awon mejeje ma po ma sun pelu e pe awon kan
0: wa to ife to to ba wa laarin oko ati yawo
1: wa sare pari e nkan ko si bi enu ati awon ti won se ni ija sugbon kia kia asale za wo lo de se bayi wo lo fa o da ma binu
0: o da na ki lo de teyin iyawo ile ti e mo pe ba le ile yin ipe o ni ipenija abi idojuko ko sowo sibe na te ba fe hu ko pere pe a fe na kobo lo ba dadi ni ki lo de te fi ma nse be se fe sonu ni
1: no
0: abi ibi to ba sonu ka tete wa
1: ife o sonu bi
0: pe daddy lo gbodo ma se gbogbo ko ma gbo bu kata mole bi ni gbogbo gba
1: bi olorun se se je eni ori ni okunrin so agudo ma bere agudo ma wa up to ka ma wo owo okunrin ko si ba se le ni owo to a si bere lowo okunrin bokunrin ko sun lale ko ni a ko sowo lowo mi o bo di aro awo obirin a si bere lowo pe ah ba le mi o ko si owo bi olorun se se ni
0: ki lo de teyin iyawo le fi ma n gbe owo yin sa e fe saba da si oro inawo molebi
1: a ma n da si bo okunrin na lo sagudo se na ni
0: a ma n da si okunrin lo gbodo se nitori kini abi
1: tori ko n lo olorun fi se ori
0: se mo pe nigba awon omo ta bi gan to ba sori re won ma n saba fun ya won lowo ju baba lo abe mo e je ka ti e gbo nkan ta won yen ma so lori eleyi ka to bo si ipele keji sugbon ka to se yen na e je ka gbe gbogbo nkan ta nta laruge bosun alayede abracadabra e se ti en ba wa dowo po ojo ni ti e ni te o agbo fe special mido mido
2: eyo eyo Slash FM 105.5.
3: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dú fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Oh yeah, make we talk true. Prices don't they rise. But for Foodco, we don't bring better deals come your way.
2: Waiting they happen.
1: Now the Foodco June Jumbo promo. From Friday, 26 June to Sunday, 5th July. Better savings across Foodco store.
2: I beg, tell me the offers quick, quick.
1: Sunfresh bread plus Milo 20 grams. 5 pieces. Now only 1,969 Naira instead of 2,150 Naira. Golden penny spaghetti 500 grams plus eggs pack of 6. Now just 2,379 Naira. Also enjoy 10% off refrigerator, washing machines and gas cookers. And if you're craving something delicious, you can enjoy tasted chicken and rice for as low as 2,500 Naira. Double sausage shawarma and Pepsi, only 3,600 Naira. Or chicken and chips with Pepsi for just 5,000 Naira.
2: This price is too sweet, oh.
1: Save 961 Naira on Lipton iced tea 40cl pack of 12 for 4,199 Naira only. Get Pepsi, Mirinda and 7up 60cl pack of 12 for 4,079 Naira instead of 4,548 Naira.
3: Visit any Foodco store today. From now till Sunday, 5th July. Every day for Foodco. Now better prices always.
4: Sade, kí ló dé sí láyé ọ̀yìn domi ṣàkùnrin tábìlì rẹ báyìí?
5: Mo ń kó àwọn àkókò yín domi mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
4: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
5: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nì domi. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
4: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò yín domi sèmi náà jọ. Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó mà Indomie moment yìí kọjá rẹ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun yáfun. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
6: Guy, why you dey smile like this? Wetin happen?
7: Cause I don't win trip to go abroad.
8: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
9: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ̀gbọ́n tó máa ń wí.
10: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
9: Ṣé mi ò sọ fún ẹ?
10: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
9: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
10: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
11: Flash FM 105.5.

0: So, ese akiyin eku atileyin wa ni gbogbo gba oju oniyin ti e ni te taban soro nipa radio alalobarika ni iwo orun gusu orilede Nigeria ko seni ti o mo pe splash yi na ni Oluwa fohun rere si mi lara eyin na so ti na Olorun fohun ibukun repete si mi lara Olorun ninu anu e ma je ki temi na o gbe je nsori re kale emi ati molebi mi Olorun itura mu itura wa de ba emi ati molebi mi mo lero pe ba se nso yi na keyin na ke ma so ti yin ni o agbo ife special eto ti en gbadun yi aha ka to ma tesiwaju a fe si fonu le sugbon ko to di pa se leyi eyi tan ba bo tele tele na eyin na o ti ye yin e je kin sare mu ikan si ka le mo eleyi to ba wo yin lati da simbe ko to di pe atun wa fi pabamba re siketa lori eto yi agbo fe special elekeji ina ni eleyi o e ma gbo nje o tona ki ba le ile ninu dile alayo ko ko ile ti ohun ati iyawo ati awon omo re yo ma gbe ti o wa je pe oruko to nbe ninu iwe ile ati gbogbo nkan to je mo dukia ile ati ile ohun to kan wa ninu akole gbogbo na ni Mr. and Mrs. Ajanle Koko bi ke so pe Mr. and Mrs. Lere Shitu e ma gbo o mo fe ke fala si idi yen papa julo eyin iyawo lete lanfani lati ma gbo wa o ke to ba wa da si te ba so pe Mr. and Mrs. Ajanle Koko ni bo loruko iyawo ti jeyo ninu awon akole iwe ile ati ile
1: ko seni ti o le wa bo ti ta ko ni o
0: je pe enikeni to ba ti je obirin to ba ti gbe sumo oko won jo ni dukia yen ni ki le ri si eleye otia e ba wa da si 0706 0706 949 949 3000 0706 949 949 3000 0706
2: hello
0: 949 3000 kilo ruko yin bole wa bole tin ba wa soro a de ku si ojo ta leye o
2: Eje ke sojo sojo. Oba yin so la kan fala ese.
0: E fun alaye, ki loruko yin sa?
2: Ori eje ke sojo uto ye.
0: Okay, okay, no problem, no problem.
2: Mo gbe lati Akala Express.
0: Okay, ki le ri si oro ti aye
2: o. E ko mo da eje program yi.
0: Adupe lowo Olorun sa.
2: Se gbogbo nkan wa lowo ajosepo oko ati iyawo.
1: Okay.
2: O de to wa lowo iwe en teyan ba fe. En to sise ninu ebi enikan. Iwo ato be le ma sise ninu ebi elomi.
0: O to de ni o.
2: So ato ti o ba ti je kaloku lowo ninu igbeyawo e. Ohun ni koyan. Ta ba so nipa bi awon obi won se ma nwa. Ni igba mi nkan to ma nfa na ni nkan bi an ba se pinle igbeyawo ile ninu ile elomi won ma jo npin bukata mi to ba jo wipe oni soosu ato ni soosu lo ba fe ra won se mo wipe ko ma ba le pe ohun o wo enikan won mo jo pin ni ṣugbọn nibi ti igbọrọ ni yo ba ti wa o ye ki e ki sowo ye gbere niye o ye ki iyawo ko le ma jabo gbogbo bo ba se rin ni eto suna fun oko ki oko ninu idari olorun ko ma lead ko ma to bi bi o se ri ṣugbọn o se ni la ni pe inu bukata nikan ni won ti ma n gba wi pe awa lokunrin to ba de bi eto suna ni didari wa so pa ajo sise owo re ni
0: alagba
2: ṣugbọn te ba ni mo to ba tele akosile bibeli ti o le yi pada iru ile be alaafia ma nwa tori iyawo ti gba fun oko pe oko wa dadi wa ni olori ni ibi ta ba ti ni olori to ba fi lakaye se o
1: okay
2: so ke se olori to ma mu owo won ta lo fi mu bia eyin to mu bia ma gbe ni o eh eh sugbon nibi ti iberu olorun ba wa ifohun sokan fun apere gbogbo fun olorun mo ti niyawo sin ko ti ipe pupo ṣùgbọ́n akílé lọ́dún mẹ́wàá.
0: Ọlọ́run wà pẹ̀lú yín gan ni.
2: Ṣòwú ní ọdún mẹ́wàá yẹ mo lé mojúpọ̀ tẹ̀mí lọ́wọ́ ọlọ́run pé nígbà tá a fi ń fẹ́ra ní àfẹ́sọ́nà láti jọ sọ́ láàrin àwọn obìnrin tó dàbẹ́ ni pé bóyá mo ní ọ̀ṣọ̀ láti mú gbà yẹ mo rí pé mo rí irú ìyàwó tí mo fẹ́ nínú obìnrin yìí kí n tó fẹ́.
0: Alagba ẹ má bínú ẹ sì tún wa
2: kó
0: ìbéèrè kan náà mo kàn fẹ́ bí yín wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó wa nú ilé wọ́n máa ń sábà tako tó ìbéèrè sí baálé wọn wọ́n máa sọ wípé ẹ̀hẹ́n ẹ̀ ń bi mí nígbà àwokòkò bàbá sásùn pé àwa tá a jẹ́ baálé ilé ọkọ̀ náà a máa ń fi ọwọ́ bo nǹkan tó bá ti jẹ mọ́ owó tiwa àti iye tá a ní lọ́wọ́ a máa ń bò mọ́lẹ̀ à kì í fẹ́ kíyàwó wa ọmọ.
2: Mo sọ wípé ó ní ṣe pẹ̀lú ọwọ́ tá a bá fi mọ́ra wa ṣùgbọ́n kò da tó nínú ìrírí táwọn àwọn ọ̀dọ́ máa ń gbà mí hàn níyànjú lórí ọ̀rọ̀ ìyàwó kò da tó kí ọkùnrin máa sọ bó ṣe tó àti bó ṣe mọ tán fún ìyàwó ẹ̀. Ẹ kí n fún yín àpẹẹrẹ tó bá jẹ́ oníṣòṣù sálárì ẹ jẹ́ 100,000 tó bá sọ fún ìyàwó ẹ pé 100,000 á ti gbà o bí o ṣe ń náwó nínú ìṣẹ̀dá obìnrin á ti máa bẹ̀ẹ̀ ṣe.
0: Òótọ́.
2: Wọ́n ò fi ṣe kà.
1: Ìṣẹ̀dá wa ni.
2: Bẹ́ẹ̀ náà ṣe dá wọn ni. Ó wà expose risk pé ìwọ̀nba ni ìyẹ́ máa mọ tó bá ti tán lọ́wọ́ ẹ̀. Àwọn nǹkan kan tí kò yẹ kí ó ojú ẹ rí tí obìnrin ò mọ wípé ìwọ̀sí ni wọn ò fi ṣèkà ẹ kàwé fún àpẹẹrẹ láti wá sáláàdì yín amàdúpẹ́ tí náà tán bó láti wá ṣe bùkátà tó wà nílẹ̀ yìí. Òótọ́ ọ̀rọ̀ ló sọ ṣùgbọ́n fún ọkùnrin ó ti dìrònú wà á máa mí kanlẹ̀ ni. So mo máa ń gba àwọn ọkùnrin tó bá jẹ́ oníṣòṣù níyànjú pé wá nǹkan míì tó mọ̀ ṣe tó jẹ́ pé tó bá ti dìkílẹ̀ owó oṣù wa ní àwọn nǹkan kékèké tó lè mú mọ tó wò mọ wọlé láti bẹ̀. Tí ìyàwó ẹ̀ ò bá ti mọ bó o ti tó àti bó o ṣe mọ gbogbo ìgbà la máa wẹ̀ lókè pàápàá jùlọ lórí ètò ìṣúná. Ṣé ẹ sì mọ̀ pé ọkùnrin ò ní lọ kó dé kó bá sọ pé sáláyé náà ti tàn ìyàwó ẹ̀ bíọ́ pé ìjọ́ ò lẹ sì gbowó kí lẹ fi ṣe. Ṣé mo wá ṣàlàyé ni pé lámọ̀rí lòun nílò owó mo yá 5,000. Mo rẹ́ nìkan nu báwo wá mo sanwó ọkọ ẹ̀.
0: Ẹ ṣe gan ẹ ṣe gan.
2: Àmì
0: ṣe rọ̀rọ̀ tẹ́ ń gbé kalẹ̀ yìí ó dà gẹ́gẹ́ bí wọ́n ní múwámúwá lápẹ́ ẹ̀yẹ lè máa ń dún. Ẹ mú kan láàrin ọkọ àtìyàwó ìkejì ni pé wágbàwágbà ni ta lu gbàgbà ta ni máa sọ pé múwámúwá lápẹ́ ẹ̀yẹ lè ìyàwó ni wágbàwágbà ni ta lu gbàgbà. Àwọn ọkọ
2: tí wọn fi darúgbó màmá àti bàbá mi a sì máa wọn lájà lórí owó.
0: Ṣé ẹ gbọ́
2: wọ́n dẹ̀ ti máa lè more than 45 years.
1: Àṣẹ
0: ọlọ́run kò ń ṣe
2: ti ọ̀rọ̀ náà. Ṣé obìnrin òkè ń dàgbà lọ́wọ́ ọpẹ́ o? Ọkọ̀lá máa bèrè fún làákàyè táfi sọ́kọ̀ ìyàwó gbẹ́gbẹ́ alẹ́.
0: Gbẹ́dùn àgbékalẹ̀ yìí tá a bá tún sọ lẹ́ẹ̀kejì mo fẹ́ kẹ́ ẹ dá sí i ṣùgbọ́n a fẹ́ lọ sí ẹ̀ka ìpolówó ọjà ní àìpẹ́ yìí. Ẹyin èèyàn tó ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa splash 105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ nìbàdàn la ti ń kàn sí yín lórí ètò tá a pè ní agbo ìfẹ́ special. Àwọn ọ̀rẹ́ mi kan wà ojú kan náà fi ń wo world cup wọ́n tún fi ń fi ìyókù ṣe gbogbo ẹ̀ náà kó lè bá a dá ọlọ́run bọ̀ níjẹ́ kó bàjẹ́ ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ ẹ̀yin èèyàn wa bó tiẹ̀ jẹ́ pé a sì máa fún àwọn ẹlòmíín náà láǹfààní láti dá sí i. Ṣé rí ìfẹ́ ìpìlẹ̀ ìfẹ́ yẹn ni kókó òun ni bàbàrà ṣé mọ̀ pé tífẹ́ tòótọ́ bá wà láàrin ọkọ àtìyàwó bó ti wù kí kọ̀ọ̀kan nínú ọkọ àtìyàwó máa dàgbà tó kò nítumọ̀ rárá torí àwọn méjèèjì ó ti wo ara wọn lẹ́mìí dáadáa nínú ìṣesí nínú àjọsọ nínú àjọrò ìdáríjì àwà kò ní jẹ́ pé ẹnìkan yóò sá máa mú orí ẹnìkejì gbóná kò ṣẹ̀ṣẹ̀ nídìí wípé ká máa wá sọ pé owó tí a fi ṣe kinní yìí ṣẹ̀ṣẹ̀ ń retí ká ṣẹ̀ṣẹ̀ máa bí yín ni ìgbàṣẹgbà owó ṣàwọn kinní kan ṣẹlẹ́dẹ̀ ní papọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ o ìfẹ́ ìpìlẹ̀ yẹn ìfẹ́ àìṣẹ̀tàn ẹ jẹ́ ká múra gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó ká má jẹ́ kó bàjẹ́ torí gbogbo nǹkan tá à ń ṣe gẹ́gẹ́ bí baálé ilé àtìyàwó ilé ìkọ̀ọ̀kan àwọn ọmọ wa tá a bí ó ń kíyèsí o nígbà tí bàbá ò bá lówó lọ́wọ́ ṣe rí àwọn ọkùnrin adùn mú gan tá a bá lówó lọ́wọ́ ìgbà yẹn lẹ́rìí pé ọkọ yín ò sọ̀rọ̀ kankan.
1: Bẹ́ẹ̀ni ẹ máa gentle.
0: Bí letus spray ni.
1: Ibi tó máa fi yín sí báyìí náà máa bá yín.
0: Ṣùgbọ́n kàkà kí ẹ̀yin ìyàwó wa kẹ́ ẹ wá gbé wa lárugẹ tẹ́ ẹ ti mọ̀ wá wá ní gbogbo ọ̀nà ẹ ti mọ̀ pé bàbá yìí tí ò tiẹ̀ túra ká látàárọ̀
1: kò
0: sówó lọ́wọ́ ẹ̀
1: dípò
0: kẹ́yìn náà tẹ jẹ́ ìyàwó ilé kẹ wá múnú rẹ̀ dùn kẹ sọ pé àwọn nǹkan tẹ́ ẹ máa ṣe mo sáré wípé ra nǹkan wálé nǹkan kan ẹ ṣe wá bá mi sọ̀rọ̀ tí ò bá sówó lọ́wọ́ yín tó bá wà lọ́wọ́ mi ẹ sá mọ̀ pé máa fún yín.
1: Ẹ ṣe mọ̀ pé àwọn ọkùnrin náà bóyá kí n sọ yín pé kí ni ego ní Yorùbá àwọn náà wọ̀n ní fẹ́. Wọ́n ní fẹ́ wá bá àwọn obìnrin pé àkóso owó lọ́wọ́ mi
0: o. Ọ̀dà ẹ jẹ́ ká kọjá lọ sí ìpele ìpolo ọjà lọ́hùn tá a bá padà dé a máa túṣu dísàlẹ̀ kòkó ẹ ṣe tí ẹ̀ ń gbọ́ wa mídò mídò àti bíọ́lá ní lálẹ́.

0: Gbalanja, gbalanja, náà ni àṣanwó ọ̀la. Gbalanja, gbalanja, làṣanwó ọ̀la. Àtọ́lá, àtọ́lá. Ọlọ́run ọba kò ní jẹ́ kó sá fún ibùgbé kálukú wa. Ọlọ́run ọba kò ní jẹ́ kí àtọ́lá, àtọ́lá kó sá fún wa nínú mọ̀lẹ́bí wa o. Gbogbo ìgbà tí a bá fẹ́ dára, a máa rí àràdá. Bẹ́ẹ̀ owó àti àlàáfíà ni máa jẹ́ kí ọmọ ènìyàn lè dára dáadáa. Ọlọ́run ọba ò ní jẹ́ ká dáràn, a máa dára ni. Kí ló dé tẹ́ ẹ lè ṣàbí? Àdúrà tá à ń ṣe bíi tatìpàkọ́ yìí, tá a sì béèrè blessing time, offering time, a sọ pé fíṣẹ̀ bílí ńlá ẹ máa ṣàmì. Agbo ìfẹ́ special náà ni ètò tí ẹ̀ ń jaládùn rẹ̀ lọ́wọ́ ní ilé funfun Báláwo ní fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ àmúlàgà tó mẹ́yìn dúró lókè ẹnu. Adúpẹ́ lọ́wọ́ Akeem Opasola tó ń tì wá lẹ́yìn láti ayé alálùsókè. Pàápàá jùlọ àwọn àlejò tá a bá ń gbé wá sórí ètò yìí, Akeem Opasola wà ní shop 5x10. Shop 5x10. Lọ́jà Agbági tuntun ní Ìfẹ́ Road Ìbàdàn náà ni alàgbà Akeem Opasola wà. Àwọn ló máa ń ta bẹ́ẹ̀ṣíìtì ìgbàlódé, pílò àti kọ́tìn ojú fèrèsé àti tẹnu ọ̀nà ti mọ oríṣiríṣi àwọn nǹkan èlò ìṣelé lọ́ṣọ̀ọ́. Kódà gan rechargeable lamp, touchlight, gbogbo eléyìí tí wọ́n ń lò ní ìsìn. Ó wà ní ṣọ́ọ̀pù Akeem Opasola, shop 5x10, ọjà Agbági tuntun Ìbàdàn, ní New Ife Road Ìbàdàn náà ni wọ́n wà. Adúpẹ́, adúpẹ́ pé òkun lọ́wọ́ yín, ẹ kú àtìlẹyìn wa lórí ètò yìí Agbo Ife Special. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Abbey Tire and Motor Part tó wà ní Ọlákúnlé Bus Stop ní òpópónà Márosẹ̀ Àlàó Àkàlà Expressway tó wá láti oríta Challenge Tọlọ́rẹ̀ Jásí Lọ́gọ́dọ̀ ní agbègbè Àpáta Nìbàdàn. Ibẹ̀ ni ṣọ́ọ̀bù Ọlákúnlé Abbey Tire and Motor Part ní Ọlákúnlé Bus Stop yìí gan ni ṣọ́ọ̀bù Abbey Tire and Motor Part wà. A kí wọn kó àfọmọ nìyẹn ṣe. Oríṣiríṣi páàtì mọ́tò tí a bá nílò, àbí páàtì márúwá, àbí páàtì ọ̀kadà, 3-in-1 ni. Ẹ̀wà rí páàtì ọkọ̀, páàtì márúwá, páàtì ọ̀kadà yìí titun yún àgánrán tàbí tòkunbọ̀. Gbogbo ẹ̀ náà ni ó wà lónípele jìpele. Iye tí ẹ bá fẹ́ oríṣiríṣi ló wà ńbẹ̀, ṣùgbọ́n ohun tó jẹ́ nǹkan tó máa múnú àwọn èèyàn dùn nínú àwọn kọ́sítọ́mà tó ń patronize Abbey Tire and Motor Part Ọlákúnlé Bus Stop Àlàó Àkàlà Expressway ká tó débi tí iná ti ń páàsì mọ́tò ní Lọ́gọ́dọ̀ Àpáta Ìbàdàn náà ni pé iye owó tó ń ta àwọn ọjà wọ̀nyí ó rọjú dáadáa ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi máa ń sáré lọ síbẹ̀. Bẹ́ẹ̀ náà ni ká má gbàgbé bákan náà pé táyà àgbàlódé tí mọ́tò ń lò, tí márúwá ń lò, tọ́kadà ń lò, àti tòkunbọ̀ rẹ̀ èyí tẹ́ ẹ bá fẹ́lẹ̀ lè rà tó jẹ́ bẹ́ẹ̀mí díje dáadáa tẹ́ sì gbádùn rẹ̀. Torí bẹ́ẹ̀ ẹ̀yin náà lè lọ sí Abbey Tire and Motor Part Ọlákúnlé Bus Stop Àlàó Àkàlà Expressway ní ọ̀gangan ibi tí traffic light tó ti ń páàsì mọ́tò ká tó dé Lọ́gọ́dọ̀ Àpáta Ìbàdàn. Táyà titun, táyà tòkunbọ̀, bẹ́ẹ̀ fẹ́ ra jáàkì ó wà ńbẹ̀, àti ti márúwá àti ọ̀kadà, bátìrì ọkọ̀ ó wà ńbẹ̀, àti bátìrì tí márúwá máa ń lo àtọ̀kadà, engine oil, brake oil, hydraulic oil, power steering fluid, gear oil, gbogbo oríṣiríṣi epo tí mọ́tò máa ń lo àti márúwá àtọ̀kadà ó wà ńbẹ̀ o. Ohun tí àwọn èèyàn wá kúdùn gan tán fi ń lọ síbẹ̀ láti lọ rajà ni wípé ọjà wọn rọjú dáadáa, better prices. Wọ́n tún wá jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nínú iṣẹ́ fọkanáísà. Ọ̀gá wọn Biodun Oladokun, ó ti ń kọ́ àwọn ọ̀dọ́ lóríṣiríṣi lórí bá a ṣe ń lo ìṣẹ́jú méjì péré láti dí táyà. Ìbá àṣe mọ́tò ni àbí márúwá àbọ́kadà. Bí ìmọ̀nà wà láàrin ìṣẹ́jú kan sí méjì, wọ́n ti parí iṣẹ́. Ọ̀dọ́ náà to ba je pe ko ri kan se kan eyin na e lo ri ba alagba bi odun oladokun won tin ko awon yen ni se pelu owo ti o ni gaju ara lo e se o abetaya mo to pasa dupe ni owo yin yin si gbodo gbagbe awon baba wa ninu emi woli alagba Ruben ai kore won ni atare lo lori re kitiyin o dire kita wa na ko dere laye ewe rere ko wa gbere wa pade gbogbo lori re tire tire tire tire tire tire tire tire koni le re fo wa jo ma rere mere na ni mo gbedi fun baba woli prophet Ruben ai kore Celestial Church of Christ Okerapada Parish ti gbogbo yen tun ma ndape ni Sele Gospel number 49 Adeosun Zone 2 ni Apete Nibadan awon yen ma so pe United States of Apete baba o la Apete Nibadan Prophet Ruben Aikore Celestial Church of Christ Sele Gospel ni Okerapada Parish ni Sele Gospel number 49 Adeosun Zone 2 Apete Nibadan ibi ta wa de duro yi eyin eyan wa eje ka mu ikan mo a wa gba ipele lekeji leyin yen a lo si oko to ife ki ojo ko to lo mo wa lowo won ni die die la die die a gbodo fi akoko a gbodo fi sofo eleyi ti an ba bo tele tele Abiola Adekambi somo bi ta ba ade ṣugbọn lọwọ yi ibi ta de duro yi eye ka ye lekẹta wo ka le mo ibi ti a fi ojulowo oro yi ko si ni ojo ti oni ina ni ko ba lejo nu eyin eyan wa eleyi ti an ba bo tele tele ati alakoko ati elekeji a si fe ki awon mama wa nu ile won jo ntori Olorun kon ba wa da si se gbagbe alakoko ti mo so lekan ni wipe Yoruba lo ma n soro kan wipe ati gbeyawo tejo owo obe na lo soro a si so pe owo obe ta n so yi awon kan to ko mora o po lo so agada pelu bi eto oro aje se wa gbenu soke laye ode oni bawo ni toko ti yawo nu dile alayo yo se se ti ija ofini ma sele laarin oko ati yawo ta ba ti etun wa wo bi ta se ri nisin ti owo po agbodo so pe owo won bi mi egun owo ma po lapo wa yo tun ma po ni account wa ni bank lagba lowo Olorun e se yen le ni elekeji nje o tona ki ba lele koko ile ti idile re ohun ati yawo ati awon omo yo ma gbe ki o wa je pe oruko ti nbe ninu iwe ile iwe ile ati gbogbo nkan to je mo dukia to je okoko ani Mr. and Mrs. Kogberegbe eran mi leti Biola Adekambi ngba ba fe kuro ni inu eleyi ba se nse laye ode oni a fe ki awon eyan wa tun gbo wa kaakiri agbaye kon mo ma tose to loyo onibode to laafi ba se nse nisin ko si un to nje Mr. and Mrs. Ajanle koko kankan mo o un to ti da gan ni pe Mr. Lere Shitu and Bukola Lere Shitu.
1: Bene.
0: O ti ye ka se ma se niyan k'Olorun ko jo ko fu wa ni la kaye ti o tun aye wa se.
1: Amen.
0: Tori a mole ti o mo la sugbon rere la n gbadura pe ko ma sele soko ati yawo atawon omo wa o. Eleyi to wa je pabambari. Okay. Ati so le kan pe eleketa ewu wo lo wa ninu kiba lele ko pe ale re lori fonu pe ba mi sebe ati onje ti mo ma je mo nbo lale yi odo re ni mo fe sun Biola Adekambi fe ko da si eleyi se mo pe eleyi se wo mo awon okunrin lara
1: bene
0: Iyawo oniyawo to se poko re o si nle lo npe lori ago
1: pe ko bo nse njele
0: o se njele o koda inu wardrobe re gan ni okunrin yo ti bo aso si o
1: ewo to la
0: o on to se mo obe baba ti yan le kaakiri komo won ti won fe ro mo se mo baba on baba oniyan oloniyan komo kankan okay o e so fun wa leyi te fe da si e ma gbo o okunrin ti o lo sun ninu ile ale amo ti onile ti irajo ti onile to wa tirin ajo de laji
1: to wa ka mo be
0: edakun ki lo ma sele na okunrin ti o lo sun ninu ile ale amo ti onile ti irin ajo de laji loruganjo ton wa duran o le moru eni be won ti e ti koko gbe alopoko motorcycle to park si sale tori ori petensi ni ibi ton ka mo ngbo se okunrin na jebi abi ko jebi ki le ri so eje okay eni kan ti wa nbe eje ba wa pe won ko ba wa da si oro yi e to ba wo yin nu gbogbo ile ita le le bi ate yi
1: hello
0: e ka le o
2: Professor.
0: Ema leo aku orinrin yi. Leo ta lo soro ni bole wa sa. Bole tin pe o adugbo o.
2: Akande Taiwo lo ko mi.
0: Alagba Akande Taiwo wini wini loju oro eji woro. Loju.
2: Mo wa loju na le mi bayi.
0: O ti da.
2: E se gosa o.
0: Ehe, mo
2: ku. Eh. O ko to ba nya le ninu economy yi ko lemi ara e lo.
0: E ti je te fi so be, e seun, mo fe gbo.
2: Ah. Okunrin to ba ku si ile ale oju fere se won gbopo egba
0: okunrin to ba ku sinu ile ale oju fere se ni won ti gboku e jade ah
2: oju fere se won ti gboku e jade ba se ba lemi aya agbalagba ni e
0: wo se ri niyan baba se ga
2: okunrin ye elekeji ni wi pe ninu bi eto suno se ri lo bayi
0: ehn
2: igba ni yan da agbada wahala bo re lo won ni
0: Ah.
2: Se to wa buru ju nu gbogbo e ni pe iyawo yawo te to wa pe.
0: Eh.
2: Ah, you go explain to yawo no evidence.
0: Yo ti ma fi aso re ha sinu wardrobe oni wardrobe. Awon kan ma laya ayakaya ni won de ni o.
2: No, awon to laya be en ti ja o be ba ni to po e lokun yen.
0: Be ni o eni ja.
2: Ko lo se lo si lo ni. To wa tu aka to ye.
0: Ah.
2: E mo boyin to je ba ri nbe won lo ko wa re fa.
0: Oh my god, oh baba.
2: O lo fo ara fa.
0: Wo ya kin tun si le ke wa
2: le.
0: E
2: le ki be menu ba.
0: Eh.
2: Eh, o document.
0: Eh, akole.
2: The best thing for everybody.
0: Okay.
2: O won ni pe Olorun ba ti jogun le fun. Ko get lawyer.
0: Ah.
2: Ko de be se will.
0: Hmm.
2: Tori ni opolopo gba ko si bi tissue si ise wa ni gbogbo eya ati yibo atawosa ti yoba eyin oni mo bi awon ebi se ni feyan to o di bato ni nkan oba simo so wo ko si o le so pe bayi ni won ma se leyin e ohun le kawon yoba so wi pe ka deju ka se be en to ku ka ti e di en to ma daro leyin e ni so bo se wo kiju ki e se ke to o ye ko get lawyer kon de be document e ele so de fe da ju nbe won ni wi pe ko ti so bo ba ye fe ko se se nkan e e gba aye e to ba si wa to be ma de ti bi mo fun yan ki lo tu ku eh so to ba je mo pe okay o fe si oruko o ba ti yawo e si gege be se so wa fi si ko yan
0: alagba
2: sugbon bi opolopo gba tokunrin ba ti jokunrin to se dede gbogbo nkan to ni iyawo e loni iyawo e loni as a matter of fact okunrin obirin to ba ko bi won se ma n teri ba fun oko seri owo oko ati iyawo dabi driver ati conductor ni Ọkọ ni driver lo to bo yawo ni conductor bo yawo ni ma control driver
0: be ni
2: wa so fun pe ewo do wa lo ko e oge mo gbe ọkọ oni gbe ṣugbọn ninu teri ba lo ti ba n sele be o e wole pelu soje wole pelu soje ani seje ani seje o ki seje wa lowo e bayi be bo so pe won ti so fun e pe e wole pelu change yin o da mo yin le karo yin oso yin ti won ni driver ati conductor o da wo jo na last man so e ti be bi e bi se ni gangan ni we no ta wa lo lori but nti ja o ba fe ko sele lo ma sele ni odun to ba ni te riba so ninu suru yo to ba ti ni suru kilo ko do ko ni wa wa ko gbe awon lo le pe ile ko ile ko bi ni le ninu ile mi sin e da gbe mi a gbe wo ti bi ba ti ni ile wa mi mo nbe lo ya o ni pe bo le fi gba si bo ni ta mo duwa ibo le le wa ibo le le wa so ifo won so won po ohun lo se pataki jo se o ba ni e bubu to ba ko mi le kale ko fi mi si si wa le ko ndi ewu e to ba si mo ko lo ma le wa ko ndi ewu wa
0: ami e ko la kaye se ri won
2: o se gosa
0: onko ni akoko yi un to wo po julo ni pe ton ba ti ri pe nkan kan sele laarin oko ati yawo igba yen la won mo le bi to jina ton ti e de bi te ti ti e
2: won wa yoju
0: ayoju pe omo wa ni awon la won fe gbale awon la won fe gba
2: o sele se yo wa kan ti o ti e ni le
0: ah
2: o je n to ti loju pe nise ni awon family n pin aga mowo
0: ah
2: I'm telling you that's how terrible some family can be
0: ise atose olorun le jina si gbogbo wa o ah
2: mi jesu
0: e se mo gba ni
2: o oju de ti mi mo to mi ma da o boju fun awon bi e ohun le mi so le kan pe mi fe daru ko ara mi
0: eh o better o better o ye mi
2: be bo se wo ki kan se kere to ba ti ni yawo wa lo yawo so ma gba oke npo se n to ba ye ko se e ni so pe ma pe ko ya eni lo ma ya ko pe
0: e se gan
2: so gbo mo sala gbele wa e pe to
0: orun re lasun e se gan o ma n ba mi ninu je gan wi pe opolopo awon ba lele gbogbo asiri won nbe lowo ale en to wa je iyawo to bi mo fun won ninu idile alayo ko ni mo kankan nipa bala igbese aye oko re o se ri pe ewu nbe loko longe longe funra re na ewu ibi yowu tai na ba ti lanfani te tin gbo wa ni splash 105.5 fm agbo ife special pelu Mr. Mido ina le n gbo lowo yi e je ka ma mu nkan so wa lafia ka ma fi jeun ko je eko ta ri ko ninu eto wa ti ale yi to lai se ani ani e je mu abala okay a fe lo se ka polo oja eleyun gan ni babara
1: kẹyìn
0: ẹ lè wá rí owó kà èèyàn kọkọ polówó ná àbí kílẹ ní mo sọ ẹ ṣáàmọ ẹ mọ orú nǹkan yẹn kùsàrì jákẹtẹ santansoma àgbákà òhìmálẹlẹ ìsíkọtò mọnímọní.
3: Flash FM 105.5.
4: Guy, why you dey smile like this? Wetin happen?
5: Cause I don't win trip to go abroad.
3: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
6: Odi to re bara lori yen o lo mu agbara kun agbara ni gbogbo eyin ololufe abiodun adewole Mr. Double A e ma jo e ma yo o de pada
7: de pada
8: ajo se ti mo ta gba ajo se
6: oju arun sudede yo roju ayo ojo idunnu ati alaafia
9: oya o
6: e wa fi kegbejo lori eto ijoba ibile lojo jo eti laago marun irole 5 PM Friday ati gbangbala saata laago mokanla owuro ni gbogbo ojo abameta Saturday 11 AM Saturday pelu abiodun adewole Mr. Double A owo baba for west tam bi emowo e mo pe ko le do rara o ma fona soju kekeke Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹran dẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàtà. Ẹ̀yin kọ́ yìí ẹ mọ̀ ní ìsìn.
10: Kò sí lọ́kọ̀ tó mi ẹ̀ kọ́ bá mi yìí ti bẹ́ sọ ní.
11: Omi nira tó fi ọwọ́ gbà.
12: Ohun gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà $500 kó ká nǹkan kan láti rà mọ́.
7: Papa lo so be fun ore wa.
9: Emi ma ti jọpa.
7: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta naira, 500 naira. Ǹjẹ́ lo mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
13: Ṣé lóòótọ́? Báwo, ṣé àwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
7: Àfi bí ẹni wí bí àná ni.

0: san owo fun opolopo awon eyan ninu osu keje yi iyen fun awon olorire ti won ta won tun ma gbope lakotun ajeje na ma lagara to ni ugbayugba owo to le ni 1,000,000 naira 50,000,000 naira lo wa le lati pin kashi eti wadi alagbalugbu omi okun ti ko se gbon tan o se gbogbo eniyan mu kewe wa gbonbe o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní ọgbọ̀n táyù kan gba àǹfààní márùn-ún tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí bọ̀ gan o ẹjọ́ báwo lè mẹ́rin ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlọ́gọ̀ èèyàn.

0: oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀.
1: Fún iléeṣẹ́ West Midlands Communications Limited.
0: Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúwàbí
1: Splash 105.5 FM ti ń gbé ṣe.
0: Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jí ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Bíọ́dún Ládípò tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Literature Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé ìwọlé. Splash FM ní ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Lóòótọ́, owó orí ọjà ti gbéra sókè káàkiri, àmọ́ ṣá o, nílé ìtajà Foodco, ẹ̀dínwó lórí gbogbo ọjà ti ṣẹlẹ̀. Jumbo promo látọjọ́ Jímọ̀, ọjọ́ 24 oṣù kẹfà, sí Sunday ọjọ́ 5 oṣù keje. Búrẹ́dì Sunfresh pẹ̀lú mílò 20 grams, ẹ̀yọ 5 ní báyìí, ó ti di 1,069 naira, ó ti kúrò ní 2,150 naira tí wọ́n ń tà tẹ́lẹ̀. Golden penny spaghetti 500 grams pẹ̀lú ẹyin páàkì mẹ́fà ní báyìí, ó ti di 2,379 naira. Ẹ̀dínwó ìdámẹ́wàá lórí àwọn ọjà bíi refrigerator, washing machine, tonti gas cooker, gbogbo èèyàn tó ń fẹ́ oúnjẹ aládùn, chicken àti rẹsì 2,500 naira, double sausage shawama pẹ̀lú pepsi 3,600 naira, àbí chicken and chips pẹ̀lú pepsi 5,000 naira péré, àjẹmọ́nù naira 61 naira ló wà lórí Lipton Ice Tea 40 cl pack of 12 pẹ̀lú 4,199 naira péré, pepsi, mirinda àti 7-up 60 cl pack of 12 pẹ̀lú 4,079 naira yàtọ̀ sí 4,548 naira tó wà tẹ́lẹ̀. Kàn sí ẹ̀ka ilé ìtajà Foodco látàsìkò ìlọ títí ọjọ́ 5 oṣù keje. Ilé ìtajà Foodco ẹ̀dínwó jùlọ lórí gbogbo ọjà ló wà níbẹ̀.
2: Guy, why you dey smile like this? Wetin happen?
3: Cause I don't win trip to go abroad.
4: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
5: 2 years ago, the biggest radio raffle hit we ever saw.

0: gbà àwọn èèyàn kí mọ bí dẹ́tà àwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ ni mi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí
1: yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀
0: ṣé mi ò sọ fún ẹ
1: jára ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle ṣe àkíyèsí auto updates pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà
0: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ
1: jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù leave it 100 mtn
2: Ní West Midlands Open University, àmú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lọ́wọ́ tí ò fanilápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE. HND A level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akran Avenue Ikeja. Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹmà Àgbádù Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
3: Flash FM 105.5.

0: olóòka èyí tí a fẹ́ gbọ́ ìgbẹ́jọ́ rẹ̀ ní alẹ́ ti òní nínú èyí tí arábìnrin kan ẹni ọdún 48 years tí ó ti wá sí iwájú adájọ́ kóòtù olóòka ní alẹ́ yìí. Orúkọ ẹni náà tá a sọ pé ó jẹ́ ẹni ọdún 48 years, orúkọ rẹ̀ ni Omidan Ọjọ́ Lọtán Ẹ̀rù Ń Bà Mí, léyìí tó túmọ̀ sí pé arábìnrin tá a wí yìí ẹni tó ti ní ọjọ́ orí 48 years. Omidan Ọjọ́ Lọtán Ẹ̀rù Ń Bà Mí kò tí ì wọlé ọkọ, kò tí ì ṣe ìmárédè, kò sí nílé ọkọ bá a ti ń sọ̀rọ̀ yìí. Láti agboolé ilẹ̀ iṣu lọ àdúgbò wọ́n máa ń sá fún mi ní ìlú ìrònú kílè yìí. Láti ọjọ́ tá a ti ń darí ìgbẹ́jọ́ kóòtù olóòka lórí afẹ́fẹ́ èyí tí ó ṣẹlẹ̀ lálẹ́ tòní, kódà ó ṣàrà ọ̀tọ̀. Torí ẹ̀yin náà mọ̀ wípé nínú kí ìyàwó ilé kó pe ọkọ rẹ̀ lẹ́jọ́ tàbí kí baálé ilé kó pe ìyàwó ẹ̀ lẹ́jọ́, ṣùgbọ́n lónìí ọmọbìnrin tó ti pé ẹni ọdún 48 years tí ò sì tí ì lọ́kọ kò tí ì ṣe ayẹyẹ ìgbéyàwó. Ṣé ẹ máa rò pé ṣé single mother ni àbí ó ti bímọ kò kàn sí nílé ọkọ ni? Kì í ṣe bẹ́ẹ̀. Omidan Ọjọ́ Lọtán Ẹ̀rù Ń Bà Mí.
1: Olúwa mi, mò ń jẹ́ o.
0: Ṣé lóòótọ́ àti lódodo ni pé bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ ti di ẹni ọdún 48 years?
1: Bẹ́ẹ̀ ni olúwa mi.
0: Ǹjẹ́ ẹ lè ṣàlàyé ní sísẹ̀-n-tẹ̀lé? Torí ọ̀rọ̀ yín ká mi lára gan, kí n lè fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tá a fi ń pa à ń kúrò pẹ̀lẹ́ yẹn ju ọ̀rọ̀ tẹ́ ẹ gbé wá sí inú ìgbẹ́jọ́ kóòtù olóòka ti alẹ́ yìí. Ẹ má parọ́ o.
1: Olúwa mi.
0: Èyàn ò kí ń parọ́ níwájú ìwé bàǹbà bàǹbà tí ń bẹ lórí tábìlì ìgbẹ́jọ́ mi ní alẹ́ tòní o. Omidan Ọjọ́ Lọtán Ẹ̀rù Ń Bà Mí.
1: Olúwa mi, mò ń jẹ́ o.
0: Kí ló dé tí orúkọ tẹ̀ ń jẹ́ gan tó ń bá àyàn lẹ́rù ọjọ́ lọtán?
1: Ṣé kò wá tó bẹ́ẹ̀ ni?
0: Tá a bá sọ pé ọjọ́ lọtán, ọwọ́ Ọlọ́run nìyẹn wà, ọjọ́ ò tí ì lọtán.
1: Olúwa mi, ọjọ́ sí lọ́tàn.
0: Ẹ má bara yín lọ́kàn jẹ́.
1: Ìgbà mélòó ló kù sí máa fi pé 50 years? Olúwa mi, ọjọ́ sí lọ́tàn.
0: Ṣé bí 50 years náà lè wá wà báyìí gẹ́gẹ́ bí ọjọ́ orí?
1: Bẹ́ẹ̀ni.
0: Omidan Ọjọ́ Lọtán Ẹ̀rù Ń Bà Mí.
1: Àwọn tí ò tóbi wọ́n sì bímọ.
0: Ẹ dúró ná, kí ló dé tẹ́ ẹ fi sọ pé gbogbo bí bá ti jẹ́? Ẹ fẹ́ ṣàlàyé ìtẹnu yín níwájú adájọ́ kóòtù olóòka, kí ló ṣẹlẹ̀?
1: Bẹ́ẹ̀ni olúwa mi, mo ti pé 48 years now. Mi ì rí ọkùnrin kankan pè mí. Mo tún kun gbogbo nǹkan tá a máa ń kùn, mo tún lọ sórí Facebook, mo lọ sí gbogbo social media pátápátá. Mi ò rẹ́ni tó sọ wípé ó yá o, jẹun wọwọ́ ẹ o, ó ti wá sùn mí. Mi wá mọ nǹkan tí mo sì ẹ lè ṣe mọ́.
0: Ọ̀dà arábìnrin.
1: Olúwa mi, mò ń jẹ́.
0: Mo ti sọ lẹ́ẹ̀kan wípé nǹkan tẹ́ ẹ kà sí bàbàrà yìí kò le tó bẹ́ẹ̀.
1: Olúwa mi, ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ.
0: Omidan Ọjọ́ Lọtán Ẹ̀rù Ń Bà Mí. Kí lẹ lérò pé ó yẹ kó jẹ́ ìgbésẹ̀ àkọ́kọ́ tí obìnrin tó bá ní ọjọ́ orí tí í ṣe ọdún 48 years, kí lẹ lérò pé ó yẹ kẹ́ ẹ ṣe? Kó tiẹ̀ tó di pé kẹ máa wá wòye wípé ìgbà wo lẹ máa pàdé ọkọ yín. Ẹ dá mi lóhùn.
1: Olúwa mi, mo ti kọ́ṣẹ́ mo níṣẹ́ lọ́wọ́. Kí ló kù tí mo tún fẹ́ ṣe?
0: Ṣe rí àwọn eléléèbó, wọ́n máa ń sọ nǹkan kan nípa fleshy desires. Ẹlẹ́ẹ̀kejì náà ń pè ní spiritual life. Ṣe rí ọ̀rọ̀ tó bá ti jẹ mọ́ afẹ́fẹ́ ọkọ ọkùnrin náà tó fẹ́ gbéyàwó? Ẹ̀yin tẹ́ ẹ láǹfààní láti máa tẹ̀lé ìgbẹ́jọ́ kóòtù olóòka káàkiri orílẹ̀-èdè àgbáyé, ọ̀rọ̀ eléyìí ìṣọ̀rọ̀ lásán, ọ̀rọ̀ ẹ̀mí ni. This is a spiritual matter. Ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀, ìṣòro ẹran ara fleshy desires ó yàtọ̀ sí ọ̀rọ̀ tẹ̀mí tó bá wá jẹ́ pé lóòótọ́ àti lódodo ẹ̀yin tẹ́ ẹ jókòó yìí bó tiẹ̀ jẹ́ pé ojú yín gan kò fi hàn yí pé ẹ ti jẹ́ obìnrin ẹni ọdún 48 years kí ló ń bà yín lẹ́rù ẹ̀yin tí ẹ̀rù ń bà nígbà tí ì ṣe pé ẹ ti lọ sábà àsìtáàní ẹni ẹ̀kọ́ ẹni ègbé ẹ ti ń bẹ́ṣù jẹun kí ló lè fa ìbẹ̀rù sí ayé yín lórí pé kí ni ó kọdún méjì tẹ́ fi wọ ẹni 50 lóòótọ́ àti lódodo ẹ má jẹ́ àtanra wa bá a bá rí bàbá màmá tó bírú ọmọbìnrin bíi tiẹ̀ báyìí èèyàn máa wò ó wípé ilẹ̀ ń ṣú lọ díẹ̀díẹ̀ ṣùgbọ́n ẹ má gbàgbé ọ̀rọ̀ táwọn àgbàlagbà máa ń sọ lọ́kùnrin àti lóbìnrin wọn ní ilẹ̀ ọlọ́run ọba kìí ṣú ó ti gbàgbé ni kí ló ń bà ẹ́ lẹ́rù tó fi ń sá kolobákoloba káàkiri
1: nítorí pé tí wàá jẹ́ ọmọ
0: 48 years ẹni 50 kí ló lè ń bẹ̀.
1: Olúwa mi ó le ju bẹ ṣe ń ro lọ yìí o.
0: Ọ̀dà náà ṣé kiní tẹ kùn sójú kí lẹ máa ń pe kiní yẹn ná.
1: Foundation gbogbo ẹ náà la kun akun pancake akun
0: gbogbo. Ṣé ìyẹn ló máa jẹ́ kẹ́ ẹ rí ọkọ tí ó dúró tì yín títí dọjọ́ alẹ́ abẹ́ kan ń tanra yín.
1: Bí ìṣẹ̀rẹ́ èyí tó tiẹ̀ ṣe sí báwo lọ́wọ́ ẹ ń bẹ yẹn débi pé mo ṣe sọ pé màá rí kan tí ó dúró dọjọ́ alẹ́.
0: Àǹtí ṣe rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ ẹ mọ̀ ni mo fẹ́ ṣàlàyé fún yín lálẹ́ yìí. Ǹjẹ́ yín mọ̀ wípé téèyàn bá fẹ́ gbé ìgbésẹ̀ bó tiẹ̀ jẹ́ pé gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara téèyàn bá rántí ní gbogbo ìgbà pé ilẹ̀ máa ń ṣú lọ lóòótọ́ mo mà ti di ẹni ọdún 48 48 years a sì ṣe gbogbo oge tí à ń ṣe ọkùnrin ò pè wá wọn ò bá wa sọ̀rọ̀ wọn ò tiẹ̀ gbójú sí ẹ̀gbẹ́ ibi tá a bá wà ńgbà ọ̀rọ̀ bá ti wá dàbẹ́ yẹn ṣẹ́yìn ò mọ̀ pé ìgbésẹ̀ mi ló yẹ kẹ́ ẹ gbé ṣé èdè mi yé yín dáadáa ṣé ọmọ tó ń jẹ́ ìgbésẹ̀ mi.
1: Rárá mi mọ́.
0: Ẹ lọ sínú ààwẹ̀ àti àdúrà ni kò sóhun tí ààwẹ̀ àti àdúrà tí ò lè ṣe kò dìgbà tí ẹ bá ń kun gbogbo ojú yín pẹ̀lú búrọ́ọ̀sì àbí kí ni wọ́n máa ń pè àwọ̀ tí ẹ rí gbogbo eléyìí rò èyí tó wá ṣe bàbàrà ni wípé ṣé ẹ mọ̀ pé kò sí ẹ̀dá kankan ńbẹ̀ nígbà tí ọlọ́run ń ṣẹ̀dá yín òun nìkan ló sì lè pinnu pé lágbájá ló máa jẹ́ ọkọ yín kí ló wáá dé ẹ̀yin obìnrin lóòótọ́ ta bá wọ ọjọ́ orí ọjọ́ ń lọ díẹ̀díẹ̀ gẹ́gẹ́ bí orúkọ yín ọjọ́ lọ tán ṣùgbọ́n síbẹ̀ náà ọlọ́run ló ni gbogbo rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ló mọ àsìkò òun ló mọ déédé àti dáadáa ẹnìkọ̀ọ̀kan wà àbídè mi ò yé ọ.
1: Ó sì ń yé mi díẹ̀díẹ̀.
0: Ṣe rí ìṣòro ẹran ara ó yàtọ̀ gédégédé sí ọ̀rọ̀ ti ẹ̀mí. Ńgbà ọba gbé kinní díngí sọ́wọ́ tó ń wo ara rẹ nínú gíláàsì níṣẹ́jú ìṣẹ́jú bóyá olójú rẹ ṣe wá rí rókòrókòrókò báyìí ẹ tún gbé búrọ́ọ̀ṣì ẹ máa kun bí ẹni kunlé gbogbo àwa rí pelemọ́ àní ẹgbẹ́ ìgbésẹ̀ bá ọlọ́run yín sọ̀rọ̀ ní ìlànà ti ẹ̀mí ó dájú pé ọlọ́run ó dẹ̀ máa múná yín dùn lágbára lọ́wọ́ ọlọ́run ọlọ́run ló mọ déédé àti dáadáa òun ló mọkùnrin tó dáa fún yín mélòó òjò tó ti rọ̀ tílẹ̀ ti fà mú àìmọye omi tó ti kọjá lọ lábẹ́ afárá ẹni tó kàn ló mọ̀ ni ẹlòmíì ṣe ayẹyẹ ìgbéyàwó tó ṣe pé lẹ́yìn oṣù mẹ́fà ìgbéyàwó ti túká tí yín ò ní rí bẹ́ẹ̀. Èmi máa ń yà mí lẹ́nu náà tí a bá wà ní orí ẹ̀rọ ayélujára ẹlòmíà ni mo lówó bíi ṣẹ̀kẹrẹ ń gbẹ́dù ni ṣùgbọ́n àwọn ọkùnrin ò bá mi sọ̀rọ̀ mọ́tò tí mo nífẹ̀ẹ́ tó mẹ́wàá gbogbo ìyẹn kọ́ ni tá à ń sọ ọlọ́run ló máa ń yan ọkọ tàbí ìyàwó fún ni ó kàn jẹ́ pé ẹ̀yin ọ̀dọ́ ayé òde òní àti àwọn tó ti ń dàgbà náà tí wọ́n ti ń kọjá 40 ọdún ń lọ sí 50 ọdún ọlọ́run nìkan lẹ lè sá lọ bá a pé kó gbọ́ àdúrà yín bí mo ṣe sọ fún ẹ pé ó tẹpẹlẹ mọ́ ààwẹ̀ àti àdúrà ló ti rojú kókó àǹtí ṣé mo parọ́ ni ó tún nira fún ẹ láti lè gba àwẹ̀ kó gbàdúrà kó lọ sórí òkè kó fa tẹ̀sí bá.
1: Orí òkè ti bo. Ori oke ti bo.
0: Oke to ba wo e lo le lo. Ah. In lero pe bi mo se nwo yi gan o da be ni po le gba awe kankan.
1: Ah. Omo mo ni.
0: O se fe kadua re gba o. Ah. Abi fun afani eyin eyan wa ti e nfi okan ba igbejo ti ale oni lo o ye ko je iyalenu fun yin pe ba oni obirin ti o ti loko se nla ti yo si bombo si iwaju kotu oloka yato si yen e ma gbagbe nkan ti mo so esumo olorun
1: ijina so olorun na tele tele
0: ebo ikan le yin o fowo mu o e fi iwa ese sile e si deni oni wa mimo se nkan ti mo so fun e anti oyin e
1: mo n gbo yin
0: opolopo awon obirin lori ero ayelujara won fe ki ise iyanu o sele si won sugbon igbese to ye ki won gbe nipase ti emi spiritual level won ko lati gbe gebi apere e wo asa to gbode laye ode oni obirin fi gbogbo huwara sile e si so pe en wa oko bo ni ru obirin be se lati tete ri oko fe e ti lero pe gbogbo ti nbe lara yin le le so dowo se ti obirin ba wa lowo repete gege bi eleyi ti mo so le kan wi pe opolopo awon obirin to ndagba na elomi sin gun modani o si nwa oko sibe na lara nkan to fi npolowo oja re lori social media ina ni wi pe ise gidi wa lowo ohun ni business repete owo ise problem owo ise problem sugbon agbe kale yen gan o tin fi ami igberaga han abi bo su alayande o tin fa mi igberaga yen now esun mo lorun en to ba nwa oko to nwa yawo e so fun re ni be ko wa ninu awe ko si ma gbadura mo jeri olorun afini mona lolorun ko ni je ke yen se ese gbe madam se gbo temi tori ojo ti lo mo ti mo fe so fun yin ina ni wi pe gbogbo nkan to je mo isoro idojuko ipenije era ara e je ka sa fun ta ba ti le sa fun gbogbo ru nkan bayi a wa ma ba olorun to seda wa nigba ti enikeni o mo a ma ba soro pe olorun mi saanu mi bayi ka sa bayi ka wode mo se fe ki aye mi ko ri leleyi olorun saanu mi le nsu lo e ma je ki le o sumo mi lori eyin le da mi nigba ti enikeni o si nibe eran mi lowo igba se gba awo sawo bo ti ye ke ma se ni madam nje ibere mi wa ko to di pe a wa ko igbejo igunre
1: mo si gbo nkan te so ma gbiyanju lati se wo ma gbiyanju
0: oro emi eyin na ti en gbo wa lo se pataki ki se ti isoro eran ara iwo ti okunrin kan nseju si pe o fe fe o gege bi iyawo to se pe iwo na lo ntu gbogbo aso re fun gbogbo okunrin to ba pade se mo pa awon okunrin ma nso awon asiri won yi fun ra won ni an se leyin lo fe bi se iyawo en te pe enikeni anyone goes ni enikeni to ba ti bere ni won se aso fun ki olorun ko saanu wa agbadura ni ale yi pelu agbara fefe ta fi n soro ni radio ipe nja ri obirin to lero pe eru ti n ba ohun tori pe ojo ti n lo die die olorun to seda yin nigba ti enikeni ko mo a mu yin pade en to ma je bale ti yin eyin na okunrin na te de fefe iyawo olorun oba agbere pade yin o eni ti olorun nife fun yin le ma pade nitori na e ma je a ma gbe gbogbo isoro isokan mo ko ki n je ki yen dun wo gan lara ya kan ma dudu si osi ona ni wipe se looto leni yi ti fe wo 50 elomi a ni a ewa e ma gba ohun ma ti n tan lo se wo lo olorun to seda re ni ko je bo ti je o eyin eyan wa a ni anfani lati dupe lowo yin agaga yin te wa lori ikanni ibanidore agbaye ati TikTok bi e se n tele wa ni gbogbo ona eyin ololufe wa latokedele e se gan o ojo ni yin ti e ni te e ma gba yi ni gbogbo ojo aye yin ni o e se gan ẹyin náà tẹ sì bá wa dá sí ètò ti alẹ́ yìí adúpẹ́ pé òkun lọ́wọ́ tiyín náà ọ̀pẹ́ pàtàkì lọ́wọ́ bọ̀sún aláyẹ̀dẹ́ magic finger ọlọ́wọ́ idán tó ń ṣe gbogbo rẹ̀ tó sì ń lọ ní wẹlẹmu ní wẹlẹmu. Ẹ jẹ́ ká máa sọ pé olèlè
1: aléwà
0: báre ìṣìà
1: abáwa ṣí òṣì dànù
0: bóde àdé gbogbo bí wa mọ́lẹ̀ ọlọ́fin kò ní jẹ́ kán fi wa níràn láéláé láwọ̀ ya ajẹ́ kí owó yalé kálukú wa ìkọ́làbà akọ́là àtọ́là bá bákan náà láfihàn
1: àfiwá
0: hàn sówó sọmọ àìkú baálé ọ̀rọ̀ ọgá kò ní jẹ́ kán rí wa gàn ní tàwa ìmọ̀ba ajẹ́ kílẹ̀ rí kó máa mọ́ bá wa lókè pẹ̀ oúnjò yóò jẹ́ ká máa jó yóò jẹ́ ká máa yọ̀ bẹ́ẹ̀ ni òkè hò
1: yóò jẹ́ ká máa hó
0: ìwọ ayọ̀ bákan náà títí ọjọ́ mẹ́jọ adúpẹ́ lọ́wọ́ olóòtú wa adúpẹ́ lọ́wọ́ bọ̀sùn aláyàndé ẹ̀yin tẹ́ ẹ wá jẹ́ ẹni tó ń tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ látìgbà tá a ti bẹ̀rẹ̀ ètò yìí dédé aago mẹ́jọ alẹ́ yìí tẹ́ẹ̀sì kúrò ńbẹ̀ ẹ mọ̀ pé wọ́n ní ọkùnrin tó ń sun rárá fọkùnrin akọṣẹ́
1: ló ń ṣe
0: adúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ látàyé alálùsókè tẹ̀tí ń tẹ̀lé ètò wa bọ̀ títí di ọjọ́ òní títí ọjọ́ mẹ́jọ tátùn láǹfààní láti máa pàdé ara wa lórí ètò yìí ọ̀wàrà òjò tí gbalẹ̀ dẹ́dẹ́dẹ́ àpẹrọrọ bí ẹni ó sùn ọmọ ti àjànàrò alágbẹ̀dẹ èdè lérè sí tù mí dò mí dò ilé tọ́ba mi kọ́ tí ò ṣeé fọ̀tẹ̀ tún ṣùgbọ́n lọ́wọ́ ọba ló ń fún wa ṣe lẹ́ẹ̀kan sí ẹ má bínú sí adémọlá ọlágbẹ́njọ́ bàbá àbàdàn ó sáré rebiwéré ni ọfẹ́ ẹ̀dẹ́ lógun lẹ́kọ̀ọ́ akáká tìrì kàkàkàkà bí aka kàyẹ̀ sí akágbádá ọlá pẹ̀lú ẹ̀rín aká ní onírìjúmọ́ àbọ́lá kájọ bí aka olùkàkàkà olùkàkàkà olùkàkàkà tí ka náírà la ìtànmọ́ abara mímọ́ bí epo ìdínkàrà ni bámijí ọlábíyí bàbá lápàtà dèbọ́rà ọlábíyí kò ní bàjẹ́ ẹ ṣe gan ọyá abiola.
1: Abiola Adekanbi
0: mo
1: sọ pé ká tún pàdé láyọ̀ àti àlàáfíà ní ọ̀sẹ̀ tó ń bọ̀ bí a ti ń wọnú second half lọ fún ọdún yìí
0: ọmọ ìlú wo ló ń jẹ́ second half yẹn
1: a
0: ti wà ní agbede méjì ọdún
1: àbí bẹ́ẹ̀ni àrí tiwa ṣe ohun tí àrí ṣe ní first half àrí ṣe ní second half
0: pẹ̀lú agbára ọlọ́run ṣó mọ̀ pé oṣù tá à ń wò lọ ọkàn yìí bẹ̀rẹ̀ látọ̀la lọ
1: bẹ́ẹ̀ni
0: wọn ń pè ní oṣù àṣepé
1: bẹ́ẹ̀ni
0: gbogbo ọ̀rọ̀ ilé ayé kálukú wa àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa ọlọ́run àṣe láṣepé ọ̀rọ̀ nípa iṣẹ́ wa ọlọ́run ọba abáwa ṣe láṣepé kí ló dé tẹ̀ lè ṣàmí ọ̀rọ̀ nípa mọ̀lẹ́bí kálukú wa ọlọ́run báwa ṣe láṣepé ọ̀rọ̀ nípa ìrìn àjò ayé wa bàbá aláàánú wa tó ṣẹ̀dá wa sáyé abáwa ṣe láṣepé ètò ìṣúná wa ọlọ́run báwa ṣe láṣepé ọlọ́run ẹ ràn wá lọ́wọ́ ẹ jẹ́ ká ní ẹ̀rí tó pọ̀ bá a ṣe ń lọ bá a ṣe ń bọ̀ ẹ má jẹ́ pàdé àgbákò wàhálà ìdojúkọ nàìjíríà yìí pọ̀ jẹ́ kí àlàáfíà jọba káàkiri ní ìlú tí wọ́n ti bí wa ibi tá ń gbé níjọba ìbílẹ̀ nípínlẹ̀ wa lórílẹ̀‐èdè lápapọ̀ ọlọ́run jọ ọ́ dáàbò bò wá má jẹ́ ká sọkún jẹ́ ká máa hó ìhò ayọ̀ ni títí ọjọ́ mẹ́jọ jẹ́ a máa sọ pé ó dàbọ̀ ẹ mọ̀ ẹ mọ̀ ru nǹkan yẹn orun re
1: la ó sùn.

0: That is it.
1: Mi ò sí ìjà láìlọ, mo rẹ́ ìlẹ́ ìbànújá.
2: Èmi ní ìwé rẹ̀, èmi ni màá já láìlọ́nù ààrẹ. Ìkan lọ tó gbà.
0: That's another one you're hearing.
2: Ẹni tí ò sí tó fẹ́ jẹ.
0: The person that doesn't have what to eat.
2: Láti ọjọ́ Monday.
0: Since on Monday.
2: Nígbà tí ó di 2:35.
0: Around 2:35.
3: Àánú dìde.
1: Mo wá bí wọ́n mo ní à, báwo ni màá ṣe sanwó? Wọ́n ní kí n ṣe kọ̀kọ́ lọ gùn fóṣù mẹ́fà nù. Tá a bá dé mi, tó bá wù mí kí n ṣe fáwọn.
2: Bàbá ọmọbìnrin ṣe ń sunkún.
0: Look at the way she's weeping.
2: Dìde gbogbo èèyàn.
0: Stand up, everybody.
2: Ẹn tó ní kéèyàn lọ lo nǹkan ó bù ún ni.
0: The person that said go and use it as dash the person.
2: Na owó méjèèjì.
0: Rate your two ends.
2: Wà á kígbe bàbá mi.
0: Báwo ni my father?
2: Ìyá láàánú tì mí.
0: Send a helper to me.
2: Kí mo ní ojèjì ọ́? Gbogbo ẹ̀mí tó fẹ́ lọ́rẹ̀ ẹnu òbí ké. Bàbá mi.
0: My father.
2: Aláwọ̀ ojúṣe.
0: Ìyá
2: láàánú tì mí.
0: Ẹ̀yà láàánú.
2: Ẹ̀yà láàánú ọjà.
0: Prayers in Jesus' name.
2: Ẹ sọ̀rọ̀. Màkà lẹ́dọ̀wá. Ọlọ́run jọ. Nínú ọgbà mi agbára ńlá rẹ̀. Ìyá láàánú tì mí. Jésù olúwa wá.
3: Gbé ọwọ́ lórí.
0: Raise your hands on your head.
2: Àfi tí ò bá sí ìlà lọ́wọ́ rẹ̀.
0: Sebi if there's no line on your palm.
2: Níbo ni aláàánú rẹ̀ ṣàkó lọ?
0: Where is your helper?
2: Níbo ni àwọn tí wọ́n ní kí wọ́n mú ìrìn àdòdò wọn? Níbo ni wọ́n wà?
0: We are those who help
2: you. Bíbọ̀ pàtàkì tó kù ní ẹ̀ṣẹ̀ àmì. Mo ní kí wọ́n yọ sí olóògùn.
0: Ṣọ́ọ̀ṣì ni amen.
2: Sida.
0: Ẹ jókòó.
2: Ore o.
0: This is it.
2: This is evidence to prove.
0: Ìwé ẹ̀rí leléyìí láti fi hàn.
2: Wọ́n sì tó kọ iye owó yẹn sí.
0: And the amount is written there.
2: Be receipt.
0: Like a receipt.
2: Kí ilẹ̀ rẹ o.
0: This is the key.
2: Mo wá béèrè lọ́wọ́ màmá ìta ló fẹ́ máa wà.
1: Èmi fúnra mi mo wà wá láàárọ̀.
2: Ẹyin lè wà wá. Ẹ wo mi.
0: Look at me.
2: Gbogbo ẹyin sista tẹ n ṣe aṣẹ́wó.
0: All the sister that you need.
2: Àwọn tí ó ṣe
0: ìdájọ́.
2: Ọ̀ṣà mi ni wọ́n. Ọ̀ṣà mi ni wọ́n.
0: Ṣèṣin àná ọ̀ṣà.
2: Nínú ṣọ́ọ̀ṣì.
0: In this church.
2: Èmi ni mo ní ẹ lọ mú nǹkan mi mọ. Àrùn ìwé eléyìí. Ibẹ̀ ni ọkùnrin kan ti wá jókòó létí ọmọ tọrọ bára.
0: That is where a man will now be begging for him.
2: Tí ò ní mú oúnjẹ lọ lé.
0: That will not take food home.
2: Nígbà tí obìnrin bá di ọmọ mélòó lẹ́ni.
1: Ọmọ ẹyọ kan náà ni.
2: Ẹyọ ọ̀kan péré náà lẹ́ni. Wọ́n láwọn ò lè jókòó lẹ̀.
0: She cannot sit without doing anything.
2: Fún mi ní àwáwí kan.
0: Give me.
2: Tó fi ní mèkì ẹ.
0: Give me an extra.
2: Ìṣá ìṣe mọ̀ bẹ́ẹ̀ ní pẹ́ kọ́lé. Ẹ múra ni kèéṣe àwàdà. Ìṣẹ́jú mi ni ó ṣe.
0: Before me, it will happen before me.
2: Mo ṣe tún ti rówó eléyìí. Torí ẹ̀ ti bẹ̀rẹ̀.
1: Mo ti bẹ̀rẹ̀.
2: Ẹ ti bẹ̀rẹ̀ ṣẹ́.
1: Ìjọ Mẹ́ndé ọ̀la ni ó péjẹ ìjọ tẹ́lá fún mi. Àtijọ́ Jọ́síìsì afẹ́gbà plate number. Wẹ́ẹ̀sì mo jó gáídé ẹ̀yìn rẹ̀. Gbà tó di Tọ́sì, mo bẹ̀rẹ̀ mọ́ Abẹ́ Bíríjì.
2: Abẹ́ Bíríjì sì gate.
1: Bẹ́ẹ̀ni, tí máa rẹ̀ rí kó dọwọ́
2: Ẹ lọ sí gbági sáde gbá.
1: Kódà mi kì í pé èrò tẹ́fù.
2: Ẹ ní pé èrò tí wọ́n ẹ wọlé. Ẹ̀jẹ̀ Jésù pa ọ́ mọ́.
0: Amen.
2: Ẹni tí òru ń jẹ Sunday tó lọ.
0: Someone that could not hear
2: that Sunday. Tí ò ní 1 naira lọ.
0: That doesn't have 1 naira.
2: Olókòwò wá fún mi o.
0: He's the one that bring money for me.

0: ìrìnàjò ẹni ká gbọ́wọ́ wá sí àyà ká gbé nǹkan ọlọ́run kó ṣe níkẹyìndì fún wa náà dúpẹ́ o. Láti mo dé ọ́fíìsì lọ́jọ́ yẹn bí mo ṣe rí àánú ọlọ́run gbà nìyẹn o. Ọ̀kan lára àwọn ọ̀gá mi tọ́lọ́run máa ń lò láti ṣe ìrànlọ́wọ́ nígbà dé ìgbà tí mo bá lọ́ba mo lọ bá wọn pé mo nílò ìrànlọ́wọ́ torí pọ́jẹ́ẹ̀tì kan wà tí à ń ṣe lọ́wọ́. Mo bá ní ó dáa àwọn máa fún mi ní àfẹ́ mílíọ̀nù mi ò dá ọlọ́run máa ṣèyanu pé mo gbàgbọ́ pé tí ní ọlọ́run máa ṣe mí kẹ́ni fún wa. Bó o gan ọlọ́run bàbá máa tẹ̀mí mi mọ́ ìpéyín pé mi o. Èmi ṣá nínú pé wọ́n pé kí wọ́n pé à ẹ tí ìgbàgbé pé ẹ fẹ́ sẹ́ǹdì ẹ̀. Wọ́n bá ní àwọn rò pé àwọn ti sẹ́ǹdì ẹ̀ ni àwọn máa sẹ́ǹdì ẹ̀ sìn. Mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá máa tẹ̀mí mo dúpẹ́ lọ́wọ́ ìpéyín pé ìpéyín pé mi náà o. Bí wọ́n ṣe sẹ́ǹdì ẹ̀ sí mi nìyẹn wá fi mi lẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Mo dẹ̀ tún lómi 77 náà fún fóònù mi tó ń hang ọlọ́run tún gba ṣàkóso. Èmi ni Abiona Olúfúnkẹ́ láti Èkó mo jẹ́ ọmọ ọjọ́ orí afẹ́fẹ́. Bàbá mi o ẹ ṣé o.
1: Nice ẹ mọ̀ wá àti ẹ̀sọ́ ẹgbẹ́ kó ṣe weekend kan sọ olúwa ṣe ìparí oṣù ìfẹ́ mi náà àwọn tí wọ́n bá gbọ́ràn orí àwọn tí wọ́n gbàdúrà yẹn wọ́n á rí àánú. À ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí ń bú àdúrà ni. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ kígbe bàbá gbọ́pẹ́ mi ẹ wá ṣèparí oṣù ìfẹ́ mi náà lórúkọ bàbá tó máa ti tẹ̀mí mímọ́ kó tó dalẹ̀ wà á rí ìdùnnú. Ọ̀dẹ́kùnlé Epaphras lẹ́yìn ti bá mi pàdé à ń lọ ṣe nǹkan tó kù à ń mu omi bọ́tù wọ́tà kan pẹ̀lú stọ́ọ̀bà ní bọ́tù olè mú sáṣẹ́ẹ̀tì bó sì ṣe pé kọ́ọ̀pù náà lọ fẹ́ẹ́ fi bù torí a fẹ́ẹ́ fi fọ́ a fi ya òdò lẹ̀ a wà da kọjá ní agbára ẹni tó la yé àtọ̀run. Aago mẹ́fà àbọ̀ ni màá sì wọbẹ̀ YouTube màá wà TikTok màá wà láàárọ̀ kùtùkùtù lọ́la ní aago mẹ́fà àbọ̀ wàá fojú kàn mí live neat and direct. Ọ̀la ni wẹ́mà lágbára ẹni tó ni ayé àtọ̀run ẹ ní wé nǹkan kan wá sí church ọ̀la ni wáhùn a fẹ́ bẹ̀rẹ̀ second half lọ́dún yìí. Ibẹ̀ ní ti máa sọ tẹ́lẹ̀ nínú ìsìn méjèèjì ìkan wáyé ní aago mẹ́sàn-án ẹlẹ́ẹ̀kejì ó bẹ̀rẹ̀ ní aago mẹ́rin ẹja ṣe báyẹn. Màmá àti bàbá ti ń gbọ́ mi káàkiri àgbáyé ẹ mú owó ọpẹ́ ẹ mú ìdá mẹ́wàá gbogbo ọmọ ọlọ́run pátá sọ́lọ́run sí ọlọ́re ni àbó ṣe bí nípa agbára ni kàn fi nǹkan kan dúpẹ́ ẹ fi nǹkan kan dúpẹ́ pé omi ara mi ń dúpẹ́ owó mi náà mo fi ń dúpẹ́ yìí and ẹ lo account number yìí 1966 36 38 73 1966 9 1 9 66 36 38 73 Comfort Life Mission International Access Bank bí ìyẹn ọba sì wọlé ẹlò eléyìí 2017 42 90 47 2017 42 90 47 First Bank nìyẹn Comfort Life Mission International ní ọ̀nà yóò tún gbé jáde. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀ dẹ̀yìn lónìí ẹ̀yìn dà ọ yẹ wá kúnlẹ̀ fi nǹkan kan dúpẹ́ o ọba tó tún jí orẹ́ mi ìwòye ìsín lòun jó tó ń yọ ọlọ́run tó sàánú ẹ lọ́dún yìí náà. Àtẹ̀yìn tẹ̀ mark wedding anniversary yín ẹ wá kúnlẹ̀ mọ̀ sọ tẹ́lẹ̀ sí ayé yín ìbùkún tí ayé òní báyé dù ire tó jẹ́ ti yín nìkan kẹ́mi mímọ́ kó gbélé yín lọ́wọ́. Bàbá mọ̀mọ́ ìbò ṣe ń mark ọjọ́ ìbí rẹ̀ ó sì ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ire kọ́ mọ tẹ̀lé ọ you will never have better last year ọdún tó lọ kò ní dájọ ọdún tó wà nú ẹ̀ lọ ẹ kú oríire. Gbogbo ẹyin tẹ́ mark wedding anniversary yín náà ìdùnnú kọ́ mọ ṣubú lu ayọ̀ ilé yín ò ní bàjẹ́ in Jesus name God will bless you in the mighty name of Jesus. Ẹ kígbe bẹ́ẹ̀ ṣe dúró yẹn èmi ni testimony kan. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run fẹ́ sẹ́ndì testimony ẹ lo nọ́mbà ẹ̀jẹ̀ loud kó neat 08081 65 66 ẹ sẹ́ndì mẹ́sẹ̀jì ire àtàánú kọ́ bá yín you are blessed it is well with you.
2: Nìní sun ọ̀lẹ́jọ́ ara ń tọ́ka. Nìní mẹ́wàá rẹ̀ bọ̀ látòdì ọ̀run ni. Àbí ni bí ò ṣe fi wá ò ṣe. 105.5 FM, your Washington, IB radio.
3: Your Washington IB radio.
2: Splash! Eddie Cotta Radio. 105.5 FM.
4: 105.5 FM.
2: Splash! Numero uno.
3: Numero uno. Uno.
5: You're listening to Splash 105.5 FM, where integrity meets innovation.
6: Here comes the African giant.
5: Sitting comfortably on the throne as Oyo State's number one radio station. Tune in and feel the vibes of excellence.
7: Your station. Here is
8: 105.5.
9: From the very beginning, we just saw the world differently than everyone else.
8: Everyone
9: this
8: else
9: was made obvious in all we do.
10: That didn't sit well with some people.
11: What's our plan?
12: Our plan is to keep going on and not just go up, but stay at the very top. We are your favorite radio station, Splash 105.5 FM.
7: Yes, 105.5, The Splash.
13: Hey, Night Owls. Let's take a ride through the heart of the night on Splash 360 with me, Amanda. Just you, me, and the realest vibe. From 10:30 p.m. to 1:30 a.m., let's talk about it or scream about it. Out with it, your safe space to vent, rant, laugh, cry, or just check in. No judgment, no filters, just you being real. Then we ride the sound wave. The freshest gist, the hottest tracks, and the entertainment updates making waves. If it's trending, we're on it. And when the night gets softer, it's time for Listener Love. Where you call in, request a song, and tell us why it hits different. Dedicate it, celebrate it, or just vibe with it. This isn't just a show. It's a community, a vibe, a family. It's the Manda Squad.
14: Manda Squad.
13: And we do the nights differently. So plug in, stay close, and let's make every night unforgettable. Only on Splash 360. Splash 360. Every Tuesday from 10:30 p.m. to 1:30 a.m. Don't forget, you get the chance to blow that special someone a midnight kiss from 12:30 to 1:30 a.m. right here on Splash 105.5 FM.